0: Diamond FM.
1: Orúkọ Jésù.
0: Shining Olu Supreme.
1: Olúwa gbọ́ pé kí o mú ajínlẹ̀ láyọ̀ lónìí, Olúwa gba ẹ̀yin wa. Adúpẹ́ ògo ni fún orúkọ yín. Jésù Kristì, Olúwa wa. Orúkọ mi ni Àlùfá Mósè Adémọlá Pupọ̀lá. Ìwé tí a ń ká lọ́run ni ìwé Pétérù kìíní orí karùn-ún ẹsẹ̀ kẹwàá. O ní Ọlọ́run orí ọ̀fẹ́ gbogbo tí ó ti pè yín sínú ògo rẹ̀ tí kò nípẹ̀kun nínú Kristì Jésù. Nígbà tí ẹ̀yin bá ti jìyà díẹ̀, ohun tí lára yóò sì ṣe yín ní àṣepé, yóò fi ẹsẹ̀ yín múlẹ̀, yóò sì fún yín ní agbára, yóò sì fìdí yín kalẹ̀. Olúwa yóò fìdí rẹ̀ kalẹ̀ lónìí. Lẹ́yìn ìgbà tó o bá ti jìyà díẹ̀, gbogbo ohun tẹ́ ẹ ń ṣe lónìí, ìyà tó ń jẹ lónìí, mọ̀ bí o ti ń jí láàárọ̀ pé fún ìgbà díẹ̀ ni, torí pé Ọlọ́run ní ògo ńlá fún ọ, Ọlọ́run ní ayọ̀ ńlá fún ẹ, yóò fìdí ẹ kalẹ̀, yóò sọ̀dẹ̀ alágbára. Lórúkọ Jésù, lónìí wà á rí ayọ̀ Ọlọ́run, wà á rí ìbùkún Ọlọ́run. Olúwa sẹ́tù ọ̀rẹ́ fún ẹ, Jésù Kristì, Olúwa wa.
2: الحمد لله الذي خلق كل شيء فقدره تقديرا وابدع ما خلق واتقن ما صنع اكمتا وتدبيرا والصلاه والسلام الاتمان الاكملان على الحبيب محمد صلى الله عليه وسلم وعلى اله وصحبه اجمعين اما بعد اكراوا كوجمتني بي السلام عليكم ورحمه الله wabarakatuhu gẹgẹ bi ise wa lónìí tá a máa fi bára wa sọrọ òun náà ni pé man lam yatagadha qalbahu bi nuril iman fasayara li izzata fil amwali wal ashiya la bil iman wal a'mal ọkàn ọmọ èèyàn gẹgẹ bi ọlọrun ọba ti dá àwa mùsùlùmí bá a ti ń jí lónìí ọlọrun ọba sí ọkàn ọmọ èèyàn ní ọkàn tó ṣe wípé ní òun náà máa ní bùkátà sí jíjẹ òun náà máa ní bùkátà sí mímu kí wá ní jíjẹ ọkàn kí ni mímu ọkàn òun náà ni àwọn nǹkan tí ó máa jẹ ìmánì tí ó máa jẹ ọrọ tí ó máa mú súnmọ ọlọrun ọba tí ó máa jẹ ọrọ tí ó máa fọ ọkàn mọ gbogbo ọkàn tá a bá ti wá fún ní ìmọ́lẹ̀ ọlọ́run jẹ tá a bá ti fún ní ìmọ́lẹ̀ ọlọ́run ká gbìn sínú ọkàn náà gbogbo nǹkan tí ò tó nǹkan òun ni ó máa rí tí ó máa bàbàrà rẹ̀ yóò máa wá hàn níbi iṣẹ́ wa yóò máa hàn níbi iṣẹ́ wa bẹ́ẹ̀ bá rí èèyàn tí ń jalè inú ọkàn rẹ̀ ni ẹ wò bẹ́ẹ̀ bá rí èèyàn tí ń gbé nǹkan bẹ́ẹ̀ bá rí èèyàn tí ń da nǹkan rú bẹ́ẹ̀ bá rí èèyàn tọ́lọ́run tí ó kú láàrẹ̀ má bá ní mọ́ bá kíní ìjẹ́ aníkíní fi ṣe èèyàn ọkàn rẹ̀ ni ẹ wò lam yatagadha qalbahu bi nuril iman ọkàn tó bá mọ ọlọ́run tó bẹ̀rù ọlọ́run in tọ́lọ́run ọba fẹ́hun ni ibẹ̀lẹ́ ti máa rí ara rẹ̀ tí ó máa ṣe èmi náà ni ọmọ ìyá yín Muhammad al-Ma'ruf Abiodun ibn Abdul Malik Mudiru Daril Qur'ani wal Hadith li Ta'limil Arabi wal Islami wassalamu alaykum wa rahmatuhu wa barakatuh

0: kiri.
1: Ẹyin obìnrin o.
2: All women.
1: Obìnrin o.
2: All women.
1: Ẹ buru o.
2: You are wicked.
3: Ẹ̀dẹ̀.
0: Obìnrin.
3: Bàbá ìlónà tàti pa.
2: Yes sir.
3: Tí wọ́n máa fi lọ.
2: Jésù
4: Kristì.
3: Kí ló dé tó fi jẹ́ pé ibi tó le tó le tó le náà ti lẹ máa ń fi àwọn ọkùnrin sí.
2: Why?
5: Oil tí mo ra yẹn.
3: Ẹ tún gbé oil.
5: Mo á dà sórí, mo dá gbogbo ẹ̀ sórí fọ́tò yẹn lórí sítì.
3: Sórí fóònù yẹn.
5: Orí fọ́tò. Mo dá gbogbo oil yẹn sórí ẹ̀. The next thing, wọ́n á sọ fún mi pé àwọn àpè níjọ́ kejì. Dádì, ní Alaba International, wọ́n ń pè ìlú kan ní ìlúfẹ̀ lẹ́yìn ẹ̀.
3: Ìlúfẹ̀.
5: Yes, lẹ́yìn Alaba International. Wọ́n ra ilé fún mi ní last week.
6: Ẹyin olúwa lóde.
3: Wọ́n ra ilé.
5: Yes.
3: Ẹ pariwo Jésù òṣè o.
2: Jésù òṣè.
3: Pariwo
2: go.
3: Wọ́n ra ilé.
2: Bẹ́ẹ̀ni sá.
3: Kìí ṣe inú ọkọ náà ra ilé sí o.
2: Ẹ̀yin alábàámà.
3: Inú Èkó.
2: Ojú ọ̀tá.
3: Mo ti sọ pé baba mo ti ní màá lọ ya ilé sí mímọ́. Mo lẹ́yìn wo ni màá wá ya ilé yín sí mímọ́. Mo ti bẹ̀rẹ̀ tọ́ o. Ilé baba ìlú number one.
2: Amen.
3: Congratulations.
2: Ẹ kú oríire.
5: Wọ́n sọ fún mi pé to finish it, wọ́n sọ fún mi pé kí n máa bọ̀. Mo sọ pé rárá ẹ má ṣe òun. But
3: wọ́n ní kẹ́ máa bọ̀.
5: Mo sọ pé mo fẹ́ wá nǹkan tí màá máa ṣe. So àwọn tipa táwọn China máa ń lò yẹn, those ten tires. CNC. Mo ti lọ ná méjì ní Coscharis Motor. So by next week, I'll be brand owner of 2 trucks. Àwọn mọ́tò yẹn, mo dẹ̀ mọ́ nǹkan tó máa fún mi.
3: Hey! Ayanamanaba tata.
2: Yes, Lord.
3: Ilakasapra
2: Nemo. Yes, Lord.
3: Hey!
7: Okay, see you, Nemo.

0: bí mo ṣe kọ́ńtàtì kírẹ́dítọ̀ kan nìyẹn wọ́n ní àwó tí mo jẹ́ ti pọ̀ ju wọn lè yá mi lówó bí wọ́n tún máa fáìtì fún mi wọ́n ṣe fáìtì fún mi nìyẹn o wọ́n hóònù 5 creditors nígbà táwọn ti bí yẹn máa fáìtì fún mi wọ́n bá ní interest náà ṣáàjì mi ti pọ̀ jù wọ́n bá kọ̀ tiẹ̀ sí 50% bọ́lọ̀ ṣe bá mi san owó yẹn nìyẹn nísìnyìn out of 5 credits tí mo jẹ 3.5 has been paid remain 1.5 mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé yìí o another one ní august august 18 ẹ kò pray pé ẹ pray kan ẹ ṣe prayer kan àwọn kan wá ṣe testimony pa àwọn tó wọn ò ríṣẹ́ láti 20 years ago pé bí màmá wọn ṣe wá síbẹ̀ yẹn wọ́n ṣáà pray ṣàbọ̀ wọn ṣe ríṣẹ́ nìyẹn mo bá ní ọlọ́run pé bàbá mi authority samuel ojo ó yá lọ connect mi mọ́ mo wá dárúkọ nọ́ọ̀sì yẹn tó dé mo ti ní kó bá mi wáṣẹ́ tó wáṣẹ́ mo lọ bá mi bá pàdé má jẹ́ má fún ní ìsinmi títí tó máa fi wáṣẹ́ yẹn fún mi ìrọ̀lẹ́ ọjọ́ yẹn báyìí ló send messages fún mi pa òun ti bá mi rí client kan ó dẹ̀ máa sanwó ju iye tí mo ń gbà ní regular hospital tí mo ti ń ṣiṣẹ́ so I give God the glory o ọlọ́run a máa dìyín mú o ìpín yóò ní mẹ́yẹ lórúkọ jésù ẹ ní fọmọ ṣiṣẹ́ ìránṣẹ́ ẹ ní fàyà ṣiṣẹ́ ìránṣẹ́ o ohun ọmọ ọ̀dọ̀ mi ò mọ́ rí padà lẹ́yìn mi oníṣẹ̀ṣẹ̀ kò ní fọ̀ sí yín lọ́jọ́ ẹ̀kẹyìn lórúkọ jésù àwọn ìwọlé ológo in the name of Jesus Christ o God will continue to re-anoint you re-fortify you and re-strengthen and re-empower you kò ní sí yín kò ní rẹ̀yìn lórúkọ jésù ẹ ní di ológo àná lórúkọ jésù ogo yín yóò máa relevant ìpè yín yóò máa relevant anointing yóò máa relevant every seconds every minute títí kristi yóò fi sí débi in the name of Jesus Christ. Ẹ ṣeun sir, God bless you.
1: Mo dúró ní mo gbàdúrà fún.
2: I started to pray for you.
1: Tí a bá rí ẹ̀mí burúkú
2: kan. Any evil spirit.
1: Tó ń bá ẹrin.
2: Fighting you.
1: Tó jẹ́ pé àwọn èèyàn gidi ò ń pẹ́ lọ́wọ́ rẹ̀.
2: Yàrá ẹ̀kú tó lead you.
1: Àyá dàbẹ́là.
2: In the name of Jesus.
1: Iná lè jáde.
2: Ṣé ṣe
1: àárọ̀ yìí.
2: This morning.
1: Gbogbo ọ̀nà ló já fágbà.
2: How we did to fagbà.
1: Ohun olúwa ti jáde lánàá.
2: Ọ̀gá kí máa tẹ̀sí.
1: Gbogbo ẹ̀yin abiyamọ. Ẹ ń tẹ́ fosù mẹ́sàn-án rù lẹ́rù. Ayé ò ní fọjọ́ kan gbà ó. Èdìdí ni o. Olúwa ní ká gbàdúrà o. Fún gbogbo abiyamọ. Gbogbo ẹ̀yin tẹ́ ní ìran nínú. Oṣù ilẹ̀ gbọ́dọ̀ bí o. Àrà inú rẹ̀ gbọ́dọ̀ fọ. Àárọ̀ yìí. A ti kó òróró 99 wọ Èkó. Gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin Lagos State. O di fàgbà lágo mẹ́sàn-án láàárọ̀ yìí. Ti ago méje níbẹ̀ yẹn a ti kú bó tiẹ̀ gbọ́ pé ẹgbẹgbẹ̀rún ọmọ ọlọ́run ni wọ́n sun bẹ̀ mọ́jú wọn ò lọ látànà so tètè gbéra ó bá ti dé fàgbà béèrè ọtọ́rítì ń bẹ̀ ó bá dábúlẹ̀ ẹ̀gbá bọ́stọ̀ sọ fáwọn onímárúwá yẹn kọ́mọ gbé ẹ lọ lọ́lọ́ bọ́stọ̀ sọ pé ọtọ́rítì ló ń lọ tó bá dé agége bọ́stọ̀ lọ́dà bíríjì agége. Sọ fún ọ́n bẹ́ẹ̀ ó ń lọ sí fàgbà ní ló ń lo bọ́stọ̀ ní ọtọ́rítì gbogbo èèyàn ló mọ̀ bẹ́ẹ̀ ó ń bọ̀ láti ìjú ìṣàgà àti òkè àrò gíwá lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti oyè crossing àgbàdo wọ mọ́tò tàbí márúwá tó ń bọ̀ ní fàgbà bọ́ọ̀lẹ̀ ló ń lo
2: bọ́stọ̀
1: bèrè ọtọ́rítì bẹ́ẹ̀ gbogbo ayé ló mọ̀ bẹ́ẹ̀ ó rí bọ́ tiẹ̀ ṣe tú. Wọlé lẹ́yìn òkùnkùn bírímù ó padà rẹ̀
2: ní
1: in the name of Jesus. Wọ́n ní kí gbogbo èèyàn dá ọ̀rẹ́ ìgbàgbọ́ ìyẹn ní ìsinmi lẹ́yìn ogun ohunkóhun tó bá ti fìgbàgbọ́ ṣe kò lè padà dàrú
2: mọ́.
1: Mo gbàgbé o ọjọ́ kọjọ́ tó bá ti lè dúpẹ́ lórí ogun
2: kan
1: ogun yẹn ti rọ
2: ẹ̀
1: gbogbo ẹ̀ tó mọ̀ pé o ń gbàgbọ́ inú àdúrà
2: ẹ̀
1: ṣe àwọ̀rẹ́ àdúrà mi
2: gbàlọ́
1: kí
2: give a thousand for
1: it. Tí wò lè bá lọ
2: yìí. Na one prophet is working on.
1: O gbọ́dọ̀ mọ̀ wà lọ́la.
2: He must come to pass
1: through. A máa pray lórí ọmọ lọ́la.
2: Na one prophet
1: is working on. Ẹ gẹ́ẹ̀tì fọ́tò wọn lẹ̀.
2: Get the pictures
1: ready. Ní orí ètò yìí.
2: On this program.
1: Ní àkókò kan náà.
2: At the same time.
1: Ní ọ̀la.
2: Tomorrow.
1: Pastor.
2: Sir.
1: Ẹ fún wa ní account number.
3: The account detail. Echo Bank account 097-000-3215. Again, Echo Bank account 097-000-3215. That is Freedom Apostolic Revival International Ministry. This is the name of the account. Or you can use our Providence Bank account. Providence Bank account is 89 00512948. Again, Providence Bank account 89005129 48. Freedom Apostolic Revival International Ministry is also the name of that account. Enquires and details call us on 081-123-2 in 5 places. Or you can use us 7081-164090.
2: God bless you.
1: Boja 30 minutes.
2: Boja for 30 minutes.
1: Boja 15 minutes.
2: I go 15 minutes.
1: Ki o to di ago meji la oru.
2: Before 12 midnight.
1: Iranlowo to riri wari.
2: Yes, man.
1: Ko le mo pe woli lo soro.
2: I'm going to know prophet speaking.
1: Olore kan ranse si.
2: I just stand for you.
1: To ba ni church account lowo.
2: Have you church account?
1: Ti won pe nsi.
2: Now just God.
1: Go and do that of.
2: Lo sure e gaki.
1: Wa fi siregun.
2: Then you to challenge God.
1: Oluwa.
2: Lord.
1: Mo ran ito authority lowo.
2: I support authority's program.
1: Nitori oruko re.
2: For your name's sake.
1: Daiji to nja mi na.
2: Stop that storm fighting me.
1: And that rogolo.
2: Amen.
1: Gbogbo en to ba ri.
2: And what you see?
1: Ko so fun pe
3: I will use my glory.
4: Lisa's May, every single time I listen to Diamond FM after a long time away.
5: Oh my God, oh my God, oh my God, oh my God, oh my God, oh my God, oh my God, oh my God, oh my God.
4: Yeah, that's right. There's just something about how the amazing program and the content, ooh, the music blows me away every single time. And Diamond FM, it's memorable radio every single time.
6: Hey, your marubo ojo.
7: Yes, sir.
6: Si alafia lewa.
7: Alafia ni sir.
6: Alafia Kristi koni fi sile.
7: Amen.

tó jẹ́ pé kì í ṣe pọ́ùn àdẹni kankan jọ dáwó pọ̀ òun gẹ́gẹ́ ló gbé nǹkan rẹ̀ gẹ́gẹ́ bó ṣe ṣe nìyẹn látàpá àtibẹ̀ ó yẹ pẹ́pẹ́ pa eré gbogbo ẹsẹ̀ wíjì ẹyin tèmi ń gbèrò ayé tẹ́ wà ń bẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni mi ò ní wáyé tì ẹ sanná ní ẹrúpa náà yọ̀gbá náà ó yá tí yóò ní irun tí yóò ní làbà ẹ jẹ́ ká jẹ́ láǹfààní láti jọ ọmọ kó fisafisa rẹ̀.

ti lọ́wọ́ nínú go eléyìí tó tó bíi àádọ́ta go and assist nìyẹn o nínú ìdíje UEFA Champions League kan náà ó ti ní tó tó àádọ́ta tá a bá ń sọ̀rọ̀ nípa ọmọ orílẹ̀-èdè faransé àwọn tí wọ́n láǹfààní láti.

national break yóò fi parí ìyẹn láàrin oṣù kẹwàá gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀yẹ luke shaw kò ṣe gbáradì lánàá o pẹ̀lú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù manchester united àti ìmọ̀ lọ́yà lónìí nígbà tó bá ń kojú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù sábà wọn àní láǹfààní kò ní láǹfààní.

olùkọ́ni ilẹ̀ adúláwọ̀ tó àkọ́kọ́ eléyìí tí ó kópa ìyẹn nínú ìdíje UEFA Champions League bẹ́ẹ̀ bá gbàgbé nípò mumi ìyàlánà lọ́wọ́ ẹ̀kọ́ ẹgbẹ́ pẹ̀lú Paris Saint-Germain nítorí pé olóko Slovan Bratislava olóko wọn ṣe kíni lóko wọn sọ ní Leonel Scaloni olùkọ́ni orílẹ̀-èdè Argentina. Olùkọ́ni orílẹ̀-èdè Argentina inú ọdọ́jọ́ dọ̀rọ̀ lásìkò tí yé torí pé bó ṣe wà báyìí. Contract ti rí oṣù.

Royal Sport Club gan ló ń àdí àjọkú nàgbẹ́rò tí wọ́n jẹ́ láǹfààní láti jọ pawọ́pọ̀. Àtijọ́ gbé kalẹ̀ nìyẹn, àwọn ẹkọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó jẹ́ pé Daniel Dos Santos ti rà rí.

pẹ̀lú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù inter Miami tó ń gbá bọ́ọ̀lù fún. Leonel de Rosario, òun náà wà ń bẹ̀. CDNDC, òun náà ló ṣẹ̀ṣẹ̀ rà yìí. Yóò yí Kọ́nẹ́là.

ikọ ẹgbẹ agbábọọlù Manchester United àti ikọ ẹgbẹ agbábọọlù Saba àwọn méjèèjì ó kojú ara wọn ní dèdè aago mẹjọ ẹ mọ gbàgbé o pé gbogbo ikọ ẹgbẹ agbábọọlù láti orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì eléyìí tán ti gbé ìdíje UEFA Champions League wọn láǹfààní láti jáwé olúborí Man U Man U Man.

seguida. Bákanáà gàdẹ̀rì nínú ìdíje UEFA Champions League eléyìí tó láǹfààní láti wáyé gẹ́gẹ́ lánàá ẹ mọ́ jẹ́ ń tàn yẹ́ ẹ̀yìn tèmi ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù asánà oníbòje àwọn náà ti ṣe bẹbẹ tó yàtọ̀ sí bẹ́ẹ̀bẹ́ torí pé kí ni o ń láǹfààní láti pa ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù Napoli Napoli tó dàbí Èkó ṣe ná ba ojú ìyá wọn jẹ́ ó yẹ ẹjẹ́ ń ga sí yín lára torí pé ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù Barcelona olókókó fìyàjẹ́ fínà dì àmì ayò márùn sẹyọ kan ni Stuttgart ti pa Viking àmì ayò mẹ́ta sí kan ni ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù Liverpool Adara Le Atletico Madrid tó fi kọ́kọ́ gò ni ẹ padà fún méjì tó fẹ́ jẹ ara rẹ̀ dẹ̀ balẹ̀ àmì ayò méjì sẹyọ kan náà fi

Ponteco, Lau Atamatazi, Henry, Festival, João Pedro. Lavia, Maya, Samuelino, Pedro, pẹ̀lú Vinicius Junior. Àwọn ẹ̀yàn ni wọ́n ń kó lọ látàpá àti bẹ̀. Ó yá pápápá ní ọ̀rọ̀ ọjọ́ Mùsùlùmí àkókò ló ń komi ní pápá mọ́ra. Ẹyin tèmi gbogbo lẹ̀kílẹ̀. Mo rí yín bẹ dúró re. Àjà sórí wáyà ní ti sin. Abúlẹ̀ sówó Jẹ́sì. Agbára tó gbé lọ́wọ́. Ìyẹn ní gbogbo àkáàdì. Ṣèyí lọmọ ọ̀gá láti àkọ́gun. Ó yá kò sọmọ náà tí ó jọṣẹ. Mi ò wá ti brọ́dà mi. Ìsọ̀lí lójú bò sàjáyé jò. Tèmi tọ́pẹ́ fọ́nìjọ lójú ráyè. Àgbáwo tí ò gbọ́dọ̀ báwo jẹ́. Ó yá nínú ayé. Ó ṣe jẹ́ nìyẹn látàpá àti bẹ̀yẹ. Àwọn ti jẹ́ sì tán dúró tán nìyẹn. Gọ́nà sí ojú yín wà ń bẹ̀. Ó

àánú lèmi gan mọ rí gbà torí pé ìyàwó mi sọ fún mi ó sọ fún mi pé ọlọrun tàbí ń wẹ lálẹ ẹ ní jẹun o mo ní kí ló dé èmi mo kó báyìí ni àbí mi ni wọn bẹ ń gba kí n tèmi kí n tín dẹ bá ń wẹ ẹ wẹ ṣùgbọn mo padà dúpẹ mo padà búta lánàá o mo padà búta tóra padà jáwé olúborí ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù àṣẹlà ó yẹ mọ́ jẹ́ lọ́kọ̀ sáwẹ̀ fámrè oyè kólé bẹ̀ arábàbí arábàbí gbogbo ìtàkùnmọ́dé alárọ̀mí àmúta ó wá ẹgbẹ́ sí ẹ̀pàdé lójú àkọ̀ráyè fámrè primary senior post tó dé ajíjẹ́ ọlọ́lánìyàn àjí àwọn ti yẹ mọ́ jẹ́ mọ́ folúkù lóṣòdì àwọn ti gánà sì tán dúró tán kódà àwọn ò tún ga tán ó yá mọ́dà sí rùbá lógún àwọn ti liverpool ó wà liverpool nìyẹn ìyẹn lójú ráyè ó yá mọ́ jẹ́ lọ́kọ̀ sáwẹ̀ ó látàlú mílíọ̀nù lómi aládìẹ ọ barcelona àwọn oní márùn márùn bó ní lápá tọ̀dọ̀ ti yín bẹ́ẹ̀ nílùú gbogbo èèyàn bàjẹ́ báyìí ó dà tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n sáré mọ́ ṣẹ́ lálàfíbọ̀ bí okun ṣòkòtò ní nítorí pé àwọn ènìyàn mi kúnlẹ̀ agbára fọ́fọ́fọ́ lórọ̀ tò ní àádẹ́ láǹfààní láti ṣe kí ni láti gbẹ̀ yẹ́bẹ́yẹ́bẹ́ lẹ́yọ kọ̀ọ̀kan ìjẹ́jì láti láǹfààní láti tu fọ́fọ́ lọ́kàn.

0: ṣe e ba nke mo nigeria ton lafa ni lati gbo wa kan mo pe ile agbara laaro toni o koja be o se me npe o kuntan nyan nyan
1: e se won ni kulumbele ala kun ko si wahala lo nje be olohun je kari wahala lagbara olo akigbe yin ten gbo akakiri agbara aye pe ka ro e ka san kale beta ti bo le se diamond fm oruko temi o ti yi pada lekan so gbe ni boluwa jojo oruko temi bi boy technique gbo le kile
2: ani ti ojo ba ti ro ire ogudo ti
0: ah bida
2: ba ti se ojo ogudo ro
0: be ni
2: diamond na npe bi ayo de si so ni bara lo ko mi ya ma beto
3: bo won bo ko jire ko kan ni bo wa re sa ko jire ko kan be yin olufe o ba ti jire a ko se mi se oruko temi o ti yi pada oluwa to po oluwa se kan re wa loruko temi
0: ile ku fa follow ro toni e ja bere lati inu ifesewonse to waye lana e ja wonu ifesewonse ko gbagba po lasena o ya give asawonse ko pari si ju ami ayo kan sodo lo o ya kasena ja yo olubori ju kan sodo lo sugbon ju gbogbo e lo an pada ja yo olubori kan sodo un na sugbon to ba je pa ja yo olubori kan sodo un e jo po ariwo po kilo sele lana ki last night ni lo tan ti ri
1: e se te ba wo owo asena lana e ja kokko ki won na pe won gbianju because owo ti napoli gbe wa lana owo to ni agbara ni but se ri tan ba so kini mo ma so kini ma be your goal 6 goals beat PSG bo score 5 goals beat Barcelona 3 points na ni te ba de wori table yen bayi lati number 1 titi de number 12 3 points na kojo now se ri ikankan ti Arsenal lack lana ti mo ri ni pe atamata se yen iya e si nje won gan won need atamata se se to owo waju won yen nikan ni akude wa se latowo eyin wa latori amule titi de arin gugun mo fe le so ka ba ni kin rate won ma fun ni 90% sugbon owo waju Arsenal owo yen waju enikan ni mo ri ti akude die si wa ko si awon to le gba go wole lowo waju Arsenal nkan to ku ni e because te ba wo lana chances tan ri lana afa to be 4 5 to ye kan score lana but ka ki won pe won kan ri ami ayo kan lati lo na Napoli mo ile e ise na se o but owo waju won le mi ro pe akude yen to wa ko de se kan tan le ri se si mo bayi o di gba ti o da January ba ta ma fe ra play ami but owo waju yen nikan ni mo ri lowo Arsenal pe akude wa
0: oda e je ka wo ikọ igbagba bọlu ma yu ti o wa yi loni sugbon ke to wo ikọ igbagba bọlu ma yu e je lo wo ikọ igbagba bọlu Barcelona ah ti go for go sisi se se pe rafia gangan bayi o ti je ojutu fun won
3: se e ri pe nkan ti pe Hansi Flick e ri pe ba ti wo continue forces e Barcelona e ri pe nkan kan to se ni pe o fe ma gbagbo wole awon eyan pa ro pe highlight defense bo o je eyan kan te ko te ba won ni season to daju ni pe am which was 2020 ben Lewandowski score almost be happy for something goes e ri pe according mo bayi je ni to je pe believe ninu attack press against pe ke eyan press kẹ́yàn dé attacking nkan tó believe nù ẹ̀ ni ẹ ọ gbogbo pé èèyàn ń wá defender tó ṣe kò ṣe tó believe nù ẹ ẹ wá rí pé ní second season náà ẹgẹ́ ti náà ó take time láti study bọ̀ ṣe lọ́wọ́ lọ́wọ́ pé Barcelona tó ń play season báyìí ṣe rí nkan tó yàtọ̀ Arsenal àti Barca máa sọ fáwọn èèyàn láàárọ̀ ẹ̀ tó mọ̀ pé èmi máa sọ pé Arsenal tí ìtàn nìyẹn wọ́n á fi gba Premier League wọ́n á fi gba Champions League ẹ̀mí ò ní kẹ́nìkan ti gbà ó ṣe rí nkan tẹ́mi rí nígbẹ́ lọ́wọ́ láti 2009 títí di àsìkò yìí wọn tó ti gba Champions League pàápàá attack wọn máa ń dá 2009 bákan ló pẹ̀sẹ̀ àgbọ̀sí gẹ́lẹ́ wà táàkì 2009 yẹn 2010 ayé yíntà ìmọ̀-ẹ̀mọ̀rẹ́sẹ̀ àwọn mìlítàwò àwọn balotelli ẹ̀lọ́ wà táàkì yẹn 2009 bákan ló gbà 2012 chelsea attack wọn báyọ̀ gbà wọn lampard àwọn ojú amátẹ àwọn ojú amátà ẹni ẹṣẹ́ rí champions league tó bá máa gbà ó ní ìdí attack tó wà òkè nkan tó fi sọ wípé ẹwà arsenal ìṣòro tá a sọ pa arsenal lásìsìn ṣe gẹẹti
2: òun ni wípé
3: iwájú wọn ò gbá bọ tí wọn wọ ọmọ arsenal tó bá sọrọ wọn làwọn ti gbé tìṣó lì sí saka wọn yẹ kó tó bá gbé saka jáde ṣé máa dọkọlù rẹfìrí pé
1: ṣe saka ṣe
3: saka ní saka ní ẹwọ ni tọ́ ẹ̀ṣẹ̀ sa new side wọn tó gbé ẹlẹ ń mú arsenal ò ní bá fẹ́ replacement kán máa bínú só dà tẹ́bà wo tí o bá lo ní ẹ́nìwé ẹ̀ lẹ́gbàá mo ṣàpẹẹrẹ fún yín o lè lo bade síbẹ̀ o lè lo kanselo síbẹ̀ ṣe gẹ́ẹ̀tì o lè lo general martin síbẹ̀ o lè lo sabi expert ẹwọ onírẹ́jì
0: bẹ́ẹ̀ náà ni lọ́wọ́ àárín gbogbo
3: ẹwọ rẹ́gbà àwọn oníkúndé ẹwà ọ̀nà bí fìdí wọn frank ìdíjọ́ kò tí gbà bọ́ o gavi ẹ̀ṣẹ̀ láti injúrì man bernard wà bẹ́ẹ̀ rodri wà bẹ́ẹ̀ gavi pedri omo fẹmi ẹwọ yamọ ẹwọ karim adeyemi ẹwọ gordon ẹwọ ruato ó túmọ̀ sí pé quality wọn àti ìmú yìí nẹ́gẹ́gẹ́ tákọ́ ni mo bá wọn ṣe ni pé wọ́n ní pattern of play ó mọ̀ tó ṣe fẹ́ play ìfẹ́ dẹ̀ wà láàrin wọn so lọ́wọ́lọ́wọ́ báyìí èmi rí wípé táwọn pé àwọn òbá ní jú rí jẹ́tẹ́ wọ́n ẹ wá wò wọ́n kan
1: ẹ tún gabriel jesus
3: gbọ́n tó tún gbé ẹ wọ́n gabriel jesus fún mẹ́rin ọ̀yọ̀ pé ṣé rí squad spain ò láṣẹ wọ́n ní bákà o ẹwọ ni walk up ẹri pe mi fi display je Fabian Ruiz Rodri ati Omo ẹwa wo ni vacancy won ni Omo Rodri yen wa be won si ni Omo won ni Fermi won ni Pedri ẹwa wo ni walk up Spain Kubasi play central Kubasi yen wa back o Jamal wa be won lo Bayern and left back in Spain ẹri pe won ni Gordon Sin to put better Bayern Oya Zaba lo play the first nine won nisi won ni Rafinha to better Oya Zaba o de so won da pe team Spain yen
4: o na lo wa ni back
3: o ya ko be wa ni pe won highlight ya won yen paru pa back everybody likes how about the babo to about the counter back over lost on the ball nisi won ni rodi to pe o ti mu stability wa to ko o gba attack back as in ko need the sigo mo so improvement is one ko ti back so be mo bi awon bi awon ba ni juri o she get ya ba rodi ba ni juri ba won fe mi ti won ba ni ti won ba get ara won ibi ni pe lowo lowo ba ni to ti mo lo ni
0: back at the
3: lowo lowo ba early days last wa
0: back at the day
3: lowo ba won si oru
0: back at the day
4: e ka to be fire ni
0: e ti mo be fire no e ti mo e ti mo be fire na ni o to be ko kere e ti mo be fire na no o ye gbagba pa.

0: látàrí wípé wọ́n fẹ̀yìn orílẹ̀-èdè guinea bẹ̀lẹ̀ pẹ̀lú 28-3 gẹ́gẹ́ bó ṣe wà látàpá ti bẹ̀ yẹn òun ni mo ṣe láǹfààní láti jà yín ó yẹ jẹ́ kí n wo bí ọ̀gbẹ́ni ayọ̀dèjì tó ní bá rẹ man u ọ̀rẹ́ ẹyin ni ẹ dáadáa kọ́sítọ́mà dáadáa ni wọ́n àti ọ̀rẹ́ ẹyin dáadáa ni ẹ man u àti ìjáwé olúborí ìfẹsẹ̀wọnsẹ̀ méjì láàrin ọjọ́ mẹ́fà
1: kásìkò
0: àwọ̀ báyìí ìtàn ìgbà bẹ́ẹ̀ gẹ kò wá tó sìkò tó jẹ́ mẹ́fà báyìí bí ọjọ́ mẹ́ta síra wọn ni ample sábà lónìí
1: ample
0: man city.
2: Ẹjẹ tí kí bá rí lùkì tó kẹ́ ẹ̀ náà kọ́kọ́ ń gé
1: ẹjẹ kọ́sùn. Ẹ ti tòní tá a bá wo tòní orí pé tó bá wo man u ìbàdàn ti gba champions mọ 2023 ni àdẹ̀wà 2026 ìgbà ẹ̀ náà play kò bí again ní 2023.
0: Ìgbà náà ni ìgbà náà ni Rashford ti gbá bọ̀ gan yìí ó ti lé ní 1,000 days.
1: Ó ti pé kí 1,036 days tí kí ti play champions man u wọ́n máa padà lónìí ṣùgbọ́n èmi ò pé géèmù ni. Ó máa já sí winning ni ó máa jẹ fún nítorí pé ta bá awokọ̀ tí wọ́n fẹ́ play a lè po ikọ̀ yẹn náà ní ekuluju tó wá láti Azerbaijan so ó dẹ̀ rí pé ìdíje yẹn lónìí èmi wo máa yù pé kò sí àní-àní máa fẹ́ jẹ agbọ̀rọ̀ ṣùgbọ́n àánú ẹni tó kàn ń ṣe wá ni ẹni tó gbégbó sórí wà èmi orí ẹ̀ ti lé ní 7 red days kó mọ̀ jẹ́ pé ọ̀yà àti òkété ẹ̀fọ̀n tàbí irin ni ọmọ àmà pàmò nítorí pé ṣùgbọ́n èmi kàn rí ìdíje yẹn pé kò sí àní-àní tó bá máa jẹ jù báyìí nílé man u ó yẹ kó lè jẹ tó mẹ́ta ọ̀bí mẹ́rin.
2: Fúbọ̀ ò rí bẹ́yẹn.
1: Ẹ torí máa bí a fẹ́ wò pé àwọn náà máa fẹ́ wò pé ẹ àwọn tí yóò bá rẹ ṣe ẹgbẹ́ kan tí yóò bá bù ọmọ àfẹ́ bù ọmọ àfẹ́ bù.
2: Asọ́fẹ́ yọ tán bá gba ilé ni.
0: Nígbà tó bá jẹ gbèsè ọ̀tẹ ti pa ẹ́ ọ̀tẹ ti pa ẹ́
2: ní ọlọ
0: ọ̀tẹ ti pa ẹ́
2: nígbà tó bá jẹ gbèsè lẹ sanfẹ yọ ni bá.
3: Ṣé wá ní uniform àti ìkò tí lè mọ wọn lára bọ̀ èmi ni pé lónìí yìí bóyá 2-0 gbogbo 5-0 èmi wọn lè gbàgbó lọ́pọ̀ wọlé ṣùgbọ́n èmi ni bọ́ máa mú 3 points lónìí yìí. Dẹ́ ẹ jẹ́ ká ẹ̀bọ orúkọ ẹ̀kọ́ sọ ní àwọn àbúrò wa lánàá tí wọ́n play champions league tí wọ́n ní ìdúkálùkọ.
1: Tá a ti dé bẹ́ẹ̀.
0: O jẹ sọ́ra rẹ wo.
2: Ọ̀rọ̀ tí Ṣẹ́gun sọ ti ní o ní Man U jẹ gbèsè sílẹ̀ ẹjọ́ sọ fẹ́ yọ gbèsè yẹn tán bá.
1: Ẹ̀sùn òkòlò ti pé kí ni àlọ́ lórí ọ̀rọ̀ Man U. Man U wọ́n máa play against Bayern Munich wọ́n máa play Atletico Madrid AS Roma wọ́n jẹ́ máa play against Sporting Lisbon wọ́n máa play Villarreal àti Sábà àti wọ́n máa play àti Como. Èmi ò pé géèmù mẹ́jọ wọn tá a kà yẹn kò yẹ kí ó sì lè jẹ́ kinní fún wọn bàbá rà o mọ pé ibi tán ń ṣe
0: tó bá jẹ tó bá lè wà níwájú oyè tí kò wà ní playoff.
1: Àwọn mẹ́jọ akọ́ni máa kọ́ mú nǹkan tó wá gbá playoff àwọn mẹ́jọ ni èmi wò pé ó sì ṣe é ṣe pẹ̀lú nǹkan tó wà
2: wọ́n. Ẹ kọ́kọ́ jẹ́ gbá tèmi
0: náà. Ọ̀ya gẹ́gẹ́ bó ṣe wà nìyẹn látàpá ti bẹ̀ yẹn ẹjẹ́ máa tẹ̀sọ́wọ́ wájú ẹ wò ó ẹ̀yin ọmọ jẹ́sì dẹ́ ńdúnkokò mọ́ mi ẹ̀ ń ṣeré lásán ni o àjàsíkò ìwáyà ó wá sọ fún mi kémi mọ́ gbà tí ń kọjá ó gbà tí ń ṣe lánàá kí ilẹ̀ fẹ́ ṣe eléyìí náà sọ fún mi ọ̀rọ̀ ẹnìkan ní mọ jẹ́rọ́ ẹ ti gbọ́ ọmọ jẹ́sì mo ti sọ fún yín.
4: Nígbà tí bá ń jẹ wà tá a bá ń fẹ́ wà tuntun ń nù.
0: Ọmọ jẹ́sì lẹ̀ ń gbọ́ yìí o.
4: Trippins ò ní sọ fún mọ̀ àwọn ọmọ chelsea ni àwa kinní kan lẹ́nlọ́ rí dínkù wa ẹ̀ ń torí wa lọ ṣe jíngù ẹ̀ ń ṣe fídíò kinní torí orí wa sọ fún yín ni àbí ọ̀pọ̀ lè ti yín Man U tó lọ náà àárí tí ó dà ojú wa náà ni ó ṣe ìwẹ̀ tó lóun ó dodo ni ojú wa náà ni ó ṣe ẹ̀ ń lọ bójú england jẹ́ náà ni Man U náà tó náà lọ ẹ̀yìn rè ẹlẹ́gẹ́rẹ́ ti mú lọ́kọ́ bó sí ńlá ọmọ sí o ẹran kú rẹ̀ lọ́bẹ̀.
0: Ó mú a fídíò. Ẹja wo kò gbẹgbẹ bọ́ọ̀lù jẹ́sí lánàá
2: ẹsẹ̀ dáadáa ọjà wo
0: lórí lánàá ẹsẹ̀ dáadáa lánàá ẹja wo lánàá
1: ṣòro gèmí lánàá nǹkan tó kàn kò fún kéṣà bí àlóso ni pé ó fẹ́ dàrí pé ọwọ́ ẹ̀yìn yẹn ó ṣì ń jẹ́ àkùdẹ kì í ṣe gbogbo ikọ̀ òun lèèyàn ti lè ṣe kọ́ńbà 2-0 kì í dẹ̀ ṣe gbogbo ikọ̀ ni èèyàn ti lè gbá gòmẹ́fà wọlé
0: a
1: ti mọ̀ pé ọwọ́ wájú yẹn ò mọ̀ pàápàá jùlọ omo gan Morgan Rogers yen o ti ni bi iran lowo ati go o ti pe bi mefa
0: assist merin lo se sugar go pa ma na fun ni man of the match order edita laare mejeje lana
1: o score go me sugar if ti kankan de Alonso abo se nba lo yen owo iwaju yen o ti da gan sugar eyin ati arin yen a wa le so boya ti nba de casedo sugar game won bayi tan ti play nsin bayi a ti ri game to pe tan ti play ti an ti bago wole oripo to ba game kan temple pelu arsenal pelu bi owo eyin bo se dito an pada mu go jade nkan to kan ku fun ni pe owo eyin yen to ba le wa tun se pe ki se an pe ko lo defender marun o le iru awon game na yen o le try ko kan lo bi merin o mo ko de commit face
3: se ri gege mo fa fe so bi se ri gba mi wa lo so mi ri kankan ni pe ni ana to to de mi ri pe o ron o le ma o le gist united lo to premier league team ni
1: o le ma lo defender marun o ti po
3: e pa wo lana na o ni champions league o tun bench player se get
2: ko fe kan ni farapa ni
3: o ye ko na san pe ya to wa lari bundesliga ati premier league but as car to the score go make that the score go make you aware no ma di that means we ma se come back to what bad Liverpool sin so e mi ri pe that Chelsea ba ni kan se season to ba ti ri pe kon score go mefa won kon si di merin gbese lo je e won run na ba won kon si di meta won score go meta to ba premier league ni ma enda se plus league so

0: òdìdù tó peléke kí ló ń sí ọ̀rẹ́ mi
1: èyí ni àṣírí bí mo ṣe ń se àdídùn oúnjẹ fún mọ̀lẹ́bí mi sedap supreme noodles ni o
0: ìtọ́wò yìí yanrantí kí ló wà nú ẹ̀
1: adìẹ lòdì gidi òun sì ní èlò àṣírí adùn tó kọ yọyọ nínú sedap supreme noodles
0: bẹ́ẹ̀ ni o noodles aládùn ti wa èyí tí a dàpọ̀ dáradára pẹ̀lú adìẹ lòdì gidi ó sì ní irí àdáyébá tí ó jẹ́ kákòókò oúnjẹ jẹ́ ayọ̀ fún ìdílé jẹ́ ojúlówó ọmọ bíbí Nàìjíríà.
2: You love food, but hate the discomfort that comes after? The indigestion that ruins your mood. Don't let stomach discomfort control your day. Gascol Antacid delivers fast relief you can feel. It neutralizes excess stomach acid quickly, helping you get back to what matters. It's effective, affordable, and easy to find. No stress, just relief. Choose comfort, choose confidence. Available in pharmacies near you. Gascol Antacid, fast relief. Full comfort. Gascol is a product of Fitzin Healthcare PLC.
3: Atupale. Bẹ́ẹ̀ni bá tẹlẹ̀ fún ti gbọ́ ti jù á mì títí àtúpalẹ̀ dé ẹ̀kọ́ ń bọ̀ kì ẹ̀dọ̀ kí ìròyìn níbi tá ti mọ fọ́ngbà yẹn gan àwọn ìròyìn ilẹ̀ wa kálékáko káàkiri àgbáyé gẹ́gẹ́ bó ti ń gbóná yorùkú lálá láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa bí ẹ̀kọ́ àjìmúlòórọ̀ níkànnì gbóhùnsáfẹ́fẹ́ diamond 88.7 fm ìlọrin àtúpalẹ̀ kẹtẹpẹ ìròyìn tó dúró tandí gidigba aago mẹjọ òwúrọ̀ ní gbogbo ọjọ́ ajé monday sí ọjọ́ ẹtì friday ni àtúpalẹ̀ ó mọ dé sí ti gbọ̀n yín wọ́n wá di ọjọ́ Saturday tẹ̀mọ́ ọjọ́ ìsinmi Sunday aago méje òwúrọ̀ ni àtúpalẹ̀ ó máa gbéra sàn níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ ti fún tẹ̀dọ̀ ohun tó ń lọ láwùjọ wa wọ́n ti máa bá wa fojú sunukun wo àwọn kókókókókókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn àtúpalẹ̀ ọ̀bọ̀bá là bókè kókókó là bókúta bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹ bá gorí òrùlé ojú àtólé ojú àtokò àtúpalẹ̀ ọba ló ládé orí èjìgbàrá ilẹ̀kẹ̀ nítàwọn ìjòyè
4: ti wákàtí lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó diamond 88.7 fm ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o diamond fm ìkànnì tó ń tàn yìnrìn yìnrìn.
3: Àtúpalẹ̀ bẹ́ẹ̀ni bá tẹlẹ̀ fún ti gbọ́ ti jù á mì títí àtúpalẹ̀ dé ẹ̀kọ́ ń bọ̀ kì ẹ̀dọ̀ kí ìròyìn níbi tá ti mọ fọ́ngbà yẹn gan àwọn ìròyìn ilẹ̀ wa kálékáko káàkiri àgbáyé gẹ́gẹ́ bó ti ń gbóná yorùkú lálá láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa bí ẹ̀kọ́ àjìmúlòórọ̀ níkànnì gbóhùnsáfẹ́fẹ́ diamond 88.7 fm ìlọrin àtúpalẹ̀ kẹtẹpẹ́ ìròyìn tó dúró tandí gidigba aago mẹ́jọ òwúrọ̀ ní gbogbo ọjọ́ ajé monday sí ọjọ́ ẹtì friday ni àtúpalẹ̀ ó mọ dé sí ti gbọ̀n yín wọ́n wá di ọjọ́ Saturday tẹ̀mọ́ ọjọ́ ìsinmi Sunday aago méje òwúrọ̀ ni àtúpalẹ̀ ó máa gbéra sàn níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ ti fún tẹ̀dọ̀ ohun tó ń lọ láwùjọ wa wọ́n ti máa bá wa fojú sunukun wo àwọn kókókókókókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn àtúpalẹ̀ ọ̀bọ̀bá là bókè kókókó là bókúta bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹ bá gorí òrùlé ojú àtólé ojú àtokò àtúpalẹ̀ ọba ló ládé orí èjìgbàrá ilẹ̀kẹ̀ nítàwọn ìjòyè.

0: Sebi bi ilu kan ba file baje amo wa wo awon agbagba to wa nibe be oba to ba je to ba fi segi kole ara lo ni gbagbe re e to ba wa je to ba ko segi kuro nile nko itan na ko ni gbagbe re o de lo wuro to ni eto yin eto wa eto atupa le royin sori ikale diamond 8.7 to wa ni lorin ni ipinle kwara oni ni ojobo ojo kewa ninu osu kesan odun ta wa ye lodo ti yin bo le se npe awon kan koko ajimuni won ti gbe ke si osoro won fe ganu si lowuro to ni awon elomiran ogun eje ni won gbomi segbe ati sebe won fe lo lowuro to ni se wari awon aburo mi omi dan awon edina victor Adewale Adeyemugun won. Be rokare, o fe gbeluwa. Ni oro ye, ni le Ibadan, Amola Lafure, ati Abule Wedu, Ero, Gunfeni, Ogunbani, ni nkan bi ago mejo wo koja iseju meta to Taiwo Adeyemi loruko mi.
1: Oda lori protocol ye, Omidan Olayinka Ajani Ajibade lemi nje ku ojumo o.
0: Oh, Omido.
1: Naam.
0: Owuro toni, je ka gba gele ati fila lori awon iroyin hon. Sebi oba to ba je to ba ko eyun kuro nile ara lo ni gbagbe re. E to ba wa ko eyun so awon ara lo ko won mo ni gbagbe re. Ijoba apapo ile ye mo te san wa je mono fun awon oluko. Le fi ga kakire ti ebuto re ba lo se lo e gbo lowuro toni Omidan.
1: Awo ti ti awon eniyan merindi ni adota lori isele. Akolu si Peter Obi ni ipinle Benue ngba ti ko yin ba tenu bora to e ma gbo
0: all right o mi do any for batosina lo pe ni aramu edibo yoko mi fun sa keje mo fe je gbadun Nigeria bi mo se ndarugbo ta lo so e gbo lowo to ni
1: apa bi o ti ko wi onu ranse sojo DSS lori oro kan to ni o le da la si gbesi ìyẹn lápá àríwá nígbà tí ròyìn bá tẹnubọ ra tán ẹ máa gbọ o.
0: ọ̀rọ̀ àìtó omi dán yẹrí rẹ òkò ń bọ̀ lówùúrọ̀ tòní àtìkù tún sọ ògúlù tún ọ̀rọ̀ ránṣẹ́ lórí owó olóṣooṣù tí wọ́n pin fún àwọn ìpínlẹ̀ lórílẹ̀ yìí kí ló sọ ẹ gbọ́ lówùúrọ̀ tòní omi dán.
1: Igbe la wà lẹ́yìn Tinubu kódà kọjá ọdún 2027 bíṣọ́ọ̀bù kan ló sọ bẹ́ẹ̀.
0: To omi dan o aitete fele kebo se ko mo je kare ni ti o mo banike awon landlord awon tenant won ti de biru awon agent pe awon ni won je kile won ni tanke bo le se lo e ko lo ro toni
1: awo gege bi kankan eleyi to ko afefe gaasi won lo se be ni ijamba nilu ilorin sugbon ohun ti o ba sokunfa isele ijamba ina ajo panapana ni ipinle Kwara won gbera pa won di won pewo isele ina ti ko ba sele latari isele yi.
0: Alright Omidan abara aja ko bo sekere lowuro toni kopo tenu re sile Omidan keke royin ti mo gbe lowuro toni wajo biti biti owo mo mo gbede toni ajani laya bae nowo lowo orun tantan baba ijaya na mo ni da po si bere pe o mo ti bere gbese lati ma san owo ajemonu fun awon osise nile eko fasa pole ye leko gboni se ati awon ile eko to tin ko nipa eto eko bere lati osu kini de osu kejo odun ta wa ye won fi die mule ka osise on bayi won tin ganu si owo na minister nile ye fun eto eko omo we to ji alausa nigba to soro ni ana ojoru o tenumo ripe ewo owo ta san ye o na mo lo wa ninu adehun to waye laarin ijoba apapo le ye ati awon egbe osise ajimefun logba authority asu o wa ni ewo won mo mo nko wo on fa wo oluko lati re pe aye gbere mu ke fun won ni papa julo lati se iwadi ati awon se miran ti e ki won se to Omidan de kebu ni lowuro toni
1: ajo lopa ipinle Benue ti kede wipe awon ti nawo gan awon eniyan mẹ́rìndínláàádọ́ta tí wọ́n lọ ṣe àkọlù sí àwọn ọkọ̀ tó kọ̀wọ́ rìn sí Peter Obi ìyẹn ẹni tí ó jẹ́ olùdíje sípò rẹ̀ lábẹ́ àsí ẹgbẹ́ òṣèlú NDC kọmíṣánná fọ́jọ́ ọlọ́pàá ìyẹn Cletus Nwadiogbo ó jẹ́ kó di mímọ̀ pé àjọ ọlọ́pàá ṣì ń ṣèwádìí lórí ọ̀rọ̀ ọ̀hún ó tẹ̀wájú o ó ní àwọn ṣì ń wá àwọn olórí àwọn ọ̀dọ́ kan eléyìí tí àwọn nígbàgbọ́ wípé wọ́n lọ́wọ́ nínú àkọlù ọ̀hún Nwadiogbo ó wá ṣèkìlọ̀ wípé àjọ ọlọ́pàá ìpínlẹ̀ Benue ò ní lajú wọn sílẹ̀ kí wọ́n máa ṣe àkọlù sí àwọn olóṣèlú tàbí kí wọ́n máa gbé ìgbésẹ̀ tó lè dá làásìgbò sílẹ̀ gẹ́gẹ́ bí ètò ìdìbò ọdún 2027 ti ṣe ń súnmọ́lé inú ìwé ìròyìn Daily Post ni ìròyìn ọ̀hún wà láàárọ̀ ọ̀tún ni.
0: All right now omi dan rèé níwájú Peter Obi Vangard mo mọ̀ gba mú omi dan kẹ̀kẹ́ ròyìn mi mo gbé déwájú ìyàwó ààrẹ lẹ́yìn tó ní ẹ̀wò ẹni ìfọ̀bá tọ́ sí ló ń pè é ní àràmù ìyàwó ààrẹ lẹ́yìn sẹ́nẹ́tọ̀ lórí ẹ̀mí tinubu ti ra wẹ́ẹ̀bẹ̀ sí àwọn olùdìbò ní ẹkùn ìdìbò ìlà oòrùn gúúsù lẹ́yìn wípé ẹ̀wò ẹṣẹ́ àtìlẹ́yìn fọ́kọ̀ fún sáà kejì rẹ̀ ìyẹn ọkọ rẹ̀ ààrẹ bọ́lá ahmed tinubu nínú ètò ìdìbò ààrẹ ọdún tó ń bọ̀ ròyìn máa fi léde pẹ̀rẹ́ ààrẹ ó tẹ̀síwájú wípé àní òun fẹ́ jẹ́ gbádùn ilẹ̀ nàìjíríà bí ó ṣe ń dùgbò lọ ó wá ṣe àfikún rẹ̀ ó ní àtòun àti ààrẹ àwọn ńlá gùn fún ìdàgbàsókè ilẹ̀ yìí ìyàwó ààrẹ ó mọ̀ ra wẹ́ẹ̀bẹ̀ ní àná ọjọ́rùú ní ìlú owerri olóòlù ìpínlẹ̀ imo nígbà tó lọ ṣe ètò kan tó ṣe lágbára fún àwọn obìnrin ní ẹkùn ìdìbò ìlà oòrùn gúúsù rẹ yìí tó omi dan vangard ni lówùúrọ̀ tòní.
1: ẹni tí ó jẹ́ ọ̀rẹ́ ilé ìgbìmọ̀ aṣòfin lẹ́wọ́ godwin akpabio ó ti ṣe bẹ́ẹ̀ kọ̀wé ẹ̀hónú sí àjọ dss lórí ọ̀rọ̀ kan eléyìí tó ní wọ́n sọ tako àwọn ẹ̀yà àríwá ìyẹn lórílẹ̀‐èdè nàìjíríà àtẹ̀jáde ọ̀hún ni wọ́n tọrí sórí facebook àti àwọn ìtàkùn ayélujára mìíràn àpábíò láti pàṣẹ ní tó jẹ́ olùrànlọ́wọ́ rẹ̀ lẹ́ka ètò ìròyìn ìyún jackson udom owájú di mímọ̀ nígbà tó ń bá wọn ròyìn ìtàkùrọ̀sọ nílùú àbújá ìyún lànà tí sọjọ́ ọjọ́rò ó ní àwọn ọ̀rọ̀ tá à ń rí lórí ìtàkùn ayélujára yìí ó jẹ́ ọ̀rọ̀ ìtàbùkù àwọn ènìyàn tí wọ́n wá láti apá àríwá tó sì ní ṣe wípé kí àjọ elétò ààbò gbé ìgbésẹ̀ kí ó má ba àdágúgúdù sílẹ̀ lórílẹ̀‐èdè yìí bó ṣe lọ bó ṣe bọ̀ gbogbo ẹ̀ ó di wọ̀ nínú ìwé ìròyìn Daily Post tó jáde lójúmọ́ tòní.
0: ọ̀rọ̀ ètò mi dan guardian mo mọ̀ gba mo lówùúrọ̀ tòní kẹ̀kẹ́ ròyìn ọ̀hún gáró tí mo gùn wájú àtíkù mo gbẹ̀dẹ̀ lówùúrọ̀ tòní ó ní ẹ wò ó èèyàn méjì ò lè pàdánù rọ bẹẹ tó bá parọ fún ọba tí wọn tó ń parọ ó mọ̀ mọ̀ pé wọn lòún pa ìgbákejì alẹ̀ yìí tẹ́lẹ̀rí àtíkù abubakar ti ṣàlàyé wípé owó tí wọ́n ń pariwo wípé wọ́n ń pín látọwọ́ ìjọba àpapọ̀ lẹ́yìn fún àwọn ẹ̀ka ìjọba ìyẹn fak ó jẹ́ nǹkan tẹ́gbẹ́ kò fẹ́ nítumọ̀ gaidia fìdí ẹ̀ múlẹ̀ wípé àtíkù tó jẹ́ ọmọye fún ipò rẹ̀ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú alátakò african democratic congress adc tíkàtẹ́ kan tó buwọ́lù ní àná ọjọ́rú látọwọ́ frank shuaib tó jẹ́ abẹ́ṣekáwọ̀ rẹ̀ lórí ọ̀rọ̀ ìròyìn gẹ́gẹ́ bí àtíkù ṣe wí ó ní ẹ wò ó ẹ̀ka ń pariwo wípé owó ọ̀hún pọ̀ sí náà mọ̀ ni àmọ́ tá a bá wò gbólóhùn àwọn ọmọlẹ̀ nàìjíríà wọ́n sì wà nínú iṣẹ́ àtòṣe ó bá ṣògúrù tu ọ̀rọ̀ àtíkù ní ẹ wò owó tẹ̀ ń pín ọ̀hún kò mọ̀ nítumọ̀ pàápàá jùlọ tàbá ní ká wò ó ilẹ̀ nàìjíríà kò ta wàyé ọjà tí wọ́n sì bẹ́ẹ̀ owó náírà rèé ó ní yẹyẹ ní àgbáyé àtíkù wa tẹnumọ òun níbẹ̀ owó tí a tún pín ọ̀hún ọmọ ilẹ̀ nàìjíríà owó kankan kò sọ̀rọ̀ wọn mọ̀ owó tẹnumọ òun ní gbèsè náà ni ẹ tún jẹ́ tó guardian ni lówùúrọ̀ tò ní omidan.
1: gẹ́rí bíṣọ́ọ̀bù ìjọ kan tí wọ́n pè ní charismatic bishop conference of nigeria cbcn ni wọ́n máa ń pè é ó ti kéde àtìlẹ́yìn rẹ̀ fún ààrẹ bọ́lá ahmed tinubu ìyẹn fún sáà mìíràn lasiko eto idibo odun 2027 eni ti o je are apapo egbe ye iyun archbishop leonard baturé kawase ohun lo kede ore ye lana ode oni o je ko di mimo nigba to n ba isori awon eniyan ko soro ni bi eto ko lododun to ma waye ti odun 2026 ye oni awon yo se atileyin fun atunyan sipo are bola medi tinobo lodun 2027 gaidianu lo seri e laro to ni
0: alright o mi dan keke royin mi je n gbe wale lo woro toni se kan da mo le te pon 7 ni ilu lore to n padiwo ripe dugbe dugbe to mi loke ye ibo mo lo mo fe jasi awon ile yen awon landlord ati awon to alegbe tenant kakere ti butoro ilu lore ni ipinle kora awon mo ti kaminu latari awon gogo owo le won salaye ripa awon gogo owo le awon olo di fa inira fun awon eyan ati awon molebi awon olugbe to soro papo pelu ikanni diamond lo ti fi esun kan awon alagata iyen awon agent ripe awon ni won bere fun o beti bi to won ti o nitumo onile kan ni oke ode afasa hede wara webe si awon alagata awon agent ripe e mo se die die owo te n be lawon te ase gba leyi o mo ti po se bakan na nkan tun ya legbe to duko yen je ola oluwa ola wole o mo tun di ebiru awon agent wi pe ani awon na lo wa ni di awon go wole ni ipinle kwara o wa ra webe si ijoba ipinle kwara wi pe mo ma sunle ani e ko lede lana ta mo lo papa julo fun oro awon agent yi to omidan diamond ni lo woro to ni
1: ajo pana pana ni pile kwara ti piwo isele ti ko ba sokufa ara gbe yamu yamu ina iyan ni pile kwara lasiko ti oko toyota sienna kan eleyi to ko awon gasi lori gbe bi oko mu se padanu ijanu re iyan ni oju ona ibrahim taiwo road nilu ilorin lojo jero oko yi ni won ni o ko awon cylinder gasi metale ni ogun 20 to si tun ko awon ohun ti a mo si carbide eleyi to nlo bi garawa mefa iyun 6 drums of carbide won wa je ko di mimo ipe isele yi lo sele ni itosi stadium iyen nilu ilorin lasiko ti won gbagbo wi pe boya awako yi o padanu ijanu re ile ise diamond fm jabo yi pe isele yi lo sele ni nkan bi owo ago 5 irole o ku iseju belenja eleyi ti won si je ko di mimo wi pe oko si ena ye lo se be fo ona arin meji oju ona to si fo sare ijoba koja ti o si do se be larimo oni keke maruwa oko kan ti won pe ni Toyota Avensis ati eni to je olokada won ni oni moto ye eni to wa oko si ena yi o fi ara pa ewo iroyin yi ni won tari si ara reyin le se ti wa Diamond 8.7 FM
0: o mi na o keke royin mi lo wuro toni ipinle kwara mu pada gbede o je pe won ni a sa gbodo bani leti kani ko ma faruta omoye fun ipo gomina labi asia egbe oselu alaburada pdp ni ipinle kwara oni mero suleiman blakaleka wo tibu enu atelu iroyin pe gbogbo patako to ni oruko re ati aworan re oni o ti fi esun kan isa koso gomina ramabrazaki ni ipinle kwara pe won ti wu latari pe ijoba ko fi aye gba oro oselu kawo nigba to fi esun lede o mo tanumo wi pe ninu ijoba ti wa ijoba ipinle ko gbodo mo doro mu awon alatako awon fi owo ga won lenu o yi ma fi lede ko si ke se gomina ipinle kwara wi pe ko re wi pe iru awon kan to se ye o ni ko to to omidan won fun lede lonu ni ati da be so ni lo ri ipinle kwara
1: aba lade kan oba ti baba nla oba yusuf e aliyu arojojoye keje o ti ra awon eniyan ki won dekun gbigbe awon iroyin eleje iroyin ti ki se oto kire o je ko di mimo ipe ki won pinwo awon iroyin ofutu fete eleyi ti won ma ngbe kiri to le ba oruko agbegbe na je gege bi ile ise diamond fm se jabo oba ladeye ohun lo se be se ipade iyen laarin awon ikokan ti won je alenu loro ni agbegbe ohun ati egbe tó rí ìsẹ̀gbà sókè agbègbè náà ìyẹn ní ọjọ́ sátidé tó kọjá níbẹ̀ ni ó ti rọ àwọn ènìyàn wọ̀nyí àti àwọn aráàlú láti dẹ́kun àwọn ọ̀rọ̀ tí wọn yóò máa sọ eléyìí tí ó lè ba tó lè ta epo sí aṣọ àlà orúkọ agbègbè náà ẹ wò ó ìyàrá ìròyìn wa ni wọ́n taari ìròyìn sí làárọ̀ tù ní.
0: omi dán tó lẹ́yìn oko ajé yìí àti lórí ètò alálẹ́ kan sí akin pé ẹ ku ìkàlẹ̀.

ẹgbẹ́ akọrin Yorùbá Assembly tijọ Christ Apostolic Church òkè Ṣẹ́gun Táíwò Ìsàlẹ̀ fìtìfẹ́tìfẹ́ pé gbogbo ènìyàn sí ibi àjọ̀dún orin 55 annual service of song and launching of album tó máa wáyé nínú ìjọ Christ Apostolic Church òkè Ṣẹ́gun Táíwò Ìsàlẹ̀ ní ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án ọdún tí a wà yìí September 13, 2026 Team The Power of God Words True Song Agbára Ọ̀rọ̀ Ọlọ́run nínú orun lábẹ́ àkóso ẹ̀dà NK Akintola tí bàbá wa olùgbàlejò jẹ́ Evangelist E.T. Akeredolu wá kí o sì rí agbára Ọlọ́run

0: e ka bo pada sori eto yin eto wa eto atupale royin ni kan da mode 3.7 to wa ni lorin ni ipinle kora abala kejere abala la me to omi da horale fun lojo po ton ba da si loro to ni
1: 0913655952 ni ojo po te fi ba wa da si la royin 0913655952 bo wa si le lori WhatsApp number wa ni 0913655 6864
2: 0913655862 ti won ti wa gbe ile kale ile kan wa ti won gbe fun mi ni airport mo baba yen pe ni o ni elo ni leyi ah mo ni leyi o ye ko ju 250 lo alaji yen ni ah o ye ko pe 300 ile ti o ni fence two bedroom ba to ya lo ni ke so di 400 che awa agent ni mi but awa agent ta ba ti won ba gbe le ah ni e to lati fi ku owo ile because owo ile ti won ba gba ko wa ko ni o lo ele te de menu ba se so wi pe won ma gba 40000 owo kini kan won le gba lona meji se mo pe client ba wa office wa inu re lati ma ra card inu re lati ma ra data e client mi a wa ani ejo e ba mi send video ile ye ti mi o e send kini yi si mi o 55000 la ma gba elomi a de na si 3000 be ba lo sodo lawyer lọ́yà máa fún ike tó pe lọ́yà kó tó blọ gbà ń jẹ́ ìjọ kan a ní kẹ wá bá ní ẹ̀ẹ́sánwó consultation but ẹ sọ̀rọ̀ landlord ilé kan wà níbi iwájú hiru kíní bẹ̀yẹ̀ ń sè ilé ẹyọ kan 2.5 million two bedroom ibo ni agenti ṣé agenti ni àpò agenti wọn ò da owó sí ni.
0: ẹ jẹ́ káwọ̀ báyìí ẹ kì í bí bèrè yìí kọ́ ẹ̀kẹ́ lọ ṣé ẹ̀yìn agenti nípínlẹ̀ kwara ṣé ẹ ní benchmark yẹn ni pé bátan fẹ́ balẹ̀ báyìí oya owo le je 200000 naira
2: gbogbo wa la belong to association
0: se ni benchmark ita man file
2: to control wa so and again awon kan wa gege bi nte wi to je pe awon kan won mo ni pase wa awon carpenter tin sise nisin awon bricklayer tin se awon furniture won tin se awon shoemaker so bata gbogbo won tin se won de je darapo mo egbe a de gbiyanju lati fa won wonu egbe but won wa
0: ìbéèrè tí mo bí yẹ dán ẹ mo ní ṣé nípínlẹ kwara agenti ṣé ní benchmark
1: pé
0: eye báyìí pé à eye báyìí ni eye ń fi tabúdọ̀ gbà ó pọ̀ jù.
2: ok ṣẹ́ẹ̀rí àti ìgbà ní gbèdéke.
0: ẹ̀lẹ́ ni a ní percent ni.
2: ṣé ń gbọ́ mi sà.
1: a wà pẹ̀lú yín.
2: a ní gbèdéke owó tá a máa gbà.
0: how many percent ni.

0: Ojumo.
1: E fu to Olorun je ba.
0: Mm.
1: Abdulrazak ya dilo do amale ba ba bi let dada. Teri e ti ka ma se toto ni ba toto. Ka bi ma se nto ye ni ba to ye. E ri pe ba kiki kin to ri. Mo e ku lo se ka se kere ni. Bo se ni na won ma ri. Ta ba wa ti do ni se. A ri pa won ti poster da ri ti si to po ngoro. Awon ri ru ya won si ba ya. Wahala ni e fe da le to je ma ida wa yun le ni se. Ah. Ita ina ri wọ́n mọ̀ sí ma bá jẹ́ àjẹ́ wàhálà nípínlẹ̀ kwara èmi gbé abdulrahman abdulrahman kì í kóra kò sórí ọlọ́run tó fi wọ́n bẹ́ẹ̀ tẹ̀ bá ká pẹ̀lú bẹ́ẹ̀ lè káwọn tá a nífẹ̀ẹ́ wù kwara nàìjíríà tó kọjọ́ báyìí.
2: Ẹ ṣe gan fún wọn ìtọ́jọ́ tí yín sá. Yẹmi láti ásàdáàmù wọn ní ìṣòro ńlá wọn ní àwọn ẹjẹǹtì jẹ wọn ní ẹjẹǹtì táwọn sanwóolé fún kókó ìdajì owó fún láńlọ́ọ̀dù wọn láńlọ́ọ̀dù pé àwọn ò tí ì sanwó tán wọn ní ọfẹ́ tọdún kan láńlọ́ọ̀dù káwọn tó rí bá sọ̀rọ̀ ó wá sọ pé òun ò lé wọn jáde wọn láńlọ́ọ̀dù ní kí àwọn kó jáde wọn ní ìjọba kó ṣe kankan lórí ọ̀rọ̀ yìí yẹmi láti ásàdáàmù.
0: Ẹ kojúmọ̀.
1: Ẹ káàárọ̀ sà. Àfa ló mẹ lórí ìlà Dr. Láńrin Òkìkí Expo 90 láti ta kúrò nílọrin.
0: À ń gbẹ̀yìn sà.
1: Ọlọ́run wà pẹ̀lú wa. Ẹ lórí ìlú àwọn agent àwọn association àti ẹ̀sìn tó ti yàtọ̀ fún ti jẹ́ wọn. Tí èsì nínú wọn ni mo wà wọ́n ń ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ lórí bọ́ọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tiẹ̀. Ọ̀tà àwọn quark agent tí wọ́n ní tẹ́lẹ̀ kankan ló pọ̀ sí gbé oríṣi ẹ̀ǹpà kan jẹ́ àwọn tàbí ẹjọ́ fẹ́ẹ́ à ń kọ̀ntró wọn. Ọ̀tà àti ìrìkì ní ẹ̀wọ̀n nìkan àwọn kọ́sọ́ fúgẹ́ǹtì ló ti pọ̀ jù abẹ́tìjọba kọ́ mọ yìí láti bá wa mú wa nǹkan sí
0: sáà. Ṣé jẹ́ ìṣẹ̀lẹ̀ yín náà ni?
1: Ẹ̀sìn fún àwọn Ministry of Land and Housing including Federal Ministry of Land and Housing àfihàn ìtara mọ́ wọn sọ́ńdẹ̀ fún Anisa
3: tó ń bọ̀.
0: Ṣé àlè dá yín mọ̀ pé ẹni yóò dúró owó ẹjẹ̀ǹtì ni àbí kọ́sọ́ngbọ́? Ṣé ẹ ní ID káàdì táwọn pa gbójúlówó pọ̀ ẹjẹ̀ǹtì lẹ́yìn yìí? Ṣé ẹ ní ẹ̀yìn ẹgbẹ́ tẹ̀ ṣẹgbẹ́?
1: À ń mọ ní mi fẹ́ dákọ̀ ẹjẹ̀ǹtì tó ń ti di Kwara State ni. Ẹ̀sìn gan fún
0: wọn. Ẹ̀sìn gan fún ìtọ́jọ́ tí bá padà kàn sí àwọn ẹjẹǹtì ní ìpínlẹ̀ Kwara a ní kí wọ́n wá sọ ti ẹnu wọn lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn. Olóyè AO Abegide láti Ajégúnlẹ̀ wọ́n ní ìjọba ìpínlẹ̀ Kwara kan kọ́ ẹ̀kọ́ látọ̀rọ̀ Ààrẹ Bọ́lá Tinubu àti ilé-ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ lẹ̀ yìí pé Sọ́lé Mustapha ó lọ PDP wọn fúnná mọ́ wọ́n ní Ààrẹ Tinubu ó ní kan gbẹ́sẹ̀ kó lórí àpòsùn ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n DSS náà wọ́n so ẹ̀sùn ṣòwòrẹ́ rọ̀ wọ́n so rọ̀ wọ́n ní bọ́yẹ́ ṣèkọlù sí PDP yìí á jẹ́ káyàn máa nánú PDP sí ni láti ọ̀dọ̀ olóyè AO Abegide láti Ajégúnlẹ̀. Ẹ kò jù. Hello.
4: Hello, agbójúmọ́ o.
0: Ìṣẹ́jú kẹ́ orúkọ yín.
4: Orúkọ tèmi ni Mr. Ibrahim.
0: Ó yà.
4: Tọ́lọ́ òní ló bàjẹ́.
0: Àmì.
4: Èmi fẹ́ dá sí ọ̀rọ̀ tó ṣe torí pátákó kò ṣe pátákó. Tẹ̀rí kò ṣe ìkànnì yìí nìkan láti kọ́kọ́ gbọ́ tọ̀rọ̀ oúnjẹ tó pátákó kò sórí pátákó yìí tó ṣe wọ́n ń sọ níkànnì mí náà táwọn ìdárúkọ tó bá bá rí bẹ̀ òun ni wípé àjọ Kwara yìí àwọn ni wọ́n ń hú kínní yìí àwọn tó sì rí kínní yìí mọ́lẹ̀ wọn rí lọ́nà tó tọ́.
2: Ẹ ṣe gan fún ìwòye tọ̀dọ̀ tí ń sá tó omi dán. Ẹgbẹ́ lónìí àwọn ní ọmọwé kamarin jimọ ẹdun tí wọn wá láti ẹka tẹnu kọ́ni pọ̀rọ̀ ṣòwò fásitì lọ́dún wà ní ìpínlẹ̀ kọ́ àṣegàn ẹ̀ṣẹ̀ gan fún ọkùnrin lórí tèmi lónìí omi dán tó Taiwo Adeyemi ní orúkọ tèmi.
5: All the hits. 88.7.
6: For the best of national, local, international news and sport, tune in to New Sponge and Diamond 88.7 FM. New Sponge, all about the news.
7: The time. It's 9 o'clock.
8: I go mess up Tilu.
9: O fẹ́ràn oúnjẹ àmọ́ o kórìíra ìbalẹ̀ inú tó máa ń wáyé látàrí inú kíkún àyà títa àtàìsílẹ̀ oúnjẹ nínú ti ki je ko jafafa leyin ounje ma gba ibale inu laye lati je gaba ojo re gascol antacid yo pale inu kikun mo kiakia tara ri o si pada bo sipo logon ase lona marun ototo olomi to benu sore atoni koro jije gascol ise re da owo ri ogunpa ko si soro lati ri yan itura yan igboya gascol antacid o ti wa kakiri ile itaja ladugo re gascol antacid itura kiakia pelu alafia ile ise fitsin healthcare plc lo se

0: lead for you.
1: Tó fà kárí ayé.
2: Gbogbo wa ní gbòòrò tí mọ kí ló ń ha bùn. Àpapọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì.
3: Orí ìkànnì rédíò kan náà. Pẹ̀lú àgbékalẹ̀ tó tún bú gọ́gọ́
4: lórí Diamond FM. Sókè yóò ṣe dé bá àwùjọ wa látún rán wa létí nípa rẹ̀. Ẹ bá wa dá sí, ẹ bá wa dá sí, ẹ bá wa dá sí ní ètò kan àràǹbàdà. Lórí ìkànnì yé ètò tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó tún gbà wọ́bọ̀ pẹ̀lú àwọn atọ́kùn apèdè gbáyì. Àwọn àlejò tó tó gbangba sùn lọ́yẹ táwọ̀ wọ́n sì kájúlù lórí gbogbo àwọn ọ̀rọ̀ ìdàgbàsókè tá a bá ń ṣàgbéyẹ̀wò rẹ̀ lórí ètò ní gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ Eti Friday. Bẹ̀rẹ̀ láti dédé aago mẹ́wàá òwúrọ̀ lórí ìkànnì Diamond 88.7 ìlọrin ẹ bá wa dá sí ètò fọmọdé ọ̀dọ́ àgbà tó lórí tẹ̀lẹ́mù tó ń ṣíjú wa sáwọn iṣẹ́ ìdàgbàsókè káàkiri àwùjọ wa ẹ bá wa dá sí tọ̀sẹ̀ yìí àjọ gbọ́ni.

0: Hello.
1: Ẹ fojú mi orúkọ yín.
0: Ẹ káàárọ̀, mo fi Taiwo Ọlọ́run ní dàdá kan yín. Mo jẹ́ kí ọ̀gá wa tó wà bẹ̀yẹn Ọlọ́run wà pẹ̀lú yín. Ṣé rí ẹ̀yin PDP Ọlọ́run ti gbàdúrà yín, bó sì ń fẹ́ kẹ́ báyọ̀ fọ́ o. Ẹ nídìí kẹ́ fún fàdúrà. Ṣé rí wọn nà nìkan lágọ̀ọ́ méjì, àwọn nà nìkan lápò gan o. Ẹ̀yin ò ní ìdí gbogbo yẹn, aráàlú ló máa jọ́ọ̀jì. Kíní kan lẹ́yìn kan níd, àdúrà lẹ́yìn níd, wọ́n ní gbogbo nǹkan kò yẹ lẹ́yìn àdúrà. Àǹjẹ́ èmi dàmọ́ tẹnumọ́ kíní kan ẹ̀yin PDP ẹjọ́ tó náà tẹ bá débẹ̀. Iṣẹ́ ìjọba kẹsẹ̀ mọ́ bàjẹ́. Ètò wáyé kẹ kọ̀rẹ́ ẹ̀jẹ̀ kọ̀rẹ́ ẹ̀jẹ̀. Ẹ pé gbogbo iṣẹ́ ìjọba tí ìjọba bá ṣe kù. Ẹ bá ní kó da ẹ parí ẹ̀ tọ́ ọlọ́run náà PDP lọ́wọ́
2: dákùnrin ọkùnrin olùmú ìwà olókodínwọ́kíwa wọn ni àwọn èèyàn náà ń kó ònú PDP lọ sínú ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Kwara.
3: ẹ̀yọ́ bẹ́ẹ̀ kí n pa ẹlẹ́rìí ṣe rí tọ́píìkì for another day nìyẹn because tí èèyàn bá ní ẹgbẹ́ PDP lọ sínú ẹgbẹ́ òṣèlú APC tí time bá wà dáadáa ẹgbẹ́ ọ̀rọ̀ lè chẹ́kì bóyá ó pay account àwọn ẹnìyẹn o àbí normal bank wọn so ó jẹ́ pé wọ́n ti gbowó ní kwaship nìyẹn. Because you the only person ti o po ni PDP loni yo je pe interview quaship program
2: quaship won fun
3: e mo ni da won o si kankan to ku mo even quaship yen mo fi so pe topic for another day ni
2: e pada
3: wa lo si be pe se won ni e ma fi ra eyan ni
2: won fi yo quaship ra awon eyan ni ba
3: won fi ra eyan no selu ni
1: ni wo ye tin ni o
3: be ni na
1: e ko jumo
4: hello
1: e ko jumo
4: lati tabo kin
1: an go yin sir
4: nǹkan tí èmi kàn fẹ́ jẹ́ kó àwọn ọmọ kwara mọ̀ ni pé bíbí kí tóbi kan gbogbo akọrí síbi kan. Gbẹ́nìgbà kan àti rí wọn àti mọ̀ bí tọ́ ń lágbára dé àwọn olóògbé arúgbó bíbí tó ń fi APC kalẹ̀ ojú ọ̀tún ni kwara yìí ẹ lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì àti wa tẹ́tẹ́ ìtẹ́lẹ̀ bó ṣe wà nìyẹn pàbó àyà ló wà nbẹ̀ nísìn ẹ lọ wo nǹkan tó wà nbẹ̀ ẹ wo ogun títì ẹ wá sọ pé gómìnà ò ṣe kankan kí ni àwọn pdp fi kalẹ ilé tí wọn ní kí wọn máa kọ lókọ sí bí wọn kọ tọwọ dẹ tí ń ta ni amó ni wọn ta ni àwọn náà ló ta kó tó lọ kí ni wọn ṣe fún wa ẹjẹ káwọ nọọsì náà ṣe ẹ mọ jẹ fún ẹjẹ ká gbé kínní káàkiri kó mọ jẹ pé ojú kan náà ló wà.
2: ẹ ṣe kẹ fún ìtọ́jú yín sá.
3: ìyá àwọn kan bẹ sí òye lómi o tí ẹ bá wo amúni ẹ rí i pé even ọ̀nà tó wà lámúni igbó lámúni if the government bá ronú pé ìbẹ̀rẹ̀ gbọ́dọ̀ di estate tó gbọ́dọ̀ dọ̀nà so tán wá subsidize fún aládàáni kí náà expect wọn ò ní bùyàn nílé ìjọbó subsidize
2: wọn san díẹ̀ mẹ́rin
3: wọn san wọn
2: jọ ìpínlẹ̀ ìpínlẹ̀
3: lórí rẹ̀ fún yàn ni tí malam abdulrahman abdulrazak tó bá lọ try just 50 units lẹ́nu gbà tán bẹ̀rẹ̀ yìí àwọn náà gbọ́dọ̀ mọ̀ pé táwọn ò fi kú àyìn ó mọ̀ sọ pé àsìkò malam abdulrahman abdulrazak ilé tó wọ́ ti 10 million náà fún
1: mi ẹ kojú mọ́ ẹ kojú mọ́ orúkọ yín
5: agbẹ́yìn
1: sá oṣogbo àbí.
5: Kí àwọn bàtán wà nílé ìdásíìsì mi ó ní tàwọn kí lórúkọ àwọn pósítà kìíní àwọn pósítà bọ̀d ni nǹkan tẹ́mi rò kó dá gbogbo wàhálà ìkalẹ̀ ni pé òṣèlú ni ó dé gbogbo ibẹ̀ torí pé tẹ bá wo state tiwa gbẹ̀yìn ìdá wa wà yìí àwa ọmọ ìpínlẹ̀ kwara làwà ṣùgbọ́n àwa jẹ́ olùgbé ọ̀ṣun state kò wá ẹ rí i pé àṣẹ parí election wa lọ́sùn ni èmi ní èèyàn tó jẹ pé ó contest london court tó jẹ pé ó post bill síbi bí ká bẹ post kó tó di pé election dé the same owó yẹn náà ni wọ́n post gbà sí àṣẹ election so ìdẹ́ni rí bẹ́ẹ̀ ni pé kò yẹ kó rí bẹ́ẹ̀ tábà wò ó nípa gbogbo àwọn tó ti ń contest fún gọ́vnọ̀ àti ṣùgbọ́n lè lágbára láti post bill iye tí wọ́n fẹ́ kalẹ̀ yẹn ìjọba ìpínlẹ̀ kwara kan yẹ wò kọmọfàyè ni ìlú lára torí pé gbogbo àwọn tí wọn dìde fún sáà fẹsẹ gómìnà yẹn náà gbogbo wọn aráàlú ni wọn so ìpínlẹ̀ kwara kò ní dá lórúkọ
2: yìí. Ẹ ṣe gan fún ìwòye ti ọ̀dọ̀ tí yín káka ẹ̀yìn kan máa lọ sílé. Ọ̀nàrẹ́bù Abaya Yusuf láti Agaka Ìsàlẹ̀ Fúlàní wọn ni ìjọba ìpínlẹ̀ kwara pé kẹsẹ̀ kan tó tọ́ pàápàá jùlọ lórí yíyọ kọtàkùnkùnlóǹgbẹ ṣòlù PDP wọn ni kò fẹ́ ṣẹlẹ̀ rí nínú ètò òṣèlú ní ìpínlẹ̀ kwara wọn wá ní àwọn ọmọ ẹgbẹ́ ìṣèlú PDP pé kí wọ́n fi ọkàn balẹ̀ kí wọ́n má da ìlú rú.
1: Ẹ kojú mọ́ ìpínlẹ̀ kẹ́yìn o.
6: Ẹ káàárọ̀.
1: Ẹ kojú mọ́ orúkọ yín sá.
6: Orúkọ mi ni Musa Abdullahi láti Bàrúbá. Mo kí Mr. Ọláìtàn.
1: Ẹ ṣe o.
6: Ṣé wọ́n ní ju tó bá káyìn láàrin láti kúkú jó? Wàhálà ọ̀rọ̀ yìí kọ́ra mo lérí orun ní ti ń

0: FM, ìmọ́lẹ̀ tó kárí ayé.
1: Ayí tí ó mọ̀.
2: Diamond 88.7 FM, ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi yín sílẹ̀ nígbà kan.

Àwa undergo irú àwọn training wọn wọ̀nyí. A undergo àwọn discipline wọn wọ̀nyí. Kọ́dà military punishment náà, a undergo rẹ̀. Ní civilian barrack la gbé ń jọ náà. Àgọ́ bí bó ti ń wojú ago lèmi náà ń wò ó. Mo ò fẹ́ kún un rẹ́sí number two káàgó yẹn ó dẹ̀ wá gbà mọ́ wa lọ́wọ́. Torí Bísọ́lá ọgẹ́gùn kalẹ̀ ni Bísọ́ ọgẹ́gùn báyìí ni a wo mi jẹ́ gbé igbà. Dáàbò a sọ fún pé kókó tí lè jáde ẹ̀yà wa wo ní dáadáa o.

0: ọgbọ́ àwa náà ti wá a fẹ́ kí a rí omi lójú ọmọ wa. Bí tí sà bá dun ọmọ wa lè wé gbé
1: òjò àpọ́n
0: bá a bá dáwọ́jọ́ lù á kó ọlọ́pàá lọ lè kó rí
1: bẹ́ẹ̀ni
0: ẹ̀yẹ ta ló sọ fún ọmọ wa ta ló sọ fún ọmọ fún àwọn ọmọ wa ní capital punishment. Ebi ebo náà ni a ń sọ ṣé kò wọlé ni ṣé kò fà ló wọlé ebo ní ọsí náà nù. Ebo ti kọ́ mi lé ebo mo ti ṣe ebo náà
1: àbí kí
0: ló bá ká gan. Àkọ́bísọ̀ wá ń gbọ́ à tẹ̀ lọ́mọ lọlé ìwé ni à dúró tán mo fi kàwé ni kọ́dà lè dúró tán mo fi wà ní kíláàsì tó fi jáde dátun mọ́ ẹgbẹ́ lọlé. Súta tì mí jínúyọ̀ mọ mi àti àìbébì ọyá kọ̀ọ̀kan kí ló ṣe ẹ lójú yìí kọ́dà àbúrò ọ̀fíìsì ọmọ ni sọ̀rọ̀ pé gbogbo alákẹ́ lè bó nìsín kọ́dà bí ọ̀bá lè kọ́ yọ́sà lè ṣe èbó my teacher may mistakenly touch my head. Ṣé yóò tiẹ̀ fi mistakenly my teacher touch my head. Irú tíṣà wọ nìyẹn.
1: Nítorí bẹ́ẹ̀.
0: Yọ bá ní ìjọ níjọ́ kejì. Ọlọ́run tó dá mi lọ́rọ̀ ni màá ti jọ pé o. Ọmọ tí wọ́n ránṣẹ́ jáde nínú ilé. Orin bí o ti da o ṣe bí o ṣe da. Wọ́n ọ̀nà rọ́kà ké mọ́ lásán ni ọba Sokodele. Orí wọ́n tó tẹ̀léra wọn wá àtìyá àti bàbá
1: àtẹ̀gbọ́n àtàbúrò.
0: Wọ́n bá tò lẹ́yìn wọ́n tó tẹ̀lé wọn lọ ní bá. Ọ̀rọ̀ tá a ń wí ọ̀rọ̀ wọn pariwo lásán àfi bí ìgbà tí wọ́n dájà gbé lulẹ̀. Táwa ń gbé e ṣe ọkọ̀ wo ló ṣubú láàrin.
1: Ta ló dà
0: lẹ́lẹ̀. Èrò wa pele wọn lórí. Wọ́n rí pé àánú náà ló ṣe wá.
1: Bẹ́ẹ̀ni.
0: Ìyájú bàbá jẹ kọ́mọ ọmọ jẹ iná là ń sọ ọ̀nì. Orí ọ̀rọ̀ tá à ń sọ yìí níjọ́ tí àwa ó ṣe common entrance. Ọlọ́gbọ́ láti ilé wa àti ilé wa ọyẹ kẹ́rù ọba òbí. Débi tá a ti ṣe pé ọ̀nà ìjì ilé òtú wá pọ̀ lọ́nà ìjọ náà bẹ́ẹ̀ bá ti débi kan kò sí lé mọ́ àfilé ìwé tá a ti ṣe kọ́
1: mẹ́rẹ̀ tó
0: ọlọ́gbọ́ ìwọ kọ́ ìyá àkọ́ bí a tú àgbàtà adẹ́nu ọgbà bẹ̀ a tún wá ń bọ̀ wálé àwọn òtún bìkítà akàrun apatatapa labalaba pọ̀.
1: Ẹ tẹ jù mí. Nínú ọlọ́rọ̀
0: ńlá wà láwọ́tì lọ́wọ́ àwọn òbí ìyá àti bàbá tọ́ tẹ̀lé ọmọ lọ lè ṣe common trance láago tí ń lù lọ́wọ́lọ́wọ́ ìyá àwọn bí
1: lọ́dọ̀
0: àwọn ọmọ iléèwé tí ó ṣe
1: common trance lọ. Abẹ́gi lajoko.
0: Ọ̀gbọ́ ò lè dẹ́rù tíṣà kan wá dẹ́rù tíṣà kan wá àwọn rìpọ́tù ìtòyà tíṣà.
1: Níbo.
0: Àfùrúgbà gbo.
1: Kàmbọ̀. Ẹ̀dí rí
0: mo ti lè wù káàdì yẹn ká tó àgọ́ ló máa dé. Nílẹ̀ yìí ń jọ kan tíṣà na ọmọléèwé àwọn òbí ń gbà tí wọ́n délé wọ́n sì na tíṣà lánà dákú. Ọ̀rọ̀ ṣe é ṣe kọ́ tíṣà tí wọ́n nàná òun náà ọmọ ẹgbọ́n ní ń wúyé o wọ́n nà lánà dákú pé ta ló fẹ́ gba ọmọ wa sí ọ lọ́wọ́ tó bá ti lè kọ́ wúgà rìpọ́tù wọ́n nà tọ́ dákú wúgà rìpọ́tù lè bó tí wọ́n tó ń sọ. Ọjọ́ tẹ̀lé ti bẹ́ ní ẹlẹ́yìn báburo bá bọ́ bẹ́ẹ̀ gbọ́ rẹ̀ wílé aago tí ń lù lọ́wọ́ yìí
1: ọmọ
0: tẹ ọkọ lọ́rùn o bàbá ọmọ yẹn náà kò tẹ ẹ lọ́rùn àmọ́ yóò á fi ọ̀rọ̀ sẹ́nu ìyàwó. Lónà ẹjọ́ ẹ dákun o kẹ́nìkan máa bá mi bí o àwọn ẹsẹ̀lẹ̀ máa ń
1: nà ọmọ wọn àti mo ṣe lé
0: lọ ẹ máa ń nà ọmọ fún mi sọ ọmọ pé ń gbà tọ́ kò ti sọ̀rọ̀ sọ pé òun lọ́rọ̀ yà
1: o.
0: Agagagaburo nọbẹ gbọ. Jẹba tún ta ìyàwó ní ọmọ wa sọ ìtàn tí ẹnu ẹnikẹni anybody ọgbà. Àbúrò ọmọ ẹgbọn yín ni nàá. Ewúrọ ilé ẹgbọn yín ẹgbọn yín
1: ni.
0: Kankan ilé ẹgbọn yín ẹgbọn yín ni. Wọ́n dun mi. Láyé àti láyé àti láyé.
1: Ẹgbọn fọ́ọ̀kan mọ́.
0: Tẹ́bátú fọ́ọ̀kan mọ́ mi. Ẹgbọn náà wà wọlé. Ẹ ló kí ló ṣẹlẹ̀. Ẹ dáàdì lágbájá ni ó dẹ̀ nà lágbájá. Ẹsẹ̀ yẹn náà wà ní tó fàrù yìí. Ọ̀dà mo ti gbọ́ ṣáà lọ fún mi lóúnjẹ. Sọ pé lọ fún mi lóúnjẹ lórí o. Ọkà rí láyé nù. Bọ́ bá dijọ́ mi mọ wulẹ̀ bú.
1: Ó ṣe dáadáa ro.
0: Gbà ní etí ni.
1: Yé.
0: Ọdí ọmọ ẹlẹ́fàdì ìmọ̀. Sọ ọmọ pé àánú náà ló ṣe wá.
1: Bẹ́ẹ̀ni.
0: Ìyá tí bàbá jẹ kọ́ ọmọ ọmọ jẹ. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ilé bá ṣìgá láàbọ̀ ń sọ bìbí ọ̀dọ́gí ni ní ìsìn. Ìwúlò owó wà á ti ṣàṣeyọrí. wo oh wa wa ni moringwe iringwe jariamu imoringwe ingwe ya board imoringwe ingwe logos ah gbe oda ama bi to sa foto demo so ri bi ti wa re ko lo ologbo family house awon to tori esanu
1: be bi
0: Iwo o na lo gara adagba soke.
1: Ye.
0: Akobi awon omo ye. Ah, be ba ni mbere. Se wi tara mi na muro de be na.
1: Be ni.
0: Awon omo ye la wa to lati nu oyun. Wa jade primary. Wa jade secondary. Wa jade institution. Wa lo le oko. Won ni yawo. A to won na di se. Love, I told her, I'm a bottle of color. Oh, to our way. Ah, you have to go for my day. Oh, say, don't why we, or as I didn't say, who love to be mother.
1: I see a lot for my day.
0: Talala, no. Say, I'm a legend, Lala, no.
1: I know.
0: What's all the dollar? No. Dollar, no, I won't, man, no, I'm a midget. A kilo, we? A mebo. Ara ile mi generation ti si ni
1: awon john
0: lo da ebi o kan sinu agency eh yo so ba na o o ma to ku agency tun bo aje osoke bayi o baba ko si je igida igida aya so ba bo wa ma bo ma bo ma bo ma bo ada ko ara re yin kilo se kilo se pastor ko lo se ni eh aya ba silekun mic fun a ko se ma se lu na soruko re dada Bob, I do go to the day.
2: Sharon, you're delayed. Look on.
0: School, what you are?
2: Kwara State University, Nimality.
0: Nimality?
2: Ah,
0: hey, leave we were nanny. Eh, or a task of Kale. I want Wulolan. Someone, Baba Joe, near Bama Baba Tissi. Timbadako Baba, my yard and memo.
2: Mazoki Baba Tissi.
0: Lola, no, I want to join your dad, you girl.
2: Be.
0: Do you want my son?
1: My son, no.
2: Okay, I want to sing.
0: I want to join one, Lan, don't you?
2: Then,
0: Lolly, you could. Oh, yeah, what a bubble. Hey, you are with the business, I'm go. I want to see the ones already. Tora, well, I'm careful.
1: I want it.
0: Oh, yeah, Urukore.
2: Urukome, I did Wally Elizabeth. That's the Kwara State University. I want Baba to sing on the ano.
0: You, I want to buy your law.
2: Then.
0: Oh, da. I'm a singer. I want you to talk. I want your law. No,
1: you might tell you what did it. What did you go do?
0: Oh,
1: God,
0: I'm on that life. Ah, ora ye bi awon ara le no ba wa da si. Wa da si. Aba se ke. Awon ti se ti ojo mo lo mi ra lo se yan dada. and I
3: snacks from
0: what I can go on and young,
3: yeah,
0: I don't quite, you know. I'm going to go to the center.

0: Surara.
1: 0913655592.
0: Alo, orúkọ yín àti ibi tẹ́ ẹ ti
2: pé. Àlàáfíà fún yín.
0: Àlàáfíà fún wọn mi wa tó wọlé. Má rẹ̀ rí bá ti mọ̀ gbọ́ náà lọ́kùn ṣe kọ́ tó kọ́ bí.
2: Tẹ̀lé ẹ̀wọ̀n gbé ti ayé tèmi wa. Ẹ méjì lèmi wáyà ti tẹ̀lé o. Ọmọ mi àkọ́kọ́, ẹnkejì àwọn ọmọ mi.
0: Ẹ tá a béèrè kọ́hun. Àwọn bàbá ajọ́ náà ni àbí àwọn ti se ni wọ́n láàánú. Bàbá làwọn bàbá, àwọn ìyá ajọ́ náà náà mẹ́nu wọn o, àwọn ìyá tòní náà mẹ́ o.
2: Àwọn ìyá ajọ́ náà láàánú. Àwọn bàbá ajọ́ kan náà sì wà tí wọ́n láàánú. Àmọ́ ìyá tèmi jẹ́ kan nu wọn o tó láàánú ẹ. Ẹ kú ètò. Ẹ bá ń kí àkọ́bí.
0: Ẹ sọ wọ́n rí pé kọ̀ dáhùn béèrè wa.
3: Ṣìnà máa bọ̀bà lórí ìbínú láwọ́ ló bá paláṣẹ òun fẹ̀rẹ̀ nìkan ni.
0: Àlọ́ orúkọ yẹn àti ibi tẹ́ ẹ ti pè é.
4: Ẹ̀lọ́ ẹ̀kú ètò.
0: Ọlọ́run ní ṣètò.
4: Abdelkareem tààrà láti Bábùkù.
0: Ẹ tẹ̀síwájú.
4: Fẹ́ rí owó ọdún ara wọn náà.
0: Ẹ sáwò.
4: Níjọ́ ọ̀pọ̀lọpọ̀ àbáde ọ̀kàwé. Kọ́dà rí òkèwú. Wọ́n wá fi ọmọ lẹ̀ pé ọlọ́run ní wọ ọmọ. Wípé kádàrá ó kìkì níṣu kọ́mọ́ o.
0: Nígbà náà ká gbà pé àwọn tí wọ́n ṣe bí ọ̀làánú.
4: Àwọn ọ̀làánú o.
0: Tọ́ ẹ tẹ̀síwájú.
4: Mo rẹ̀ sápò èmi níṣe. Ìgbà tí mo lọ sí ìrọ̀ga fọ́ọ̀mù mi ní Kọ́lá sí ìgbà mi wà fọ́ọ̀mù tù. Kọ́lá àwọn ọ̀yà sí mi. Èmi mo á lọ lọ sí ìrọ̀ga mo lọ síwájú pírísípà fúnra mi. Mo bàbá mi wá dáwó jọ fáá tí mo fi lọ sótẹ̀. Lẹ́bi ẹran sáwà nìyí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹjọ́ wọn láàánú.
0: Ṣé ẹ mọ̀ pé àyà sí yín jọ́ náà ni ló jẹ́ ká ẹ bóòdì àti lọ iwájú lọ iwájú pírísípà?
4: Fún àpẹẹrẹ yìí.
0: Pé o lè ṣe èsì fọkùnrin náà lọ lè ṣe fún ara rẹ ló jẹ bóòdì àti lọwájú pírísípà nísìnyí. Níjọ náà.
4: Ọ̀pọ̀lọpọ̀ ni ò lè lọ.
0: Lọ́mọ ọ̀dà àṣẹ.
5: Padà jẹ́ kíkan. Èyí tó kẹ́sọ̀ dídùn ó jẹ́ dídùn ẹ̀ náà yò. Èyí tí ò ká rárá ló.
1: Ẹ̀lọ́ orúkọ yẹ àti ibi tí a ti pè.
0: Ẹ̀lọ́.
6: Ẹ̀lọ́.
0: Ẹ̀lọ́.
6: Ẹ
0: ká sọ̀rọ̀ lájì.
6: Pásítọ̀ Ezekiel látò ṣeré.
0: Ẹ ṣeun pásítọ̀.
6: Ṣé rí kọ́nsẹ́pì táwọn èèyàn fi ń wo kinní yìí? Ọ̀pọ̀ ni bẹ́ẹ̀ mi ṣe wò.
0: Ẹ sáwò.
6: Ṣé rí gbogbo tí ènìyàn bá ti ń ṣe tí ò bá ti lè fúnyàn lọ́jọ́ iwájú rere. Tí ò bá ti lè fúnyàn lọ́jọ́ iwájú rere kò sáànú ń bẹ̀ o. A lè máa wò ó ní wọn sí báyìí pé àwọn òbí ìsìn wọn máa ń bá mọ́ bá fọwọ́ rà á mọ́ bá. Ṣùgbọ́n mélòó ló ni wọ́n ń pè bí ẹ fújọ́ tó dáa fún nínú nǹkan tí wọ́n ṣe yẹn. Ṣò mo wá láìkì kìíní yẹn gẹ́gẹ́ bí ẹni pé ọlọ́run gan tó dá wa ó fún wa láwọn òfin kan. Ó wá dàbẹ̀ pé àwọn òfin yẹn le fún wa. Ọlọ́run sì mọ̀ jù wá ló ń ṣàánú wa ni kó lè bá fún wa ní ohun tó dáa lọ́jọ́ iwájú.
0: Káwa lè tọ́ ká lè tò síbi tọ́tọ́.
6: Ẹ ti jẹ́ ti ẹ̀ Alhaji. So báwo bí Jọ́nà ṣe òun ló fún àwọn tó wà nísìn báyìí àti ẹ̀yin náà Alhaji. Wọ́n fún wa ní ọjọ́ iwájú tó dára báyìí. Táwa rò pé ó yẹ nígbà yẹn. Ṣùgbọ́n nísìn yẹn wo bó ṣe ẹ gbogbo àwọn kọ́tẹ́ sọ́lẹ̀ kan tó fa owó ra àwọn ọmọ lórí mọ́ bá ń bọ́ ọmọ ni wọ́n bá ń ṣe kíní kan. Mélòó ni inú ẹ wọ àwọn súnà ẹ̀dá pẹ̀lẹ́ kan ṣèlú àìsàn sọ́kọ́ àwọn òbí ṣe ni.
1: Ẹ̀sìn àkọ́bí bá ti gbà pé ọ̀yá ọ̀yá ọ̀yá wọ́dọ̀ wá túmọ̀bọ̀ túmọ̀bọ̀ dákọ̀ sọ́pọ̀ ńlọlé dákọ̀ àwọn tí sáà rí ọ̀sà mọ̀ gbọ́ báyìí ọ̀yá ọ̀yá ọ̀yá sókọ̀ ọ̀rẹ́ lẹ́ẹ̀kan sí.
7: Orúkọ mi ni Ayọ́délé Sharon.
1: Má sọ̀rọ̀ bí ìgbà tó ń sọ̀rọ̀ ti boyfriend rẹ súnmọ́ kinní ìhun dáadáa.
7: Orúkọ mi ni Ayọ́délé Sharon.
1: Ní yunifásítì.
7: Kwara State University.
1: Àtijọ́ ṣètòtò nínú ìwọ náà máa lọ ilé. Ọ̀yà máa bọ̀ wá. Ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà. Ọ̀yà ọ̀yà.
7: Orúkọ tèmi ni Adébọ̀wálé Elizabeth láti Kwara State University.
1: Ṣebọ́ ọgbọ́n tí wọ́n tíṣà rẹ̀ kẹ́kọ̀ọ́ yín nísìnyí.
7: Bẹ́ẹ̀ni.
1: Pé ìjọ mẹ́jọ là á pàdé.
7: A máa pàdé ní ìjọ mẹ́jọ.
1: Ọ̀kadì láyé ọ̀yà àwọn náà mọ̀.
7: Orúkọ mi ni Rosemary. Láti Kwara State.
1: Rosemary kíni.
7: Amponsa.
1: Ẹ̀hẹ́n.
7: Láti Kwara State University Malite.
8: Adúpẹ́ta jọ ṣètò tòní. adupe tajo se eto titoni
1: eh eh awon oga wa na ngbo mo
8: le a pade ni ijo mejo
1: a da bo ti lo won je nu candidate olorun ba re ba tun de aroloko bi agogo ejo gbe ara odi ogboluge ore ni ngbe gbe ayin oja morokete gbogbo omo gbogbo omo gbogbo aburude mi lo mo ojo pa mi ti ope wa ara temi danu boro meji ni o gba ni se le baba mi o ri gbogbo ore ti saajo mi thank you very much ore ti se lesu leyin mi Thank you very much. Baby ara leto. Lati Diamond 88.7 FM dun bele lori. Iko oloko ola. Akeku ara agba si Olorun ba to. Joko Dubai ni kun ajiba. E ba da ajiba ko bi gbogjo keda.
9: Ah.
1: Ori ko mo te ri pelebe. Be ba re ri folopa mu.
9: Ako bi to dide du. Ako bi to dide.
1: O ni no o dide o wu ese ru ni.
9: Ah.
1: Awa pelu o.
9: Orunko temi ni abifata o ya to baba keke ade ta. Adupe fọlọ to fọn lawe lanfa na ti bi se ti toni. Lojo mejo ayo la pade.
1: Nje da titi digba na. Today Bolude loruko temi nje o.
9: Bye for now.

0: Diamond FM. Ìmọ́lẹ̀ tó kàlẹ̀
1: ìròyìn tí kò lẹ́ja bá kàn nínú.
2: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
1: Ètò eré ìdárayá.
3: Àwọn tí Ronaldo nìsí nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀.
1: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
3: Akinyin o.
4: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́.
3: Ṣé Bàríbà?
4: Lórílẹ̀dẹ̀ Nàìjíríà.
1: Mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.

0: edakun e ba tun pe le kan si awon kan si n be bi dan wa bayro tori phone ma me elomi ni o lo elomi phone oko re ni o se ma du pepe baba alagbaje sare fun mi phone yin toro fe kopa ni bi eri re e ba tun number yen pe le kan si
1: 08163889444 le kan si 08163889444
0: e seun gbogbo nti ati nso lati eka yi ta mu wa fun yin lati le ise design your life international o ni pe odi olowo ko n sise ijoba ko ma kopa ko di olowo ko ni business re to nse ko ma kopa ebi jo ni maruwa ni maruwa tin se ti to mi je ko to je o tori n to fi ile domo aromodomo re ti won je nbe ti o ma je anfani ti awon molebi re o tun ma wa we ninu re to je pe won ni le we tan titi ayeraye ina lo ye ka won o fi ile o ma wa awon baba baba tan ti lohun e ri awon mi ni si won la won ja sile ile ta won baba won fi ile ni won ja si kini won na fe fi ile fo mo darapo mo le se design your life international loni gun ayeraye fi ile fo mo re e wo elaku number yen se e ba tun ko fun won si
1: 08163889444 lẹẹkan si 08163889444
0: ọdà nọmba un iná lẹ ti gbọhun àìrẹfọn ta lẹẹmejì gbọ mi dáadáa àìrẹfọn ta lẹẹmejì ẹkan iná ni ẹlòmíì ọdún tó kọjá ọlọrun o báwọn tí ṣètò lérí rédíò bá ṣètò tán báyìí ẹ mọ gbọ ẹdákun àti ìjẹun ni àti ìṣègbà ni ń bọ jẹ pé n tá a bá gbé wá fún yín tí ó ṣe yín láǹfààní ẹyìn tètè mú ibi ìlàtúgbédé yìí o kò bá dá kó o tètè ronú jinlẹ kó o darapọ mọ lè ṣe design your life international kí wọn náà ó lè di ẹni tí ó máa fún yàn tọwọ rí ọmọ wà lókè tí ò ní máa wà ànílẹ mọ nígbà gbogbo ẹdákun ẹ bá ń gba àwọn tán ń gbọ wá níyànjú ẹ bá ń gbà wọn nímọ gbogbo àwọn tán ń gbọ wá ní ìsìn ẹ bá ń gbà wọn nímọ.
2: Gbogbo ara rẹ tó ń gbọ́ mi, àdúrà ẹlòmíì ti gbà tipẹ́, but àìnákèésí àti ìdágunlá ló fẹ́ lòmíì ní ìṣòro. Tó bá gbé tó máa ṣe ẹlòmíì láǹfààní tádà rẹ̀ ó fi gbà. Ẹ pé mo sọ pé ńgbà tí mo tọrọ lọ́dọ̀ Ọlọ́run pé kó sínà fún mi, ètò yìí lọ́lọ́run lò fún mi. Ìwọ tó ń gbọ́ mi báyìí, Ọlọ́run ti fẹ́ lo ètò yìí fún láti yí ìgbésí ayé rẹ̀ padà. So tètè tara kó o mú fóònù rẹ kó o tẹ mẹ́sẹ́jì. Yes, sí nọ́mbà tá a sọ kalẹ̀ ni.
0: Ẹ ṣeun gan, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa fún dédé àkókò yìí, kì í dùn kó pọ̀ sókè lọ bẹ oge o. Àti ṣe rí ire sì ní tó ń sọ pé kò jẹ ọ jìnà un àti mú wá sí dédé ọwọ́ àrọ́wọ́ tó rẹ báyìí. Ìwọ lọ́wọ́ kù kó o pinnu, mo fẹ́ jẹ èèyàn lọ́dún yìí ni, mo fẹ́ wà lójú kan ni, ọ wà lọ́wọ́ rẹ o. Títí ìgbà míì tẹ́tùmọ̀ láǹfààní láti pàdé mi lórí àkànṣe ètò yìí ń fi àsìkò yìí sọ fún ọ pé iléeṣẹ́ design your life international àwọn ló lè yọ kúrò nínú òsì tí wọ́n sì sọ ọdọọlọ́rọ̀.
3: ìpinnu tí mo ní mo kọ sílẹ̀ nínú ọdún tuntun ọ̀rẹ́ mi dayo kí má dààmú nínú ọdún tuntun.
4: Diamond 88.7 ìkànnì fún ìgbádùn rẹ.
5: Diamond 88.7 FM fún àwọn ètò ọgbọ́n, ìmọ̀ àti òye tó yẹ kó.
6: Diamond 88.7 FM ìlorin ìròyìn ní ṣókí.
7: Ẹ kúrò ọ̀lẹ́ akọ̀wà pé àkùsí òní ìròyìn ṣókèrè láti kàn Diamond 88.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara. Kẹ̀kọ́rí kan tó ń jókòó nílùú Àbújá lónìí ti da ẹjọ́ kan tí wọ́n pè lórí ẹ̀tọ́ ọmọnìyàn ti adarí iléeṣẹ́ ìjọba kan tó wà ní ìjánu ṣíṣe ìpolongo fún ìdókòwò nílùú òkèrè tó ń wà lábẹ́ iléeṣẹ́ àrẹlẹ̀ yìí Adéníyí Adéyẹmí. Lẹ́yìn ìgbésẹ̀ náà nígbà tí wákàtí òní 72 tí wọ́n pè láti fún àwọn olùpẹ̀jọ́ láǹfààní láti sọ ìdí tó yẹ kan fi gbé ẹjọ́ ọ̀hún ṣe tẹnubodò. Ní ìpínlẹ̀ Kánò iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí ẹ̀ka tìpínlẹ̀ Kánò pápẹ́ òfin gbé àwọn afurasí méjì lórí ikú gbajúgbajà lámẹ̀tọ́ lórí ọ̀rọ̀ òṣèlú Ibrahim Gali Dansagamu. Wọ́n ṣe fìdí ẹ̀ múlẹ̀ wọ́n ṣe ìkọlù sí ní ilégbé rẹ̀ tó wà ní Gẹ̀dà Kótàsì níjọba àbílẹ̀ Kùnbúnso ní ìpínlẹ̀ ọ̀hún pẹ̀lú àwọn nǹkan mímu. Iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún nàtìjáde kan tó lédè látọwọ́ alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí ẹ̀ka ti ìpínlẹ̀ Kánò Abdullahi Haruna Giyawa lórúkọ kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún CP Ibrahim Adamu Bakori. Aṣojú ìpínlẹ̀ Enugu nínú àjọ ìjọba ilẹ̀ yìí tó wà

0: Diamond FM, Adi Ori Okin, Ko Jota Yeke.
1: Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí tá a ti lò lẹ́nu iṣẹ́ òòjọ́ kó wá wa pẹ̀lú ọkàn apọn láti ṣàṣeyọrí tóun ti ìgbìyànjú tí kò tẹ̀tì láti wá mú kí ọkàn wọ òtútù pẹ̀sẹ̀ lẹ́yìn gbogbo kòókòó jàǹjà látàárọ̀ ṣe ló yẹ kájọ jùmọ̀ fi ètò tó dọ́sọ̀ ṣàgbéjẹ ara mara gbá yágiyági àtẹlébàrí ẹfẹ̀ àṣà èdè yóò tún máa gbẹ́wò ọ̀tún wọ̀ lóní sẹ́lẹ́nsẹ́ lórí ìkànnì Diamond 88.7 FM Ìlọrin lójoojúmọ́ láago mẹ́rin ìrọ̀lẹ́ 4 PM prompt ojoojúmọ́ àtẹlébàrí no dull moment chai yóò ti lọ dojú.

Yes. Okay. Abi beko. Ojo bata bata bata bata balagbala o. Ojo bata bata lole ajalu bata. Ajalu bata na lada meta epako meta eje ko meta. Iya le ta ko la je ta na yi e kule o. Tori pe e kule bayi la kara le ri wahala keru ona. Baba ri re ni lojo meji meta ku ati ke ki re ni. Awa ki yin kule. E ki akabo. Gbogbo e lowo Eledumare Oba na ni la fin se ba Eledumare Oba Oba to laye iba Eledumare Oba Oba to lorun ato bo bi ori adagba ma paroye paripato olaporongodo edide ndaye Eledumare Oba to nseun gbogbo nise gbogbo wakati gbogbo niwini gbogbo awon ye gbogbo to fi se le aye gbogbo na la se nke iba o iba Eledumare Oba iba ato bo bi ori iba re o aluga fara lukudusi omini important omini science wo ba na lo nje be tori pe aye aje ejo ka ajo ndagbere funra wa lori eto ani bo ba wo olohun oba bo ba mu awa a wa dupe tori pe afẹ ya bara morije lo je mo pe wa o Omo ikini wa loruko gbogbo gbe ma lase kini Diamond FM 8.7 latori oludari wa eni oje oludasile kan di Baba e ma lo kisi ni o Loruko general manager wa eje ma dupe pataki lowo olotu gbogbo eto to njade lori afefe Opa pataki lowo tani lọwọ gbogbo àwọn engineer wa ta jọ ṣe pọ lọjọ tuni tẹ fi ri agbọ dáadáa ọpẹ pàtàkì lọwọ Ṣeyí Jacob Akọbí tó já lọwọ bọtini wa ẹ rí bí ṣe ń tì í lọ sọtún ní tì í sókè ẹni kíni nǹkan ọpọn afá ìbò ni àwọn èèyàn kan mọ ní pé kíni ń jẹ ọpọn afá ìbò ọmọ ọpọn afá ìbò àbọ̀dá mọ. E kini to tere re waju mi ni kile mo po ko re lede ebo na se pad le npe ni abi tablet loruko gbogbo awon omo wa ta le pe ni awon IT to nta won si west student wa ti won wa foju si ba ti nse lagba olohun obe yin na ga ori yin okan ke okiki yin gan o si kan ju ti a lo Aja ma ru pataki lowo odayo ki lo tomo baba be to soku ana re ni jejo ati ije esan kon o ti pada se kun ati yawo re kan wa ma ko baba baba ta kun wa le o alu janjan kijan gbogbo aye o ti pa baba won je o dayo ki lo tomo ajo se lojo teni ni o Aja ma dupe pataki lo Samuel Oba Sam. Emi omo yin ara yin Pastor Shanko Alaji lo nke a pe e kuro lele ko si. Debe je mo pe to ile ati ma yeju kokokokokoko. Awon koko iroyin to jade lawon oju ewe ewe iroyin wa. Awon iroyin te ti ka ninu oju ewe ewe iroyin yin. Awon ite ti wo ninu mu maworan. Àwọn ètò ẹ ti kà lórí ẹ̀rọ léwu ọyín àwọn ètò ẹ ti gbọ́ nílé iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ gbogbo tó fi mọ àwọn tó jẹ́ yí pé àtẹnudẹ́nu lẹ ti gbọ́rú àwọn afẹ́ ìròyìn bẹ́ẹ̀ gbogbo ẹ̀ rárá wàá mú àwọn bíi kókó bíi mélòó kan ápẹ̀ kẹlù níbẹ̀ láti yẹjú èyí tá a fẹ̀kẹ́ ẹ dá sí bóyá lẹ mọ̀ pé ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó tún ti rìnrìn àjò ó ti rìnrìn àjò nígbà tí àwọn ọ̀jọ̀gbọ́n àwọn abánika ìrìn àjò tí tún bá yàn ka iye ọjọ́ àti iye owó tí yàn lò tí wọ́n wá ń kà á

0: 7.64 billion naira la rẹ ti fi rìnrìn àjò. Wọ́n sì ti lo 245 days yẹn níta 28 countries. Àwọn kan wọ́n sì yẹ o. Àjọ fojú inú wò. Àwọn ìròyìn pọ̀ bàbí tá a fẹ́ pẹ̀ kẹ́lu ẹ̀jẹ̀ ńpolo ọjà ńgbà tí ń bá dé àátẹ̀ ìwájú kan ní Diamond FM 8.7 ni o. Adélébárí pẹ̀lú Ṣánkó Alájí.
1: Mátírẹ́sì yóò lè wọlé. Kò lè wọ.
2: Kí ló dé tó ń tiraka torí pé o fẹ́ gbé mátírẹ́sì kọjá? Ǹjẹ́ o mọ̀ pé o lè sunrun tó dára lórí mátírẹ́sì tó wà nínú àpótí?
1: Dúró, àpótí kékeré yìí jẹ́ mátírẹ́sì tó kún. Lóòótọ́.
2: Bẹ́ẹ̀ni, mátírẹ́sì Restorer àti Compressor láti iléeṣẹ́ Vitafoam ni.
1: Ha, ó máa ń fẹ̀ sí. Ó ń tóbi sí lóòótọ́ o.
2: Lóòótọ́ ni, ìtura ńlá nínú àpótí kékeré kan. Ó rọrùn láti gbé. Ó ṣeé gbé kọjá lẹ́nulẹ̀kùn toro láì sí wàhálà nínú.
1: Ó sì rí bí ẹni wípé ó dúró dáadáa lóòótọ́. Kódà ó rọrùn dáadáa.
2: Bẹ́ẹ̀ni, pẹ̀lú mátírẹ́sì Restorer àti Compressor, sun orun ìtura pẹ̀lú ìdẹ́ra. Mátírẹ́sì Vitafoam nínú àpótí ìtùnú, ìrọ̀rùn àti ìníye lórí gbogbo rẹ̀ nínú àpótí kan. Vitafoam, ọ̀nà ìgbésí ayé tó dára.
0: Ẹ̀ka àbọ̀ padà látẹ̀ka àpolówó ọjà. Ẹ mú yẹn sọ́wọ́. Bóyá lẹ mọ̀ pé ọ̀rọ̀ ti di awuyewuye. Láàrin ẹgbẹ́ kìíní sí ẹgbẹ́ kejì wọn ti bẹ̀rẹ̀ sí tàun síra wọn nípínlẹ̀ Kwara o. Lórí ọ̀rọ̀ àpáta àbí tá a lè pè ní Big Board tí í ṣe ajúwe a tún lè pè ní atọ́ka. Títa ni tí ẹni tí ń gbégbádùpọ̀ gómìnà nípínlẹ̀ Kwara ni Kàwú Bárajé. Nígbà tí wọ́n wá ń pẹ̀ kẹ́lù. Àwọn àjọ tó ń rí sí pípolongo ọjà nípínlẹ̀ Kwara wọ́n ní ìgbésẹ̀ yìí jẹ́ gbígbé nítorí wípé kíni àwọn agbọn ibi tí wọ́n rí pátákó ajúwe yìí sí. Ó jẹ́ àwọn ọ̀gangan bíi tí ń dí ọ̀pọ̀lọpọ̀ àtìlọ àtìbò àwọn èèyàn lọ́wọ́. Bákan náà nípasẹ̀ àìgbóhùntẹ̀ àti gba ọ̀nà tó tọ́ ìyẹn ló ṣokùnfà o. Ni ẹgbẹ́ PDP àti APC wọ́n bá bẹ̀rẹ̀ sí nà ka lẹ́bù síra wọn ìyẹn nípínlẹ̀ Kwara. Àwọn ẹgbẹ́ ọ̀dọ́mọ̀ ti fọ́n bóde. Wọ́n fọ́n bóde o. Wọ́n bá bẹ̀rẹ̀ sí kọrin àwọ̀ ọ̀fẹ́ o àwọ̀ ọ̀fẹ́ àwọ̀ ọ̀fẹ́ o àwọ̀ ọ̀fẹ́. Wọ́n bá ní talẹ̀ ẹ̀fẹ́. Ṣé ẹ mọ sẹ́nítọ̀? Ọkàn pàtàkì láàrin àwọn sẹ́nítọ̀ tó ń ṣojú apá kan nípínlẹ̀ Ọ̀sun Francis Fadansi làwọn ọ̀dọ́ kan ìyẹn ní apá Lẹ́ṣà. Wọ́n bá fọ́ bóde wọn láwọn ò tiẹ̀ fẹ́ mọ́ kó tiẹ̀ jẹ́ sẹ́nítọ̀ àwọn bíi tí wulẹ̀ ọmọ. Wọ́n ní ìsọ̀rọ̀ ṣàkàṣàkà tó ń ti ìta lè pè ní àìbáwọn èèyàn ṣe bó ti tó àti bí ó ti yẹ fún di èyí àwọn ọ̀fẹ́ ní sẹ́nítọ̀ mọ́. Àwọn ọ̀dọ́ kan ní ìpínlẹ̀ Ọ̀sun pàápàá jùlọ ní Lẹ́ṣà nìyẹn o. Ìyàwó ààrẹ bá gbọ́n sókè. Sẹ́nítọ̀ Olúrẹ̀mí Tinúbú lọ bá ń bẹ àwọn èèyàn wa lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó ní ẹdákun ẹjọ́ ẹ̀dẹ̀jọ́ torí Ọlọ́run. Ẹ jẹ́ kí ọkọ mi kó gbádùn ìṣèjọba àwa ara wa díẹ̀ sí i. Kó gbádùn ẹ̀ títí dọjọ́ ogbó ẹ̀ àbí kí lẹ fi o. Ìyàwó ààrẹ wa nìyẹn. Ó ní pé kẹ́ ẹ gba ọkọ òun láàyè kẹ́ ẹ fún ọ láàyè láti dìbò wọlé fún ya 2027 kan ti lè ba àgbádùn ìṣèjọba àwa ara wa síwájú àti síwájú sí i. Ni Kasim Setima bá gbọ̀n sókè. Ó sọ̀rọ̀ tà ìsọ̀rọ̀ làwọn ẹgbẹ́ alátakò bá bẹ̀rẹ̀ sí kàn ń kó ọ̀rọ̀ ìpínra ikò ikòbà. Kí ni Kasim Setima igbákejì ààrẹ sọ? Ìṣèjọba aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wọ́n jẹ́ ìṣèjọba gan pàtàkì tó ń bomi ìtura ìyẹn fún tòmí létẹlẹ́mù. Pàápàá jùlọ àwọn òbí àtàlágbàtọ́ tí wọ́n rọ́wọ́ họrí láàrin àwùjọ nípa sísanwó iléèwé àwọn ọmọ lẹ́yìn tó jẹ́ pé ń fún àwọn ọmọ mẹ̀kúnù láàyè láti kàwé bó ti wù wọ́n tọ́wá jẹ́ pé wọ́n á fi àǹfààní kan ṣoṣo lẹ̀ yìí pé nígbà wọ́n bá ti parí iléèwé tán bá ti ń ṣiṣẹ́ kán máa dá irúfẹ́ owó bẹ́ẹ̀ padà ọwọ́ fi ìṣèjọba síwájú bọ́lá ahmed tinubu ó fi ṣàkàwé ti bàbá wa awolowo ó ní ẹ̀yin náà ẹ wò náà ẹ wò kẹ́ ẹ rí pé ìṣèjọba síwájú bọ́lá ahmed tinubu ó fara jọ́ ó fara pẹ́ ó fẹ́ jọ ìṣèjọba awolowo làwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí la bàbá ń kó ọ̀rọ̀ pé àhá ṣe láyé awolowo tẹ́yìn ń wíhun bẹ́yìn ṣe ń fẹ́ jájẹran tẹ́ ń fẹ́ rán jẹsú ṣé wọ́n gbowó iléèwé ṣé wọ́n gbà á padà lọ́wọ́ ti yín ni kí n tán fi dá a padà fún ṣètìmá nìyẹn èyí tí wọ́n ìkáṣẹ́ rẹ̀ ńlẹ̀ bóyá lè mọ̀ yí pé ọ̀kan tó jẹ́ gbajúgbajà láàrin àwọn agbóhùnsáfẹ́fẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà pàápàá jùlọ ọ̀kan gbòógì ìyẹn ní ìpínlẹ̀ ọ̀yọ́ nílẹ̀ ìbàdàn tí a mọ̀ sí hamzat oríyọmi ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ sí di ìkùnsínú láàrin òun àti àwọn tí wọ́n jọ jẹ́ àwọn tó a lè pè ní àwọn alága tòun ti àwọn gbòógì nínú ẹgbẹ́ àkọ́ọ̀dù léyìn tó jẹ́ pé ó ṣeéṣe àwọn ò tí ì sọ bẹ́ẹ̀ o gẹ́gẹ́ bá ti wí kán má fààyè gbà á láti inú ẹgbẹ́ àkọ́ọ̀dù láti díje dupò gómìnà ìyẹn ní ìpínlẹ̀ ọ̀yọ́ ó di ṣé rán ni sóòótọ́ ni ìyẹn nígbà tí ẹni tó ń gbégbádupò ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà ọ̀kan pàtàkì láàrin wọn tí í ṣe peter obi nígbà tó yọjú gamboro síbo níbi ṣíṣí ilé ẹgbẹ́ ni ilé ẹgbẹ́ ta ni ilé ẹgbẹ́ apm yẹn nílùú àbújá níbi tí ẹnjiníà olùṣèyí mákindé tó jí ojúgbà rẹ̀ tó náà ti ń gbégbádupò ààrẹ àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ pé ṣé kèé ṣe pé àwọn kinní wọn fẹ́ darapọ̀ mọ́ra wọn bí níbẹ̀ ni peter obi ti ń fa ọwọ́ ṣèyí sókè ó ní ẹni tí ó kójú òṣùwọ̀n tó tó gbangba sùn lọ́yẹ̀ ó ní ṣèyí mákindé o làwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí takò pé ewó làbúrò fi ọjà ti ẹlẹ́kọ̀ tún máa polówó ọjọ́ ọlọ́jà làwọn kan bá ní ẹ má dá peter obi lóhun maradona ní tiẹ̀ yé o lónìí kí ni tó a fẹ́ dá sí gan-an kí ni tó a fẹ́ pẹ̀ kẹ́lù ìgbésẹ̀ tí peter ọmọ òbí gbé láti lọ darapọ̀ mọ́ wọn ṣíṣí ilé ẹgbẹ́ apm nílùú àbújá ojú wo lẹ́yìn fi wo ọ̀rọ̀ yẹn àkọ́kọ́ nìyẹn o ìyàwó ààrẹ ní kẹ́ ẹ jẹ́

0: sì ti ná 37.64 billion naira 37.64 billion naira láti fi ṣèrìn àjò lẹ́nu ọgbà àwọn ti dépò ààrẹ. Kí ni tẹ́ lè sọ nípa àwọn nǹkan wọ̀nyí? 0913655695 2. Láàrin àwọn kókó wọ̀nyí, èwo lẹ̀yìn fẹ́ mú, èwo lẹ̀ fẹ́ pẹ̀ kẹ́lù ń bẹ̀. Bọ́ bá jẹ́ pé mẹ́tẹ̀ẹ̀ta náà ni ẹ̀ṣẹ́ ní ṣókí. 0913655695 2. 0913655692.
1: Hello.
0: Ẹ mọ̀ kúrọ̀ lẹ̀. Adúgbò orúkọ yín o.
1: Àjúrò látò ṣeré jù sọ ọ̀gá náà orí àkọ́bí.
0: Ẹ ṣe.
1: Ẹ̀rí ti Pítọ̀ bí òun. Ẹ má jọ jẹ àwọn èèyàn lójú. Ìjẹ́ ń pè lọ́sẹ̀ lónú àtẹ́wò lóṣìṣẹ́. Èrò jẹ́ tán. Kọ́là ẹjẹ́ polongo súnmọ́ táyà ẹ̀sẹ̀. Kọ́là ìdílé ẹ̀fọ́jú rẹ̀ náà yóò gbìyànj ìyàwó ààrẹ ọ̀yẹ́dínwọ̀bọ̀ ọkọ̀ ọkọ̀ tí ò ní roko jíde ààrẹ bó sì ẹ̀nà tí ìyẹn náà sọ náà nù kò jù bá lọ ọmọ ẹbí tó bọ̀.
0: Ẹ ṣe 0913655692. Wọ́n ní kò sẹ́ni tán fún lọ́kọ́ tí ò ní roko jíde ara rẹ̀. Mo gbádùn tán fi parí ọ̀rọ̀ 0913655692. Hello. Ẹ kúrọ̀ lẹ́sà.
2: Àtis ló ń sọ̀rọ̀ látàdéta.
0: Ẹ ṣeun gan sa o.
2: Lówó ọ̀rọ̀ tìyàwó ààrẹ. Tí ẹ mọ̀ pé kò sí bí nǹkan ti fẹ́ burú tó àwọn àpótí máa gbádùn bẹ́ẹ̀ ni. Ọlá ayé fóun ọlá tó yàwó ààrẹ ń gbádùn bẹ́ẹ̀ ni. Gbogbo wa bá máa jìyà kọ́dà ta fẹ́ ẹ kú tán. Bẹ́ẹ̀ni kan sáà ti ń gbádùn fáwọn kan sáà ti ń gbádùn ọlọ́run ń ṣàánú. Àlẹ́ mọ̀ pé títí fìrìhàwó náà ju báwọn lọ tọ́nà fi gbà wọ́n lẹ̀ lọ́jọ́ kan. Àkọ́kọ́ ni ẹ lórí ọ̀rọ̀ títí Peter Obi ṣẹ́rí àtepọ̀ àtàrinko àánú ìgbìmọ̀ tán fi ń nuwọ́ wọn mọ ọgbọ́n tí wọ́n ń dá ó lè dọ̀là ń fi ká láwọn fẹ́ papọ̀. Yàtọ̀ pé tán bá rẹ̀yìn síra wọn wọ́n padà fi ìmọ̀ sọ̀kan náà ni ọlọ́wọ́ sá láwọn mẹ̀fónù lọ́wọ́ gbà wá lẹ́jọ́ kan tótó.
0: Ẹ ṣe àdúgbò sá. Mo fẹ́ kẹ́yìn èèyàn wa ká tún fi kókó eléyìí náà kún. Kasim Shettima ó ti ń fi ìṣèjọba Síwájú Bọ́lá Ahmed Tinubu ó ti fi ń wetawó lọ́wọ́. Ẹ̀yin tí ẹ ti wà nílé ayé kó tó di pé nígbà tí ìṣèjọba awólọ́wọ́ tó ń lọ ẹgbọ́ ẹja gbèsè gbé ara wọn ìṣèjọba Tinubu àtàwó lọ́wọ́. Hello 0913655692. Hello sir.
3: Wálé láti
0: ọ̀fà
3: garage. Ẹ ṣeun
0: bàbá mi o. Ọlọ́run
3: wà pẹ̀lú yín o. Sẹ́ẹ̀rì wẹ́ ẹ̀dá àmọ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tí ọlọ́run fẹ́ràn wa lórílẹ̀‐èdè yìí. Ọlọ́run fẹ́ràn wa púpọ̀. Iye ọjọ́ tó ti lò lẹ́ẹ̀rin tí ò tí ì fọdún mẹ́rin sọ. Ọ̀rọ̀ ajé náà ni wọ́n ṣe kiri torí tiwa náà ni. Ààrẹ ni wọ́n. Èyàn ó jẹ́ ká mọ̀ pé ọlọ́run fẹ́ràn wa lórílẹ̀‐èdè pé owó ń bẹ. Bẹ̀tẹ̀ ó ku ọgbọ́n àti ṣe tí ó kan mẹ̀kúnnù tí ọwọ́ bá ó fi rọ̀ wá kì í ṣe pé ohun tó yẹ kọ́lọ́run ṣe fún ọ ti ṣe lójú tèmi. So àmọ́ gbàdúrà tọ́lọ́run àwọn tí ó dé bẹ́ẹ̀ àwọn tí ó dé bẹ́ẹ̀ tán ràn ti mẹ̀ bí ó yẹ wọ́n ṣe fi ọrọ̀ ajé tí ó dé sálẹ̀ gbọ̀ngàn. Lóòótọ́ gbogbo wa ò lè dàbílẹ̀ wà ní ọwọ́ kan pé lókèlókè náà o ṣùgbọ́n kò ní nira tó ilé yìí kàtẹ́mi ń sọ nìyẹn o.
0: Ẹ ṣe àdúgbò sá.
3: Níṣẹ́ ìyàwó wọn sọ wọ́n ti ń ṣe yìí náà a lè dá wọn lẹ́bi torí lójú tèmi tó ti mú kí ẹni tó ti àkọ́kọ́ yẹn lu ọdún mẹ́jọ ẹ jẹ́ ká gbàdúrà tó bá jáwọn náà lọ ọlọ́run fẹ́ kó ṣe ọdún mẹ́rin sí i kọ́lọ́run kó fọwọ́ sí i torí pé ilẹ̀ tán fi lélẹ̀ yìí gbogbo àwọn tó ti ṣe kọjá ná nọ́ḿbẹ̀rù àti yọ kinní yíyọ tán sì yọ ìná àwọn èèyàn mọ̀ pé táwọn bá yọ ibi tó léde yóò já sí a burú púpọ̀ táwọn tó lóye èmi ò lóye o ṣùgbọ́n tọ̀ ká bẹ ọlọ́run tó bá ti jó náà ni ó kúkú gbédé ibi tí ara ó ti tù wá ọlọ́run polówó ọ̀fẹ́ àti débẹ̀ kó dàbọ̀.
0: Ẹ ṣe àdúpẹ́ sá. 0913655692 àfiwé ìṣèjọba Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó ń ti awolowo Kasim Shettima ló rí bẹ́ẹ̀ ó ní a lè fi wéra àwọn pàápàá jùlọ bíbu omi ìtura ìyẹn sí ojú ọgbẹ́ àwọn mẹ̀kúnnù ìjọba wọn sanwó iléèwé àwọn ọmọ oníkálukú ń rí ọmọ rán iléèwé. Hello. Ẹ̀kọ́ ọ̀lẹ́ o.
1: Ẹ̀kọ́ ọ̀lẹ́ sà.
0: Orúkọ yín o. Orúkọ wa yin sir. Hello sir. Ah, omo ti da po wo do. 0913655695 2. Are ti lo 245 days. Lajo lena gba won se joba 28 country ni won ti lo. Hello.
4: Hello sir.
0: E call eh.
4: Okay,
0: adupo oruko yin o.
4: Evangelist Kola Wole last few time.
0: E seun.
4: So you see that is the are. So so ni pa awulowo si to pa awulowo ati baba wa ti ni.
0: Mm.
4: Ijora won. Ko ti da do kankan. Ngba ti eleja won yan gbo. Ba ti ti lo lede. E wa ni won gba do se gba do ni. Ati e won yan melo ni o ti tele ku. Ni owo de ni won ya won. Ijora won. Baba awulowo ti education open. Everybody work out with like a woman. Baba wa ti no bu ga tele ku ti ni. Inu si do ba won gba na. Ni ko jora won. Elekeji ya wa tinubu won so nipa pe ka jo ko won so leki ni ba ti ma so na ni ko si yo ro ti baba ko koko so ro yen so pe ko se ni to ma fun loko o ni ro ko si ojo re ni to wu lokan to so yen pe ni o wa ku so wa wa ara lu o ku so wa wa o n ta ji bu o lo ba la won na ni o lo won won lowo e lo mi ti mo fe ka
0: I share the question. 0913655695 2. Ewo, lay feather sin no one or at all lay. Any talip are too big bad dupo. Okan pataki ni no one. Peter Obi, Oshabewo, Sisi, Office, and we be oshi lutak with ni APM, yeni lua buja. Oju wole if you wuye. Awon kan ni ma ra duna ni awon kan ni fe ni hello alafia be yin na
5: gbogbo oje to ati gbo gbogbo ati gbo dada ati gbo nkan ti e so ka se dasi nkan ti gbogbo la ta jo rin oro wo lowo pelu do ti no si lawo bam bam e do wa laye laye gba ile baba wo lowo o ti no e ti e be yen e gbe dile ele iyawo ba iyawo baba to soro bawo ni se bawo ri se bawo bi ko dile ni lo Nigeria ko no be gbadun to ko ba se dada aba nbe to e je dada aba nbe olori ko lo ku Nigeria yi e wo yawo e ke jo se bawo ri ko ti Nigeria I pa ti Nigeria ko ko be ti so eh to gbadi se bawo ri o to gba fun gbon ni o ka se ko do tire ni yen
0: e se adupe sa e se 0913655695 2 you can hear me on FM 87 adile bari pelu mi omo yan pastor shanko hello hello e ti wa nbe o hello ah omo ti da po won odu wo omo da po 0913655695 2 0913655695 2 ni number ti e fi pe hello hello awon yen po loju opo ye e je kin tun mu wa fun ale kan hello
6: hello
0: hello e kuro le o
6: e kuro le o
0: e sa oruko yin o
6: le olale kan
0: lati bo e ma soro lo
6: lati tanke
0: an go yin sir
6: o se mi fe so ni wi pe owo te ni won ma da pada ti won ya won omo won ye awon ta ya tele se won da pada so e ma deru ba won omo ye o e je kan ka wi won o
0: o de se adupe sir bo ti e je pe ke se nti awa wi ni e inu wo ti dun ki e ma fokan ba wa lo ile ise agbon safefe o wa fun aye igba kan ni kiyan soro ko mo gbesi inu mi dun intan gbiyanju lati so nbe ti e ba gbo wa ni pe eni oje igba keje are ti se Kashim Setima o ni ijoba apapo se n gbo baba to pe o ni o ti bu omi itura si ogbe oju awon mekunu nipase fifi aye gba omo mekunu lati lo ile iwe yawo kawe lofe won yawo kaiwe iyen ni ofe lai to si je yi pe a le fi isejoba Asiwaju Bola Ahmed Tinubu a le gbe ni ifegbekegbe pelu isejoba baba wa awolowo awa ni ojuwo lawon eyan fi wo se gbo sa e ma fokan ba lonjo mi e se ngon sa 09136556952 edakun nta ba wi oni ke je ka ma so nta ba ti wi e ti mo yi pe ki se awa la wi ni e e se adupe sa 091 hello
7: hello
0: e ma kuro le sa
7: e se o oruko mi ni Adeniya Adewumi
0: e se o lati bo sa
7: lati gegele
0: e se o
7: a ti se ijoba wo lowo pelu Tinubu a le fi wera won rara rara so o si oloselu mo orilede gege bi tawo lowo mo se eko ofe la so pe Tinubu se ni adiwo so ofe so a le fi wera won ko jina sira won e se
0: e se adupe sa e se o e se adupe 09136556952 won ni a le fiwe ojina sira won ebe ko mo so be o baba wa Adewumi awon ni won seyin oro be ikani Diamond FM 8.7 ni Adelebare pelu mi omo yen re yin Pastor Shanko Alaji 09136556952 hello
8: hello
0: e ma kuro le sa
8: kuro le dara le wa olowo kan to ba te o
0: amisa oruko yin o
8: Alaji Azan Olorun lugo lati parin
0: e seun gan baba
8: olugo ngo go go te nka nku ni olomo ta ba gbe na ti ka ti ta fe adupo ara
0: e seun e se adupo sa e seun Olorun Olojo oni yo gbe Nigeria debi ta fe Isa Aladi Kudera se adupo sa 09136556952 Ikani Diamond FM ni o awon akoko ta ti mu wa la ni ka jo pe kelu iyawo are ti wi e je ki oko mi o gbadun si joba wa ara wa die si nipase
7: hello
0: e ka san oruko yin sa
7: ogbeni dada lo npe lati songo
0: e seun baba
7: se ko lo ma fun yin si
0: ami sa
7: e mo ko e mo mo ni ni mo wa cross ni program yin
0: e se
7: n gbo ni pa ti aba won lo lenu igba ti mo fun ti lenu igba ti mo gbo ji mo ti ti baba ka le ti ni ti awu lowo yo to ko se ko are won jo de ko are ṣùgbọ́n àwọn ọba tó ti mú ní west jọ títí di ìṣẹ́ títí ti bẹ́ẹ̀ ṣe wé ìjọba wú lọ́wọ́ lẹ́nu ìgbà tí mo fún ìjọba tó tún fẹ́ ṣe tó fẹ́ra lọ́rùn díẹ̀ olùjọba tó wà tó fẹ́ra lọ́rùn díẹ̀ ó pe tó kù wọ́n bọ̀ lẹ́yìn ọlọ́run máa fi ètò
0: Amisa ẹ ṣe adupẹ sa ẹ ṣe adupẹ sa 09136556952 òní nọmba tí ẹ fi pẹ kẹlò hello.
9: Ẹ káàsán
0: bàbá.
9: Ẹ kò ṣe yóò dára fún yín o.
0: Amisa.
9: Olóyè Adélélé Ìgbàlájọ bí wọ́n sọ̀rọ̀ láti ilẹ̀ Kádó, orílẹ̀-èdè local government of North East.
0: Bàbá Ìgbàlájọ bí ẹ tún lè dé àyín.
9: Gbogbo station ti a bá ti ń pè ní ṣògbò náà pé ilé ìjà.
0: Adúgbẹ́ bàbá.
9: Yóò máa jù sí fún yín o.
0: Amisa.
9: Ìpá ò jẹ́ pọn.
0: Ẹ sá máa sọ̀rọ̀ lọ, ẹ má tún ṣàfiwé mú orí atẹ́kùn láwà.
9: Ọ yàtọ̀ síra wọn gédégédé. Àwọn olówó gbìyànjú ara tilẹ̀kúnnù ara dẹlẹ̀kúnnù. Èmi mọ̀ pé bàbá Tinubu náà gbìyànjú. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ ìyá ń jà mí èèyàn lájẹsí. Tá a bá lọ́dà ọ̀dà ọ̀lọ́dà tá a bò ní jẹ́ kí la fẹ́ kó jáde ń bẹ̀. Èyí ò bá wọn. Lórí tí òbí tó lọ bẹ tọ́lọ síbi tán ti ń kó ẹgbẹ́ jáde Lábújá. Irọ́ ń parọ́ fúnrọ́ èké ń gbèké sọ̀rọ̀ níyà. Ta ni wọ́n sì ń tàn? Mọ́tàmí àti Mánàtà ìjọ ni gbogbo wọn. Ṣé a bá lè gbogbo wọn papọ̀ ní ṣé ti bẹ̀rẹ̀ ní olóṣù mẹ́ta mẹ́rin sẹ́yìn? Wọ́n ò lè parapọ̀, wọ́n ò lè sọ pé àfẹ́ ṣe nǹkan tó ṣe. Ṣùgbọ́n yẹ́yẹ̀yẹ́ tẹ́ńbáàkì yìí. Wọ́n ń tara wọn jẹ ni olóyè Adélélé Ìgbàlájọ bí láti rìn sàbú God bless Nigeria.
0: Ẹ ṣe àdúgbẹ́ sá olóyè Ìgbàlájọ bí láti sùúrù lérè ní apá kan nípínlẹ̀ Ọ̀yọ́ ẹ ṣe sá. ọkan pàtàkì láàrin àwọn olólùfẹ́ ṣánkó alájí ní 09136556952. Adélébáre òun náà nìyẹn o, ìtẹ́ iná bá fẹ́ mú bẹ́ o, ẹ̀sì mọ́ gbàgbé wípé sẹ́nítọ̀ kan lápá kan nípínlẹ̀ Ọ̀ṣun. Hello.
10: Hello.
0: Ẹ̀lọ́ ẹ̀ máa kúrò lẹ́sà.
10: Ẹ kú ọ̀lẹ́ o.
0: Adúgbò orúkọ yín bàbá.
10: Láti ọ̀dọ̀ Aláàjì Azeez ní kí là ń kú.
0: Ẹ ṣeun sá.
10: Nípa ti tí bàbá Kẹ̀sí máa sọ, ó jìn láti bí ìju ọ̀run gan lọ, ó yí àtọ̀ gbélé tí wọ́n ń tàn wá ni. Kò sí tó jẹ́ mọ́ra wọn bẹ̀ láéláé. Ṣé ẹ tó ń yáwó tó ń ṣe nǹkan yàtọ̀ sí ẹ tó ń ṣe nǹkan lọ́fẹ̀ẹ́? Ó yí àtọ̀ sí àwọn náà mọ̀ wọ́n kan ń tàn wá ni. Bọ̀dọ́ náà wá gbé wa lékè wọn débi jẹ́ mọ̀ nìyẹn. Ṣé òbòjì nípa ti ìyàwó ààrẹ ṣé ẹ fẹ́ kó sọ ìdí òsọ náà ló ń sọ yẹn? Bàbá àmà ṣe dáwọn mọ̀ pé àyíjà wò ìbá wọn gbá mi. Ṣé òbòjì rí ìyẹn? Ọlọ́run á wà pẹ̀lú, Ọlọ́run á gbà wá lọ́wọ́ wọn.
0: Ẹ ṣe àdúpẹ́ sá. Àwọn ọ̀dọ́ apá kan ní iléeṣẹ́ àwọn fọ́n síta, wọ́n bẹ̀rẹ̀ sí í pariwo ṣé ẹ rántí sẹ́nítọ̀ Fádànsì tó sọ̀rọ̀ tó sọ yí pé kó tó di pé wọ́n ní àwọn ọ̀sọ́ bẹ́ẹ̀ o. Ìpè ẹnikẹ́ni tó bá jáde láti inú ẹgbẹ́ àkọ́ọ̀dù kan pa èmi kọ́ ọmọ sọ bẹ́ẹ̀ o. Láwọn tó jẹ́ ọ̀dọ́ apá kan ní iléeṣẹ́ àwọn bá fọ́n bóde, wọ́n láwọn ọ̀fẹ́ mọ́ kó tiẹ̀ sojú àwọn gẹ́gẹ́ bíi sẹ́nítọ̀ nípínlẹ̀ Ọ̀ṣun wí tí wulẹ̀ ọmọ. Wọ́n ní àkọ́kọ́ ńbẹ̀ ni yí pé kò ní àjọṣepọ̀ tó gún mọ́ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣèjọba lé lórí, àwọn òṣìṣẹ́ pàtàkì rẹ̀ gan. Àwọn ọ̀dọ́ kan tínú ń bí ní ìpínlẹ̀ Ọ̀ṣun náà fún abode. Wọ́n láwọn ọ̀fẹ́ sẹ́nítọ̀ mọ́ 09136556952. Ẹ
10: ẹ ti ṣe mú ta.
0: Àdúgbò orúkọ yín o.
10: Mo wá wà pẹ̀lú yín, orúkọ mi ní Nọ́ọ̀ Aláàbí Bánkì.
0: Ẹ ṣeun.
10: Ẹ rí ìjọba awúlọ́wọ̀ tó tọ́ àní ti yé e. Bọ̀ nínú ìgbìyànjú bàbá rẹ̀ tó jẹ́ pé jẹ́gbẹ̀ kúnnù máa rí ní yíyá tẹ̀lé ọmọ lọ lè rí. Ó fẹ́ súnmọ́ ó yàtọ̀ sí gbogbo ìjọba tá a ti ń bá bọ̀. Ó yẹ kí jẹjẹ àwọn ń ta jẹ lókèrè ìkàrẹ̀ pátá kárá. Ìjọba tí ẹ ó ràn lọ́wọ́ á rí gọ́ọ̀sì gan bó ṣe ń gbìyànjú tó lórí wípé kí yẹn forí gbogbo ogun gọ́ọ̀sì ta ni. Ṣé rí àwọn tó bá jẹ́ pé wọn àfara mọ́dọ̀ bàbá rẹ̀ wọn ní mọ tí bàbá rẹ̀ sì wọn sì ní lè sọ́ọ̀sì ta gan tó bá yẹ pé wọn àti ti fi ọ̀dọ̀ bàbá rẹ̀. Bàbá rẹ̀ ń gbìyànjú kọ́ bàbá wa kò ọlọ́m bẹ̀bá ara lọ́wọ́ lọ́wọ́ pẹ̀lú wa.
0: Ẹ ṣe àdúgbò sá. Ẹ ṣeun. Gángan lọ̀rọ̀ ilé ayé bó ti rí ni ẹ̀bọ́ bá kọjú sí èèyàn kan bàbá bẹ̀ àsìkò yìí sẹ́lòmíì 09136556952 òní nọ́mbà tí a fi dá sí Peter Obi ọlọ́ọ̀lẹ́ ẹgbẹ́ APM o níbi wọ́n ti ń ṣílé òun náà báwọn lọ dáyọ̀ rẹ̀ pọ̀ lọ́wọ́ ní tó àní akínyín ni o pàápàá jùlọ fúnlé ẹgbẹ́ yín tẹ̀ ń sí nílùú Àbújá ẹnjiníà Ṣèyí Mákindé tó ń gbé gbádùn ààrẹ ọmọlúàbí gidi ni. Ẹ̀rí ààrẹ ń kàmpéìn fún ààrẹ. Hello.
11: Ẹ̀rí ẹ̀ka sọ̀rọ̀.
0: Ẹ̀ka sọ̀rọ̀ sà.
11: Ẹ̀kú ètò.
0: Adúgbò sà.
11: Wálé láti sọ́mi.
0: Kí lẹ kú orúkọ yín sà?
11: Wálé láti sọ́mi.
0: Ẹ ṣeun gan sà.
11: Ṣẹ́yìn nípa ọ̀rọ̀ education àti pẹ̀lú ọdún Tinubu ṣe. Ìfàt ó ṣe bí ìtawó lọ́wọ́. Orí ń gbà tawó lọ́wọ́. Primary education ni wa privilege láti wà ní primary school gbà yìí àní kí ni population Nigeria gbà yìí tàbí second ọdún wa western region lásán ni bàbá olóró ṣe tí wa federation ti lè bó ṣe so ní aspect rẹ ẹni gbé fún Tinubu pẹ̀lú population wa tó báyìí then special nutrition gbogbo nǹkan tí Tinubu ṣe kò sí bẹ́ẹ̀ lò.
0: Ẹ ṣe àdúpẹ́ sá. Ẹ ṣeun.

0: e ka mo pada lati ka pulu oja wa o e ma bi no sia iko lo oja bayi lagun mu wo na lo nje a ma se be 0916-556-9529 oruko yin sa
1: fatbat ni lati le ase
0: kaslad
1: fatbat fatbat
0: esion
1: lati le ase ba le ase lorin
0: esion
1: e ni iki awolo wo se o fun yin ki o sara ina ise awon e gbe de gba ba ku kere o so nti o mu o si ama mo si le nke nta ro mi go yi a ti gbe ba ta na le ni ki da ti pe ni o ta mi pe
0: ti are nikan ni ma ni kokon travel ni amo ya won mi na to travel hello
2: hello
0: hello e ma kuro le sir
2: e kuro le a ku eto
0: a dupe sir oruko yin o
2: mo to yan si ni lati oke ko mo
0: e seun sir
2: nipa ti baba Tinubu pelu ranlowo awon student nikan temi kan ri nbe ni wi pe baba olowo gbiyanju to rofe pe ọ̀fẹ́ làwọn ti ẹni indirect ọ̀fẹ́ làwọn ti pé àwọn ọmọọmọ yáwó tó bá di pé wọ́n rí sẹ́wọ̀n padà máa san but tá bá wo dáadáa ń gbà yí bàbá olóòkùn àwọn kan sọ pé population ọ̀pọ̀ tó báyìí bọ̀ owó náà pọ̀ tó báyìí ó ìtì bàbá ọba san àbàbá tinubu ń rí nípa àrìn àjò tán sì rìn lọ ni pé sí special assignment ti nàìjíríà ni gbogbo yìí tán fi lọ ní 28 country ẹni àbí fún gbádùn ayé ara wọn tí wọn ní kọtọ báyìí pé fún ti nàìjíríà ni èmi rí i pé kò sá burú ń bẹ ọlọrun nígbà ètò yẹn.
0: Ẹ ṣeun gan sa. Ṣé ìrìn àjò ààrẹ fún gbádùn ara wọn ni àbí fún àti lọ síwájú orílẹ̀-èdè Nàìjíríà? Bá wá ti lọ síwájú orílẹ̀-èdè Nàìjíríà kò sí tó burú ń bẹ̀. Ẹ ṣe àdúpẹ́ 09136-556-952 ewo lẹ́yìn fẹ́ dá sí nínú àwọn ọ̀rọ̀ tó wà lẹ́yìn ọ̀rọ̀ pọ̀ bíbà ta pẹ̀kẹ́ lù lọ́jọ́ tòní èyí tó bá wù yín ò ní kẹ́ẹ̀mú ẹjẹ́ kọ́kọ́ mi ọgbádùn ìṣèjọba àwa ara wa díẹ̀ sí o kó sì gbádùn rẹ̀ dọ́jú ogbó rẹ̀ ẹ̀dìbò fún ọkọ mi ìyàwó ààrẹ lọ sọ bẹ́ẹ̀ hello.
3: Hello,
0: adúgbò sọ orúkọ yín o.
3: Ayọ̀dẹ́lẹ́
0: ní sọ̀rọ̀
3: láti ìjọba Tinubu tó wà lórí oyè nítorí gbogbo àná ẹnì kọ̀ọ̀kan wa tán fi ṣe olórí ẹgbẹ́ kan àbí olórí àdúgbò àmọ́ tójú wa ń rí ní ìṣèjọba fún àwọn èèyàn kódà àwọn òṣìṣẹ́ ọlọ́ọ̀bá náà ti kọjá nǹkan táwọn èèyàn wọn fojú wọn rí kò ṣe kékeré kò sẹ́ni tó máa ṣe àbí òṣèpé lọ́lọ́run tó ọlọ́ọ̀bá yóò máa pọ̀ mọ́ ṣe tó fi hàn ní ìyáwó rere ńbẹ àgbọ̀ tó wà lórí oyè yóò lọ́wọ́
0: ẹ ṣe àdúgbẹ́ sà wọn ní kò sí okò rọrùn kò sẹ́ni tó jẹ́ pé yóò jẹ́ olórí tí ò ní ṣe wàhálà kan tàbọ̀ náà mi láti jó lórí wọn ní ò easy ẹ̀yà ń wápẹ̀ ẹyọkan káfíkásẹ̀ rẹ̀ lẹ̀ bọ́ bá jẹ́ ẹyọkan àtàbọ̀ ká máa fi lè ṣe lọ lọ́jọ́ tó ní 09136-556-952 kan ní diamond fm 88.7 ní àdéríbàrè pẹ̀lú mi ọmọ yọ̀rọ̀ ẹyin pastor Shanko Alhaji. Hello.
4: Hello, Shanko Alhaji.
0: Ẹ mà kúrò lẹ́sà.
4: Ṣé rí àwọn ilé ọ̀dọ́ lẹ́sà bí ẹ ṣe jáde ẹ̀. Ó dáa púpọ̀ gbáà.
0: Orúkọ yín sà.
4: olórí adé ilé ìgbàlájọ
0: bí ọláyé ìfàláwọ ọyá mọ̀ gbọ́yìn sà.
4: Bí ẹ ṣe jáde yẹn ló dáa bá sínétọ̀ yẹn ní ìfẹ́ pẹ̀lú ọkọ̀ mo pé kinní kan ni. Kílẹ̀ máa ń sọ pé ní ọjọ́ àdìbò gangan mo tún sọ̀rọ̀ wípé àwọn tó bá sọ máa kí ìṣọwọ́ wọn tó máa mú jẹ́ńtẹ́ o ẹni tó bá ti tẹ ẹ̀ka ní ìfòmí délé. Obìnrin kan náà tó sọ bẹ́ẹ̀ ní jíjẹ́ sí ìdìbò àwọn mọ́nítọ́rì kan kiri tiẹ̀ pípẹ́ látún bá nílà eléyìí ọ̀yẹ́ pé tó lórí ẹni kankan ní kankan o ọ̀rọ̀ àti òkò sílé wọn kọ́ máa bá jẹ́ ìfẹ́ rẹ lọ. Olóyè adé ní ìgbàlájọ bí láti rẹ̀ tàbí bọ́ bẹ́ẹ̀ sàn sí ìyá.
0: Ẹ ṣe àdúgbẹ́ sà, ẹ ṣe àdúgbẹ́. Ẹ jẹ́ àwọn àpalẹ̀ mọ ara torí àkókò tó ti ń kọ́ apá mọ́ra. Ṣùgbọ́n ẹ mọ̀ gbàgbé o pé aago mẹ́fà sí aago mẹ́fà àbọ̀ rọ̀lẹ́ lọ́jọ́ tòní. Ètò yíyẹ́ ètò wa àgbẹ̀ lérè níbi tá a ti máa ń kọ́ra wa bá a ṣe lè ṣiṣẹ́ àgbẹ̀ yóò tún gbìnà ya. Ẹ já máa dúpẹ́ pàtàkì lọ́wọ́ dayọ̀ kí ló tọ́mọ bàbá abẹnú gbẹ́gbẹ́gbẹ́. Ọpẹ́ pàtàkì yẹ lọ́wọ́ Ṣèyí J. Kọ̀bàkọ́bí tó jọ lọ́wọ́ bọ́tí ni wa. Lórúkọ gbogbo ògbìmọ̀ aláṣẹ Kẹ̀nìrẹ́ Amọ́ndé FM ń kí wa láti polówó ọjà ìgbaniníyànjú tó wa sọ́nà kíni ká fikún ètò ìkíni ká yọ kó mẹ́. Bóyá ètò ẹ̀fẹ́ dá sí lẹ́yìn ètò ẹgbẹ́ ṣánkò alájì sórí nọ́mbà rẹ̀ 08144884422 08144884422. Ọjọ́ mọ́jọ́ láàkó pàdé lórí ìtúnyìn ètò àdélébàdé títí ọjọ́ mọ́jọ́ ohun ẹ̀yin òní kú èmi náà òní kú àjọfà ẹ̀kú dẹ́gbẹ̀rẹ́ sí angema kashivo au revoir bye for now.

0: ori nipa ina omo rara to npe mi to tun ba gbogbo dukia je ijamba yi ye ko ma pe wa sakiyesi lati sayewo daada lati dekun ijamba ina lagbegbe wa ni ri daju pe o fi ero ape ni sakiyesi ina sinu ile re ko nipa ona abayo boya ti ijamba ina ba seyo ma se fi onje sile sori ina lai mojuto fun igba pipe Eje ka ko awon omode lati mama sapamo sugbon lati sa asala fun emi won nigba ijamba ina e pa gbogbo awon ohun elo ina ti e ba n kuro ninu ile ti ijamba ina ba suyo ranti pe emi re lo se pataki julo sa asala fun emi re
1: imoran yi lo n dete ti gbo yin lati ikoyin diamond 88.7 ilorin
2: láti inú yàrá ìròyìn diamond 88.7 fm ìlọrin ìròyìn àgbáyé.
3: ṣáájú ẹ̀gbọ́ àwọn kòkó tó wà nínú ìròyìn náà ilé-ẹjọ́ ti pàṣẹ fún àjọ inec kó lo àmì ẹgbẹ́ òṣèlú ndc tí wọ́n ṣe àtúnṣe sí ilé-iṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ ondo ti bẹ̀rẹ̀ ìwádìí látàrí ẹ̀sùn kan pé àwọn èèyàn kan tó jẹ mọ́jèrè lágbèrè fàyè ní ìpínlẹ̀ ọ̀hún àjọ kọ́sítọ́ọ̀mù ti gbé ẹsẹ̀ lé àwọn ọjà tówó rẹ̀ lé ní mílíọ̀nù lọ́nà ẹgbẹ̀ta náírà ní ìpínlẹ̀ kwara ní ilẹ̀ òkèrè ìjọba ilẹ̀ kẹ́ńyà ti fún àwọn ààrẹ ní gbèdéke 50 ọjọ́ láti rí pé wọ́n ṣèwé wọn níbàámu pẹ̀lú òfin ilẹ̀ ọ̀hún ìròyìn eré ìdárayá àgbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn fún ikọ̀ shooting star àdélọ́wọ̀ fohùn lédè bí wọ́n ṣe wàá kò pẹ̀lú ikọ̀ cs fasien ti ilẹ̀ tunisia ẹ kúrò lẹ akíwá pé a kò iṣẹ́ òní ìròyìn àgbáyére láti kẹyìn diamond 88.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ kwara taiwo adéyẹmi ròyìn yẹn ká sọ fún yín pé ẹ lè gbọ́ wa ní ojú ìtàkùn www.diamondfm.net ẹ wò wá youtube wa ní diamond 887 fm ẹ̀kọ́ yìí náà bọ̀ lẹ́yìn ìsinmi ránpẹ́ yìí lẹ́ẹ̀kan sí akínyìn pé ẹ kú ìkàlẹ̀ ẹ̀ka bọ́ padà ìròyìn náà rè ní ẹ̀kúnrẹ̀rẹ̀ ẹgbẹ́ òṣèlú alátakò nigeria democratic congress ndc ló ti gba ìdajì ilé-ẹjọ́ ló ti kàn ń pa fún àjọ elétò ìdìbò lẹ́yẹ inec wípé kó rí pé ó fi ojúlówó àtúnṣe àmì ẹgbẹ́ òṣèlú ọ̀hún níbàámu pẹ̀lú òfin ẹgbẹ́ òṣèlú náà sí ojútàkùn rẹ̀ adarí àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú ndc henry sadike dixon ló fohùn lédè nígbà tó ń sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ kan tó kọ sójú òpó x rẹ̀ gẹ́gẹ́ bó ṣe wí onídàájọ́ jo abdulmalik lọ́jọ́ kan náà kalẹ̀ kápò lẹ́yì tó ń jókòó nílùú àbújá gẹ́gẹ́ bí ó sì sọ̀rọ̀ dixon ló ti fi igbá kan jẹ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ bayelsa ṣàlàyé wípé ẹgbẹ́ òṣèlú ndc ó ní ó fi àtúnṣe àmì rẹ̀ ṣọwọ́ sí àjọ inec lẹ́yìn ìpàdé àkọ́kọ́ ìgbìmọ̀ aláṣẹ rẹ̀ kan ló fi sí ojú ìtàkùn gẹ́gẹ́ bó ṣe wí àjọ inec ló gbà á àmọ́ tó kùnà láti lò ló fà á tó fi pé ẹjọ́ tako àjọ elétò ìdìbò ọ̀hún ní ìpínlẹ̀ benue kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí ẹ̀ka ti ìpínlẹ̀ benue cletus nwadiogbo ti ṣàlàyé wípé ẹgbẹ́ òṣèlú alátakò nigeria democratic congress ndc ó ní kò ránṣẹ́ láti fi ìwé sọwọ́ sí gómìnà ìpínlẹ̀ ọ̀hún àti taliya wípé peter obi yóò ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ náà kọmíṣánná náà nígbà tó ń sọ̀rọ̀ lónìí pẹ̀lú àwọn oníròyìn ṣàlàyé láti fèsì sí ìfàǹfà tó bẹ́lẹ̀ nígbà tóbi fẹ́ rìnrìn àjò lọ sí ìpínlẹ̀ benue ní ọjọ́ ìṣẹ́gun ìwádìí àgbò tẹnumọ́ wípé àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ndc ọ̀nà fún níwèé nígbà àtọ́kọ̀ sọ́fíìsì rẹ̀ wípé òbí òní yóò ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ náà àmọ́ wọ́n sì béèrè pé kó pèsè ètò ààbò tó nípọn gẹ́gẹ́ bó ṣe wí oni ile ise olopa ohun oni won ni ko fi sowo si gomina ipinle na wa degbo ege bo se wi oni ara ebe to le de latowo awon egbe selu ndc oni won bere pe kan pese to abo fun obi amo won ranse ko fi eda we won sowo si gomina ipinle ohun ijoba ile america ti yonda awon ohun jagun fun le ise ologun ojo ofurofu le yi kile nigeria le peka ipe nija igbesumo mi ton file yi logbologbo eka to wa ni janu eto abo ile america ti ile adulawo na to ko sojoko x re loni salaye pe awon ohun jagun ohun won ti yonda re ni opin ose ni bamu pelu adehun ile okere lati ta ohun jogun laarin le mejeje pesan lo waye leyin gba ti awon mo ologun ile america ti kuro nile ye leyin ifikun lokun to tin waye laarin ijoba ile america ati ijoba ile nigeria papa julo ke nigeria le bori ipinije tu abo to nkojo ijoba apapo ile ye ti kede wipe ofe oni awon ogoro akeko nile yi oni won mo wo itakun to ba ni se lori eto eko papa julo lati je ki won ni anfani la se awon akosile to ni se lori eto eko minister ni leyi fun eto eko dokita tuja laus alofun lede ni oni nigba to soro ni bi eto kan to waye ege bo se igbese na ni won gbe lati je ki awon akeko ni anfani se awon akosile ojopa elojara ni ofe alausa tenu won pe eto na labe isakoso aretino bore to ti di otun won gbe kale lati je ki awon akeko ni anfani si awon akosile eto eko lojopo ayelujara lati ipinle ondo ile ise olopa ile yiye ka ti ipinle ondo ti bere iwadi latari bi awon olugbe ilu odigbo ararami obu ati orita nuta ni joba bile odigbo ni ipinle ondo kan se dagbere faye royin fidi e mule pe awon olugbe agbegbe ohun merin le ni ogun agbe faye ni opin ose tawon kan si wa nile iwosan lori esun pe won je majele amọ nigba to soro alukoro fun le so lopa le ye ka ti ipinle ondo dsp abayo mi jimo safomo re loni pe won ati le so ni pato iya won to ba isele na rin ti jade on tenumo pa won se so lopa kolago sepo awon le ise ijoba ipinle ondo to wa ni janu oro le lati bere wadi lati mo okun fa isele ohun ni ipinle kwara ajo eso ni bode ile yi eka ti ipinle kwara lo ti gbese le oja ti owo re din die ni milionu lona egbeta naira tan fi eyin pon wole kakere ti butoro ipinle yi awon ga ti won gba lati trabado apo iresi ile okere epo penturo ati awon aso pelu oko bogini meji adele adari agba eso ohun deputy command deputy controller najim akamu ogunde yi nigba to so ro ni pelu awon oniroyin salaye ipe won nigba ki awon yan kan so ipinle yi nibe ton ti mo se fayawo ogunde yi tenumo ipe ile ise ohun ti bere igbesi akin papa julo pelu awon ro re ati peka awon eyan ton fi eyan pon oja wole iroyin agbaye ona ni amuwa se ti gbo yin lati kan diamond 8.7 to wa ni lorin ni ipinle kwara leyin isimi ranpe yi a lo si ile okere ya ijoba le kenya ti fun awon are ni gbedeke 70 ojo lati de pe won si nkan se ko won se ni bamu pelu ofin ile ohun lekan si akeyin pe eku ikale
2: e darapo mo wa ni idakun kai lu jara wa idakun ibado re Facebook idakun abeyefo Twitter ati Instagram lori Diamond 887 FM Diamond FM shining supreme.
3: Eka bo pada iroyin agbaye ona ni amuwa se ti gbo yin lati kan da mode 8.7 to wa ni lorin ni ipinle kwara iroyin tesiwaju ni ile okere ijoba ile kenya ati fun awon osise ti won je are ati awon are eto ni ile ise kekeke ni gbedeke adorun ojo lati di pe iwe irina won lo wa ni ibamu pelu ofin ile ohun gbese na lede leyin igba ti are ile Kenya William Ruto ti kegbajare papa julo lori oro awon are to nse okowo papa julo awon le Burundi to n taja lebe ona ni Nairobi misita fun oro lekere ni ile Kenya Musalia Mudavadi sala e pe ijoba ohun oni ko gbege dina awon are to ni ile se kekeke ama afojusun won ni ayo pe iwe won lo wa ni bamu pelu ofin ile Kenya sibe ni ile okere awon eyan me dogbon lo ti dagbere faye nigba ti oko ojo mi kan to nko ero kaakiri agbala iye to gbe awon eyan meji le ni ogoji gbana ibi to duro si ni ile china iroyin fi lede pe ina ohun lo waye ni ana ni nkan bi ago meje asale ni ile kenya ni ile china won fi de amule pe awon eyan me dogbon ohun to da wati ni won pada re oku won so je pe won do la emi awon eyan meta ninu ogun mo lara mo fara kasha ninu awon to lede atowo ile ise oroyin ijoba ile china salaye pe oko ohun oni asia ile liberia lara ewe are ile china ti chipping ati adare ile ohun linguage ti pase fun awon sise tun do la emi ke gbianjo asi pe won do la emi awon eyan to fara kasha mi sele won papa julo ke kun fun won ni itoju to nipan ni abala iroyin orokowo ajo ijoba leye to wa ni janu sise iwadi akosile mbs ti salaye pe awon mo leye oni won na owo to dinde ni trillionu meta ati abonera lati ma ko onje ati ondudun wole lati ile okere ni osu mefa akoko odun ta wa ye ko se fidi e mole owo ohun ni oje ida meta leni belenja ninu ogorun kan oja tan ko wole lati ile okere ni osu mefa akoko odun to koja ewe igbese na lati kan minu papa julo lori awon oja tan pese ni abele ibi ti won ko se awon se pe kaakere ati ilana joba lati mu adeku de ba kiko oja wole lati ile okere ko gele po lorilede yi labala eroyin awon amolodun olorin takasufe omole yi adekunle godi ti salaye pe o nwoye nipa ilana eje re genotype ko de pe o se tan a le se igbeyawo pelu iro re to je olorin obirin simi nigba to soro lori eto kan laipe olorin ohun to je pe oni arun sickle cell salaye pe ohun koko bere boya simi lo je aa adekunle go terun pa fogusun ni lati bi awon mo to dape papa julo ohun koko woye nkan to ni se lori oro eje yi ko de pe ohun subu sinu agba mi ife labala eroyin ere idaraya agba bolo lowo eyin fi continue star still le badan da mi lola ade lowo ti salaye ko fi boya han lede pe iko hun yo mu kan re bo bo se wa ko pelu iko agba bolo CF Fasien ti le Tunisia ninu edije CAF Confederation Cup iko hun sasi Yusufun ko sodi oni yo wa ko ni fesewose elekeje ni papa isere Taimiri ni fast ni ile Tunisia ni asale ojo aiko eran ti Petroni Stars oni ogbewuro soju iko ohun nigba tan pade ni pun papa isere MKO Abela ninu Abeokuta ni ose to koja ewa de lowo ati awon rore won ti bale sile Tunisia ni ana to se ngbaradi fu idije ohun amule teleri fun iko Rangers Camille Bell ti bu enu atelo agba bolu fun iko Super Eagles lowo yi Emmanuel Fernandez pe on lo fa ti iko ohun se fidi remi si owo iko Semiren ni ojo oru nigba deje ohun Fernandez oni won fun ni bolu ni enu ona ile iko re to si se gba si owo Duje Stanley to je pe Nicola Agrafo alatako re oni o gba nigba to soro pelu ile ise television Rangers Bell safamo re pe agabolo hun o ni ko mo nkan to nse papa julo o ye ko se ju boye se lo ninu idije na to le kan si awon koko na re ile ejo ti kan pa fun ajo INEC ko ri pe o gba atunse ti won ti se si ami egbeselu NDC aka fun ipele so lopa leye ti bere iwadi lori esun jije onje majele ni awon ilu meta kan ni ipinle Ondo aka fun pe aso enu body custom ti gba awon oja to le ni milionu lona egbeta naira ni ipinle Kwara ni lokede aka ase ti gboyin pe ijoba ile Kenya ati fun awon osise are ni gbedeke adonojo lati gbegbese ni ibamu pelu ofin ile ohun lakotan agbabolu lo weyin ofun iko shorista adilowo ofun lede saju obi won se wa ko pelu iko agbabolu CF Fasin ti ile Tunisia lori 38 oni won bi major Aji Jasper Adakoboro to je pe o gbegbese ake fun ojo mejila lati fifonu tako didagun la sawun agbe Niger Delta 96 won bi ni olobiri ni ipinle Bayelsa to eji lo pin royin ohun nedu okore ni olo tu royin Taiwo Adeyemi lo tu to ka si eti gboyin okoyola fun agbaye wa ni kan damore 3.7 to wa ni lorin ni ipinle Kwara o daro.

0: The time is 6 o'clock.
1: Ago mefa ti lu.
2: Agbẹlere, ẹgbọ́ kílèrè àgbẹ̀, àjọjẹlèrè àgbẹ̀jọ́. Báwo ni mo yín ti jilẹ̀ tó nípa iṣẹ́ àgbẹ̀? Kí ni pàtàkì ètò ọ̀gbìn sí àwùjọ wa? Báwo la ṣe lè ṣàrídájú ọ̀pọ̀ oúnjẹ nílùú láti lè bí jìnà sí wa? Ẹ má dààmú jìnà. A ò ní fún yín lóko ìdí ọ̀pẹ rò. Ẹ jẹ́ ká jọ pàdé lórí ètò àgbẹ̀lere ní gbogbo ọjọ́bọ̀ Thursdays. Láago mẹ́fà ìrọ̀lẹ́ ní ìkànnì ẹyin tó ta wọ́n yọ náà ni Diamond 88.7 FM Ìlọrin Àgbẹ̀lere. Ọlá Bash Nigeria Limited ló ṣe onígbọ̀wọ́ ẹ̀. Ebi kì í wọnú kọ́rọ̀ mi ìwọ́. Oko inú la fi ń gbé títa. Pastor Shanko Alaji atọ́kùn ètò máa gbé wa rìnrìn àjò ètò ọ̀gbìn ṣíṣe. Ẹ má bẹ̀rù sí ẹ̀.

0: lóòótọ́ ni bó ti jẹ́ nìyẹn láti iléeṣẹ́ Olobash Nigeria Limited. Ẹ̀wọ̀n ìpolu iléeṣẹ́ wọn wà ní John and Esther Shopping Complex yẹn ní agbègbè Amọ́yọ̀. Nígbà tí ẹ̀ka iléeṣẹ́ wọn kan sì wà ní Adojukọ Aviation College. Ẹ̀sùn mọ́ gbàgbé ní agbègbè Checking Point. Ẹ̀sùn mọ́ gbàgbé ẹ̀ka iléeṣẹ́ wọn tó wà ní Asadam yẹn ní Adojukọ NUT Secretariat. Fún onírúurú àwọn jẹ kọ̀ọ̀sìn tẹ bá fẹ́ ti adìẹ ni o tẹlẹ́dẹ̀ ni ti màálù ni o ti oru ni o tẹja ni o onírúurú àwọn ẹyin kọ̀ǹgbẹ̀kọ̀ǹgbẹ̀ ìyẹn ní iléeṣẹ́ Olobash Nigeria Limited. Ẹ pọ̀ wọn sórí nọ́mbà 0035816613 0035816613 bó ti jẹ́ nìyẹn. Ibìkan o ní igbákejì ààrẹ ọ̀jọ̀gbọ́n Yemí Òsínbàjò ni wọ́n wà láti ṣe ìdánilẹ́kọ̀ọ́.
1: Igbákejì ààrẹ àná.
0: Nínú ìdánilẹ́kọ̀ọ́ wọn yẹn ni wọ́n ti wá mẹ́nu ba onírúurú àwọn nǹkan tó ṣe é ṣe pàápàá jùlọ tó yẹ kí àwọn àgbẹ̀ ó kíyèsí àti àwa gangan tá a jẹ́ èèyàn láti máa ṣe intapè ní àyẹ̀wò ara wa. Tá a bá ti kófìrí pé nǹkan kan kan tí ò kí ń ṣe wá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bó ti ń ṣe wá bó ṣe ṣe pàtàkì fún wa láti wo ìgbésí ayé wa ní irú àkókò tí nǹkan tí ò kí ń ṣe wá yẹn ń ṣe wá. Fún àpẹẹrẹ, bóyá ẹni tí máa ń sùn dáadáa tí ò ro orun sùn kìrúfẹ́ ẹni bẹ́ẹ̀ bóyá kó kíyèsí ìyín tí ń jẹ àtìgbà tí ń jẹ́. Ẹni tí orí òkè ń fọ́ tó rí sàdéédé ń fọ́ kí ni àwọn nǹkan tí ń ṣe tí èé ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn oúnjẹ wo ní ń jẹ àwọn nǹkan wo ní mu. Ọ̀jọ̀gbọ́n Yemí Òsínbàjò nígbà tí wọ́n tẹnu mọ́ wọ́n jẹ́ kó yé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó wo fọ́nrán àti ibi tí wọ́n wà wípé ìyàwó àwọn fẹ́ràn láti máa mu ẹlẹ́rìn dòdò èyí tá à ní polówó àwọn ká máa mọ ẹlẹ́rìn dòdò èyí tí wọ́n ti ṣe lọ́jọ̀ sínú ke lónírúurú ni ìyàwó àwọn fẹ́ràn láti máa mu. Ṣàdédé mọ̀mọ́ kan tiẹ̀ wá wò pé àgbà tí ń dé ó tiẹ̀ wá dáká tiẹ̀ wá máa mu ohun tá a pè ní èso tọ́jẹ́ tiwa gangan tó ń jáde láti àgbẹ̀ tó jẹ́ èso tó wá látọ̀dọ̀ ọlọ́run báyá bíyàn bá fẹ́ mu ọsàn kó fún ọsàn gangan sínú kọ́ọ̀pù fúnra rẹ̀ kì í ṣe pé mo ní mo fẹ́ mu ọsàn kọ́ wá lọ ra èyí táwọn iléeṣẹ́ kan ṣe tán pè lọ́sàn tán rọnú ké. Wọ́n ní màmá wa ní lọ́kàn pé ọ̀dà kò sí nǹkan kankan táwọn fẹ́ máa ṣe ju pé báyá káwọn kúkú máa mu ọsàn láàárọ̀ gẹ́gẹ́ bí èso tí yẹn gbọ́dọ̀ kọ́kọ́ fi tọ́jú ara èèyàn láàárọ̀. Bọ́n bá ti wáá jí bẹ́yẹn wọ́n ní ìtìyàwó àwọn ó ṣe ń bẹ̀ ni pé wọ́n ó fún ọsàn yẹn sínú kọ́ọ̀bù ó ní tán fi ń fún tọ́jú ọsàn gangan wọ́n ó sì mú. Ṣàdédé ni màmá wa ń kíyèsí pé orí tí è fọ́ àwọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ orí wa bẹ̀rẹ̀ sí máa fọ́ wọn wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ onírúurú nǹkan náà ṣàyẹ̀wò pé kí ló mú orí fífọ́ ìwá wọ́n kíyèsí. Ẹni tí ìpariwo porí ń fọ́ òun tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó wáá di pé orí ń fọ́ ibẹ̀ ni wọ́n ti wá ní ọ̀dà. Kí ni màmá ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n wáá yí padà sí nǹkan míì tán ṣe á kíyèsí wọn ni pétò ọsàn onínú ke tọ́jẹ́ tèbo wọ́n mu tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n màmá ti mu ìyàwó àwọn ti mu ọsàn tó jẹ́ tiwa ń tiwa ọsàn tó wá jẹ́ tiwa ń tiwa náà wá gbé lọ sí láàbù níbi tán ti máa ń ṣe àyẹ̀wò. Nígbà tí wọ́n wá yẹ ọsàn yẹn wò fínífíní wọ́n wá rí i pé ìtàǹpè ní èròjà kábàádì ọ wà nínú ọsàn yẹn. Wọ́n fi dìbà rẹ̀. Fọ́nrán yẹn ni mo gbọ́ tí mo sì wáá wò ló wá jẹ́ kí ẹrù wá bà mí. Onírúurú àwọn ìtàkùrọ̀sọ tó ń ti sọ̀rọ̀ sí lọ́wọ́ ajẹ̀jáde ń bẹ̀. ni won se so pe gbogbo eyin agbe e je ka jo gbo oro eyin te nta isu e je a jo gbo baba ti e wa so pe opolopo awon eso he won wa ni ayewo kan be ti won se iyen ni ipinle ewuyo won daruko iye percent awon eso to n wole tawon eyan tan ti won sin ko to di pe o je mumu ayewo kan na na se iyen ni ipinle Oyo won so iye nta le pe ni iye percent awon eyan ati oniruru awon eso to je pe eso sinsin ni
1: en ko pamọ bi kan ben se kini e ko le pon
0: ti a ba wa se agbeyewo re lorilede Nigeria a le so pe ka pe gbogbo eso ti gbogbo wa nje lorilede Nigeria fi sapere o je bi mewa a le so pe ida mejo lo nje sinsin awon eso ta nje ida mejo lo nje sinsin e ti o je sinsin koju ida meji pere lo
1: tin
0: pon sori won
1: wo
0: to
1: tin pon sori won ko to pa nlo
0: e wa ja wa pekelu kini tin fa gan akoko nbe ni pe eyin agbe ebi yi o wa latowo yin idi ni pe ko ye ka je ki oju omo kan waju lati ma ka awon eso wa lori igi fun apere ngba ta akoko mangoro ba de mango ti o ti pon ati ta igi re fa won ti o wa wo abi
1: ben
0: mango ti pon oko su meta ti mango opon e ti ta idi igi nigba e mango dudu awon wa de won wa mu kini ta ma fi ka won wo dale wo ko le ku kon to ko de ko abi ko gbogbo orilede abi awon bi nan ko lo nkan kan kan won sa lo ti won fi je opon ara re nu
1: be
0: e ma je ki awon ti wa ma raja oko wa kan ma ka loju pe eja ka be pe ndudu be na a ma ba ti se
1: sanku alaji ni afikun yi ko to di pe lojina mo ran ti ngba ta wa ni oko bi funra wa la ka osan iloja bi osan oba gbokopon anika sugbon nisin e ri wipe awon tin ra osan yi
0: ani igi igi won o ti ta
1: awon lo soko lo ba won
0: won lo odo agbe
1: be ni
0: boya ka bere pe awa agbe kini nkan wa loju gan
1: tori ti wa nbebe sanku alaji ni awon osan kan be nisin boya mi o kan tobi ni
0: ko ti yo wa pon we ni ara
1: ko si e ti igbo o kan tobi ni
0: o iru asan lori pe kini kini inu re gan o je ko ni kuna bo
1: be ni ko ni
0: koro re o wa ri mu lo mu lo
1: be ni
0: opo be
1: ti en ba wo ru osan be ti en ba lo diba re o se se ki run kan ba won waye
0: ti e ti ani o ti e po
1: tori pe kosan yen o ti igbo debi pe yo pon ti en fi wo
0: ani je ke so osan nikan
1: be ni
0: je ngun won la pere se mo gba yi pe laye ati jo tan soro re agbe gangan ni oku awon eso re loko fun ara re
1: joko loja fun ara re
0: ke se pe an ba se yan je eyan agbe e mo gbagbe wi pe bi oju ba kan waju ti awon kan wa ba wa loko wa pe awon ragi osan wa ti won wo lo tan wo igi mangoro wa lo e mo gbagbe lebi e lara lawon ilu tan ko lo bi awon ba je ta o pe ko si n tokan wa nitori ta fe ta ni awon ta fe ta fun to seese ki won ba isan abi ajakale arun pade nipa se n tan lo ti won ta fun won ni ilu tan wa ile na won abi biyan ba si ki bo won gbe bo ile na won gbe bo abi
1: ben
0: eni o wa leko to lo ojo san ti opon ti ogbadun won gbe bo wale
1: abi to je popo ti o ti gbo
0: fun die yi ara wa na la fin seun eyun fun ti awon agbe e ja wa lo sodo awon ti won ko awon kan won yi gangan ka bere pe kini oju tin kan won se a le so pe owo na ni won wa abi o ti ni mo wi
1: owo na ni ko le yade baja
0: won be won wa ka won omi ka ba di won omi won ko nu apo won lo gan mo le 20 omi tan lo gan mo le 20 won lo kini ta mo fi pa e fun lati se kini o lati le je ki eso opon ori tele tele bi yan ba je opo yin bo
1: Ben.
0: Ti se popo.
1: Benapu.
0: Ben. Ki kan yan le
1: yin. Ki kan yin. Ben.
0: Awon benapu sin bo ni jiri.
1: O da le eh ni le gbe yin lomi.
0: Yin mu san ko kan yan le yin tele tele.
1: Be ni.
0: Kola, won ti wa ti e wa ba de bi awon ata, ata ta nje tan ko wa nisin. Laye atijo. Be ba fi ololo ata koro ata ma kun o ri bo koro awon ata sin afi bi koro grover
1: ben
0: le to tumo si pe ke ata nge ti mo ki koro re o ti gbo
1: ben
0: ata kun na boro mo
1: ben
0: e da kun awa ro yin ni gbogbo eyin te nta iso yika yika e mo gba yi pe owo le fe pa omo wa oje nbe o oko wa oje nbe o awon egbon awon aburo wo na oje nbe to ba dele tan ko ni se kini o ko ni kan awa nikan mo fe ke awon eyan ka jo dasi in to nsele lowo lowo laarin awujo ona wo leyin lero pa le gba da abubura wa
1: ni pa se
0: di mimo di ba nkan
1: eso ta nje
0: lati je eyan agbe ki le lero pa le se awa ti a olutaja ki la le se ikani diamond fm 8.7 ni o agbelere pelu emi omo yan re yin pastor shanko alaji ta ki lo to mo na wa le o ati si oju opo le e ti e jaju ofoju unu wo kini te lero pa le se ta fi da bobora wa lowo mimo di bankan awon eso tan ta kale kaakiri gbogbo awon arin igboro hello order 09136 556952 ne number ti e pe si 09136556952 baba ri pari loni a pe kelu mi omojo hello ekro le o
2: ekro le o baba
0: agbelere o
2: agbelere
0: ani fe ni to ba le se eseun
2: oruko mi ni Mr. Baramasi Latasada
0: eseun sir
2: gugu ona la nilo lati pada Bibili ni pe ododo ni e ma gododo ni ma gbo lori de eleke. O la ti ro odo mo loni bayi. Ni ta ti gbenu. O si afẹ ti gbogbo ta npe ni se. Be do office bo se ri niye. Be di ministry kankan lati ba government ni o to de federal. Ise tan se loni. Gbogbo ala mo se ri o.
0: Bo wa la si da bura lori nta nje se
2: no. E ka sodo Olorun na ni ka ronu ka ku wada.
0: Oda eseun wa dupe sa
2: ona bayo kaso su ti mo man
0: eseun
1: baba ni aro ni ti wa dani
0: eyin agbe wa bo ni awon eso ti opon o se ni jade latodo tin mo bo loju o se ni ka won tin ta ata won tin wo lo
1: bo la won tin ra na o se mo je
0: bo la wa ti awon tin ra na o se mo je awa ta fe mo je gan bo la se mo kiesi rufe awon eso won yi ta ni ka so niyan
1: bo la se damo
0: a mo pe to ka ronugu wada na ni sugbon kuku oro e jajo pe kelu 09136556952 agbelere o eni fe ni o ba le se oruko yin sa
3: oruko mi ni alagba akere kan
0: eseun
1: lati bo
3: lati asadam road ilorun
0: eseun
3: jari awon eyan bibeli so fun wa pe araye fe ro ku poju mole lo nítorí iṣẹ́ ọwọ́ wa tẹ́rí gbogbo yìí tẹ́ ń sọ òótọ́ ló jẹ́ tán bá ọ̀gẹ̀dẹ̀ tán bá ọ̀sán tán bá gbogbo ẹ̀ ṣùgbọ́n ó yẹ káwọn èèyàn wa rò pé à ń para wa lára ni o torí ayé jọ̀hún àwọn bàbá wa wọ́n ṣerú yẹn tó inú mi dùn pé ẹ ṣe ń bá wa sọ káwọn èèyàn náà ronú pé ká má torí owó inú mi tẹ dúpẹ sọ pé àwọn tó ń ṣe kínní bí àwọn ò bá jẹ ọmọ wọn ò jẹ ń bẹ tẹ bá ní mo notice torí mo láàkì ọ̀gẹ̀dẹ̀ gan tẹ bá ti ọ̀gẹ̀dẹ̀ tó bá ti ṣe díẹ̀ ẹ rí i pé ó dúdú lẹ́gbẹ̀ẹ́ kan tẹ́bílẹ̀ wọn fún ọ̀sẹ̀ láti pọ́n ni ọ̀rọ̀ tẹ́ ń sọ ẹ wà lójú ọ̀nà olúwa á sì ràn yín lọ́wọ́
0: àmì sà ẹ ṣe àdúpẹ́
3: káwọn èèyàn wa kan lè gbọ́ kan sì lè gbà
0: ẹ
3: ṣeun gan
0: àdúpẹ́ sà ẹ jẹ́ ká sáré polówó ọjà nígbà tá a bá dé àtẹ̀wájú ìkànnì diamond fm 8.7 ni wọn adélébárí tó ń ti àgbẹ́ lérè pẹlu emi omo yin ore yin pastor shanko alaji mo n pada bo kini ona abayo bo la se le mo dawun isu won yi mo ta fi ni si je eja agbara wa moran ona wo la le gbadin ku laarin awujo e se adupe
4: jokojo geru geru la bewe kukundu kuloko ileshe olabash nigeria limited do sumare to mole gbo ka gbogbo aye imole re la wujo fi nsara ni din oga ni olabash ni be ka ta onje ohun osin gbogbo ko so onje ohun osin te wa dele taja olabash nigeria limited te o ne ri lopo ku oyo ku be ba ri awon ohun osin ti won to bi bantu ti won si ndan yo bi omo titun awon onje ohun osin olabash la siri e wa won e kan si won loni ki awon ohun osin yo ma sadua fun yin lojojumo olabash wa ni john and Esther Shopping Complex Amoyo Eka Ileise won wa ni number 16 Asadam Road opposite NUT Secretariat Ilorin ati ni Adojuko Aviation College Airport Road Ilorin ele pe won sori awon number ibanisoro yi 0803-581-6613 Olabash Nigeria Limited Oga ninu onje won ositita

0: 0736556952. Kini nti awon agbe le se lati bekun oro e lo ekro le wa agbe lere o
1: ese pro be
0: fa ni to ba le se uruko yin
1: wa le lati ofagara
0: e seun sir
1: opo ni folohun lori awon nkan te nko wa yi o eyin oniroyin na ni olohun o lo fun wa awareness lo o necessary lori awon kan won because to ba je ti awa eyan ni kini mo le se o ki o ma da pe eni pe mo n buyan I loye nkan po ju fun wa lopolopo awon to nse nkan wayi I nemo to tori opolopo owo mo pe ohun ti o sele lehin e o buru dai awon ni rohin ninu radio abi nkan kan gege be man se jingu won yen aka yi temi yo da owo nse bayi o se bayi a tun je ki opolopo ko ni owoye e ijoba na si ni pa ki o ko tori gbogbo nkan wayi e wo ni se baby pure water e mo ko sorun e mo ko mineral sorun ipalara wa nbe gbogbo nkan wọn ó pẹ tó ti ń tẹlẹ ṣùgbọn nígbà tán bá mú òfin yẹ kó le gbogbo ọkọ tó ń kó nǹkan lọ sípò yẹn tán bá bí àwọn kọsọm ti ń sáré lérí ọjà òkèrè kìnnì wọn tán bá dá wọn tó tán wo kìnnì wọn tán bá wọn kan tán fi jófin kìnnì awalẹ adàkùn yín olórúkọ jésù.
0: ẹ ṣeun kẹsà. Ìmọ̀ràn kan làwọn ń wọ̀n pé àwọn tí máa kán máa wọkọ̀ ọ̀sán dúdú ló ń kó lè kó
2: gẹ́gẹ́
0: wọ́n sì lè rò pé ìgbà tó ọba ẹ̀dọ́n yọ ọ̀pọ̀ ta lọ sọ fún ọ pé yọ ọ̀pọ̀ àwọn atatán kó wá láti ilẹ̀ haúsá 0913655695 ń mú ìpè ẹyọ kan jọmọjọ àtúntún ọ̀pọ̀ ẹ̀kẹ́ lò àgbẹ̀ lérè o.
1: fẹni pé bá lè fi.
0: orúkọ yín sà.
1: ọmọọba yóò dà fún ẹ ọmọ pọlì látàrò yìí.
0: ẹ ṣeun.
1: kódà mo rò pé mi nìkan ti ni tí n bá jẹ mi ní pẹnápù yẹn ògùn náà tún fi síbi pẹnápù yẹn.
0: ẹ mọ gbọ́sọ̀ ẹ mọ ṣì wá gbà pé wọ́n ń fóògùn sí o àwọn pẹnápù tí wọ́n bá fi nǹkan lo nǹkan àdíbà kan jẹ́ ó tètè pọ́n pé kó tètè pọ́n. àwọn láwọn rò pé sọ̀rọ̀ gbọ́ bàbá
2: bẹ̀
0: àwọn láwọn rò pé àwọn nìkan ní ẹnu àwọn ní tí wọ́n rí bẹ̀
2: àwọn tí ń dìbà rẹ̀
0: bí yàrá bá ti jẹ pẹnápù tí ń káyàn léyìn bàbá bẹ̀ jẹ́ a máa lọ
2: ṣùgbọ́n
0: àdúpẹ́
2: ẹ ṣeun ìpàdé wádìí jọmẹjọ láti ìdùmọ̀rẹ̀
0: ẹ ṣeun
2: ìkànnì wa ìkànnì tó ta àwọn yọ̀ náà nìyẹn rí i pé ìkànnì tó wà lókè tí ń tẹ̀lé
0: ẹ ṣeun
2: ó di jọmẹjọ.
0: àdúpẹ́ màá fẹ́ kí ẹ̀yìn èèyàn wa kẹ́ ẹ ṣe kinní kan fún mi ẹ̀yin tá a ti ní ìrírí pé onírúurú àwọn èso wọ̀nyí bọ́yé ìtẹ́ tìrà tẹ́ jẹ́ ìrírí yín àti àwọn nǹkan kankan màá fẹ́ kí ẹ fi ohun yín ránṣẹ́ sórí WhatsApp number mi lákọ̀ọ́kọ́ pẹ̀kẹ́lù jọmẹjọ bá ṣe dínkù láàrin àwùjọ wa ló ṣe pàtàkì sí wa hùn ẹ pè tàbí kẹ fún ohun yín ránṣẹ́ sórí WhatsApp number yìí 08144884422 ni nọmba aṣáńkọ alájẹ ẹjẹ máa dúpẹ pàtàkì lọ ṣèyíjì kọ tá a jọ ṣe lọjọ tó ní ọjọ mẹjọ kọ láàkó pàdé hùn títí ọjọ mẹjọ tá a tún kó pàdé ẹyin ò ní kú èmi náà ò ní kú àjàkálẹ àrùn ọlọrun ọba òní jí ó ṣe wá sí anjima kachiva oruvua bye for now.
3: Food, but hate the discomfort that comes after? The indigestion that ruins your mood? Don't let stomach discomfort control your day. Gascol Antacid delivers fast relief you can feel. It neutralizes excess stomach acid quickly, helping you get back to what matters. It's effective, affordable, and easy to find. No stress, just relief. Choose comfort, choose confidence. Available in pharmacies near you. Gascol Antacid, fast relief, full comfort. Gascol is a product of Fitzin Healthcare PLC.

Ọ̀rọ̀ Ọlọ́run yóò sì ní agbára. Àkókò ti tó láti pàdé Ọlọ́run fún ìbápàdé tó ń ti fọwọ́ kàn láti òkè wá láti pàṣẹ ọ̀rọ̀ rẹ̀. Nígbà tí ìránṣẹ́ Ọlọ́run aláàyè Olùṣọ́ àgùntàn Moses Adémọlá Popoọlá bá ń pín ọ̀rọ̀ Ọlọ́run lórí ètò yìí, ayé aṣẹ́gun. Ayé aṣẹ́gun, ìpinnu Ọlọ́run fún gbogbo ènìyàn ni láti gbégbé ayé aṣẹ́gun tó kún fún ìtẹ̀síwájú pẹ̀lú ògo àjẹdọjọ́ alẹ́. Bóyá ẹ darapọ̀ mọ́ wa ká jọ rìnrìn àjò débi ògo láti pàṣẹ ọ̀rọ̀ Ọlọ́run pẹ̀lú ìgbàgbọ́ tó múnádóko lọ́kàn rẹ̀. Ní gbogbo ọjọ́bọ̀ Thursday ní dédé aago 5:00 ìrọ̀lẹ́ ni ètò ayé aṣẹ́gun yóò máa dé sí tìgbọ̀ yín. Ẹ farabalẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ayé aṣẹ́gun, aṣẹ́gun ni yín lórúkọ Jésù.

0: ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn nyerin.
1: This is our promise. We made up our minds to do something new.

E ka ale. E ku de de asiko ye ku gbianju e ku se lataro e ku ko le da. Olorun oba ninu anu e yo de gbianju emi ati yin lade a ni se lasan ta se Olorun oba. A ni balaye fowo ti eledu oni tori iya da wa si. Olorun oni se mi ati yin lohun elo lasan fa won to ti goke. Awa na rowo yo atayo asi goke la se Olorun oba. Adupe fọlọ́run ọba tó fún wa láǹfààní ìṣẹ̀mí ìwàláyé àti ìwàláàyè. Adupe fọlọ́run ọba kánrin kése lọ́lá kánrin kése lórí ìtẹ́ ọlọ́run ọba mi ti ń fi gbogbo ọba jẹ. Àárẹ̀ lu mọ bí owó àkìkì tán alára àgbà ìdá kábíyèsí ọba Èkú ọlọ́run ọba mi ti ń darí afẹ́fẹ́ ọba ti ń darí ooru. Ọba sòro dìbí ìbàrà mẹ́ta ọba sòro dìbí ọ̀tẹ̀ àdúgbò ọba sòro forítubí ilé oyin. Adupe fọlọ́run ọba mi. Ọba tó fẹ̀ kọjá fífẹ̀ tó jìn kọjá jíjìn tọgbọ̀ rọjọ wà sọ́nà. Ọba tó tóbi kọjá tóbi. Ibi tẹ́ ẹ tóbi dé bàbá ẹnìkan ò lè sọ. Ibi tẹ́ ẹ tóbi dé ọ̀run ò gbà yín. Ibi tẹ́ ẹ tóbi dé ayé ò gbà yín. Ilẹ̀ ṣe ń gbénu Wúndé Aṣọlá tẹ̀ ń gbénu Adélébọ̀ ọ̀rọ̀ ọmọ tuntun. Ọlọ́run ọba mi tí ọ̀lẹ́wìrì ọba tí ọlọ́mọ owó arọ ni bó bá ṣe fẹ́. Olúmorí ẹ̀dá alágbẹ̀dẹ ọ̀run ọkàn ṣoṣo àràbà ti ń rọ ẹlẹ́sẹ̀ méjì jáde nínú arọ. Ìṣú ńlá ti ń ta nínú olóyún ọlọ́run ọba mi tí ò ṣe daṣọ bò. Ògo ọlá ààrẹ ràjò ọ̀run lọ ọba tí ń bọ́ gbogbo ayé tí ò fijọ́ kan búrò kiri. Ọba tó dàgbàdàgbà tárúgbó sọ́dọ̀lẹ́. Ọmọ yíká ọ̀tún mo yíká ó sí o mo tẹrí ọkàn mi bá níwájú ọba tó da ayé àti ọ̀run. Kábí ó sí Ọlọ́run ọba. Mo fowókọ Ọlọ́run kí gbogbo yín nínú ilé yìí àti lẹ́ẹ̀dẹ̀ yìí àti gbogbo àyíká ààyè yóò kẹ́ wà kẹ́ ti máa gbọ́ mi. Káàbọ̀ sórí ètò yín ètò wa ni láwọ̀ lẹ́sùn. Tọ́jọ́bọ̀ Àlàmísì Thursday pẹ̀lú Babatunde Aziz Ọlọ́yẹwàn. MC kódẹ̀ ẹ̀dọ̀ tó bá kódẹ̀ ẹ̀dọ̀ ọmọ tó pẹ́ ń ta bí streetlight ọmọ tó pẹ́ ń ta bí òpó ná. Ọmọ ta ni mí tí wọ́n bí ìta tó tuntun ra ẹ̀bí. Ọmọ ò ṣe é pààrọ̀ ni mí. Èmi lọmọ san lóní ọ̀rọ̀ lè ta àdógún ọ̀rọ̀ dé àṣẹ̀ṣẹ̀ gbọ́ ọ̀rọ̀ tí ń kò gìrìgìrì bí òjò. Ọlọ́run máa mọ̀ ṣàgbékalẹ̀ rẹ̀ fún gbogbo àwọn tí wọ́n ní ìlàkọjá kan àbó míì tí wọ́n bá dóríta bo ni bá gbégbà tàbí kò yé mi mọ́ náà lọ́lọ́run ṣe ṣàgbékalẹ̀ ètò yìí fún gbogbo àwọn tí kankan kan mọ́ lórí kí wọ́n lè rọ́nà àbáyọ. Ọlọ́run ti wá nínú àánú rẹ̀ lo ètò yìí tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti rọ́nà àbáyọ tí wọ́n sì ti dúpẹ́ fọlọ́run ọba fún ètò yìí àti fún àwọn tọ́lọ́run ń lò. Ìdí rèé tèmi ṣe ń dúpẹ́ lọ́wọ́ gbogbo àyín tọ́lọ́run ń lò bí áńgẹ́lì lórí ètò yìí tẹ́ ẹ mọ́ pè wọlé tẹ́ ẹ mọ́ bá wa gba àwọn èèyàn mọ̀ràn tí wọ́n sì ń rọ́nà àbáyọ. Mo wá sọ tẹ́lẹ̀ lónìí gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò yìí pátá. Ọlọ́run ò ní dayínda lábẹ́ bó ti hùn kọ́ mọ́ ojú ìtinálé ojú òní tìyín o. Wọ́n ní tó bá kú dẹ̀dẹ̀ ẹ̀kọ́mọ olóore ó jìn sí kòtò mọ̀nàmọ́ná ó ṣiṣẹ́ ẹ̀ mọ́lẹ̀ ẹ ní bọ́ sóògùn ayé dibi tẹ́ ẹ̀ jìn sí kòtò lábẹ́ bó ti hùn kọ́ mọ́ mọ̀nàmọ́ná ìmọ́lẹ̀ Ọlọ́run ọmọ wà pẹ̀lú yín ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun àmí. Torí pé ẹ̀ ń dúró kítọ̀nà ẹnìkan ó lè dá ẹ̀ ń dúró kíta ayé ẹnìkan ó lè dá ẹ̀ ń dá àrùn mọ́jú láti gbà wọ́n nímọ̀ràn ẹ̀ ń dá àrùn mọ́jú kíta ẹnìkan mọ́ bàá bàjẹ́ tí yóò ní bàjẹ́ tìrantìran tí yóò sì ní bàjẹ́ tọmọtọmọ. Ẹ ṣé o adúpẹ́ o amọ̀rírì yín o adá gbogbo ọpẹ́ padà fún yín àsọ pé ẹ ṣeun. Ọlọ́run ní ń lò yín ẹ sì kọṣẹ́ Ọlọ́run láti jẹ́ Ọlọ́run ò ní kọ ti yín náà láti ṣe. Adúpẹ́ torí tí ọba sẹ́yìn kò ní sá wa. Èmi àti rẹ́tọ̀ ọjọ́ ṣètò tòní ni láṣẹ Ọlọ́run ọba. Ẹ̀jẹ̀ á bẹ̀rẹ̀ ètò kàṣíbà àti máa ń ṣe kó bá a lè rí bó ti yẹ kó rí. Àwọn èèyàn ti ń sọ́ta nọ́mbà tẹ́yìn náà lè lò tí ìyípadà 0916-159-1011. Nọ́mbà tẹ́ ẹ fi lè sọ́ta rèé ẹ lè tẹ́ látẹ̀jíṣẹ́ ṣùgbọ́n a máa dùn mọ́mi téèyàn bá ṣe ní voice note. Torí pẹ́nu oníkan láti gbọ́kàn ẹnu ọlọ́fà láti gbọ́mọ̀tá ẹ gbọ́ ẹnìkan ò sì lè mọ̀ á pọ̀n bí ọlọ́mọ ẹ̀yin tẹ́ ẹyin kò sẹ́ni tó lè họra bí alára ẹ̀yin lẹ́ẹ̀mọ́ bó ti rí tẹ́ lè ṣàlàyé ẹ torí lọ́pọ̀ ìgbà bí wọ́n bá kọ́ a máa rọrùn àti kà ju ká mọ̀ wí nǹkan mìíràn làṣẹ pé ẹ bá sọ lọ́rọ̀ yóò rọrùn ọlọ́run ó sì gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wọn. Ẹ jẹ́ àkàbọ̀ sórí ètò láwọlé sùn fún talẹ́ ọjọ́bọ̀ Àlàmísì Thursday tòní.

0: tó ìjà bẹ̀rẹ̀ ètò ní pẹ̀lú ká máa mú lọ́kọ̀ ọ̀kan ìjẹ́jì ní táwọn èèyàn ti sọ́ọ̀tà ká bẹ̀rẹ̀ sí ní fi ojútùú sí kọ́lọ̀ wọn gbàdúrà wa nọ́mbà tẹ́yìn náà lè lò 0916-159-1011 0916-159-1011 lójú òpó ògùn tọwọ́ bí tààràtà ìjẹ́ bẹ̀rẹ̀ sí ní mú lọ́kọ̀ ọ̀kan ìjẹ́jì mọ́ ń bọ̀.
1: Hello, ẹ̀kálẹ́ o ẹ̀kú ètò ọlọ́run màbá yín tò gbàdúrà tí gbogbo ara yẹn ṣe fún yín ọlọ́run ó jọ mọ yín lára ọwọ́ yín lẹ́gbẹ̀gbẹ̀ pẹ̀lú dákun mo fẹ́ sọ síta ni fún èèyàn mi kan rí èèyàn mi yẹn nípa ìyàwó rẹ̀ náà ni kò tí níyàwó lè but ó ti màwọn ìyàwó ẹ̀ ó dẹ̀ kó bì lọ ní jọ́kejì léyà ó lọ sọ́dọ̀ àwọn òbí ìyàwó ẹ̀ nílùú wọn èyí kéèké sọ ọmọ ilẹ̀ yìí wọ́n sì gbà tọwọ́ tẹsí for later on 2 weeks lẹ́yìn ọdún yẹn ló kó bì lọ tó dẹ́ gbà pọ̀ ọmọ yẹn ò gbélẹ̀ yìí because ó ti lóyún fún tẹ́lẹ̀ kó tó kú kú lẹ́yìn àwọn òbí rẹ̀ àmọ̀ bó ti lóyún fi travel yìí yẹn ṣá ó lo bí oṣù 5-6 wọn ló bí kò tó ní táìmù tẹ́ ó bí àtó dẹ̀ bí ọmọ yẹn wá sáà padà ṣá torí kò tó táìmù éta ọ̀hún tó dé tó wálé ọdún ó ṣe lọ sọ́dọ̀ àwọn òbí ẹ̀ ó dẹ̀ ní kó bí wà pọ̀ léta wọn ni yóò padà sí ìlú tó wá kí òun àtọkọ rẹ̀ yẹn kó jọ sọ̀rọ̀ pé ìgbà tí yóò bá pa tí ó dé tí ó dé ní ẹyẹn kí ìrèké yóò padà lọ mọ wọn ṣàjọ sọrọ sí oṣù kẹfà yẹn mẹsẹjọ sọ wọn ti àgí gbọngbà tó dọhùn ó chẹnjì ọrọ ó ní december ni òun máa dé kí ló ṣẹlẹ olówó kan pé òun fẹẹ wá owó tó ń fi owó ṣọọbù tí ọkọ bá ti gba ṣọọbù fóun òun tó wọn bá tún ló wọn wà lọ àwọn ọkọ sí àsẹfìtì pẹlú àwọn òbí ọkọ wọn àsẹfìtì àwọn òbí ẹ náà sọ àyẹ̀wò lọ ẹgbẹ́ ayé tó padà lẹ́yìn ọdún yẹn kò ju bíi a month sígbà yẹn lọ sí distant tàwa yìí ọmọ yẹn ṣe change nìyẹn wọn ti jọ ń sọrọ lórí fóònù jọ ń pọn adáhùn sẹrìtì kan dàrin kan ọkàn change mọ kọkọ lọwọ ó wá ní kí ló dé àwọn oníjà kò sí nǹkan kan wọn ṣáà ń gbọkọ gbọn ọkọ bá pe wa ní àpò fún ilẹ̀ kí ni ń pè wọn sí ò ṣe báyìí ń gbà táwọn jọ wà ìgbà tó dẹ̀ tún dé náà kò sí ágímẹ́ǹtì àwọn òbí rẹ mọ everything kò sí pé bóyá èèyàn tún ó yọ ṣe nǹkan lẹ́yìn rẹ kí ló wá dé nǹkan yẹn ló sọ wọn ń bọ́dà ọkọ yẹn pé kí ni tí ọmọ yìí ṣe báyìí lẹ́tà tó sá pé wọ́n sọ pé láyéláyé rẹ kó má pè wọn mọ́ àwọn olówó kankan pọ̀ mọ́ wọ́n rò pé ẹ dákun ẹ̀yàn mọ ayékẹ́ gbà wọn ní mọ̀ràn ẹ̀yìn abiyamọ ayé ẹ gbà wọn mọ̀ràn ṣé irú nǹkan báyìí ṣé ó ti di tí òbí tó ń kó kò ní mínì nìyẹn ni torí àwọn òbí ìyàwó bóyá bíi bàbá ẹ bàbá àwọn ìyá bàbá ẹ ń ti mọ bóyá ìyá rẹ wá ti mọ àti ẹgbọn bàbá ẹ tó wà lọdọ rẹ ní travel bóyá wọn ti mọ ó ti ti rẹ lómìn ni táwọn náà fi ṣe báyìí gbogbo wọn dẹ mọ kó ti kó bì wá ìyẹn ni ó wá ń ba arákùnrin nínú yàgbà ṣé irú nǹkan báyìí sì fún wa ní ayé téèyàn ti kó bí tó ti 70 wọn dà ìlú wọn bó ṣe jìnnà tó wọn gbé mọtò lọ bí ẹẹmejì bẹyẹn ẹ fi akọkọ tán lọ àgbà tí wọn ti kó bì lọ o ò sọ kankan gbà yẹn ọkàn padà sí ìlú tó wà yẹn ó di pé ó kàn change òun sì retí gbà december ó ti fẹẹ dé lójú ẹlẹmì àbí bó ṣe change mọ lọ lórí aṣọ wa ní mọ agbẹtọ mi sáà fi ń ba sọ síta kí wọn máa ráyé kéèyàn mọ nàìjíríà kan fún kẹdàkùn kẹ gbà wá ní márùn bá a ti lè rìn ẹjọ lọwọn ọmọ tẹyìn síwájú.
2: ìkàlẹ̀ o mr lọ́yẹ́ àkó àtàárọ̀ ẹ̀kúṣẹ́ o ẹ̀kú ètò olúwo tọ gẹ́gẹ́ bá ẹ ṣe ń tọnú lé oníkálukú ọlọ́run yé kí ni olè ti ń náà dàrú o ọlọ́run àbá ṣàlékún gbàdúrà fún yín ọwọ́ yín lẹ́gbẹ̀tọ́ yín orúkọ mi ni ẹni tọ́lọ́ mọ́ láti ìlú tọ́lọ́ mọ́ ẹjọ́ ó ti pẹ́ tí mo ti máa ń sọ síta ẹ̀ sọ̀rọ̀ bá yẹ̀rọ pọ̀ ní ọjọ́kẹ́ rí first note tèmi kà jáde ni ó ti pẹ́ tí mo ti ń sọ síta fún yín mo fe imoran lati odo omo Nigeria kan dakun kan sarun kan lami lo kini mo tun le se kini mo le se mi ma tun sele mo gbadura gbadura eh o dakun ojo nlo na ni tin ba mo wo odun minisin getting to 60 bayi ko si bi kwale be na lo pe fin lele ogun ajakule ajakule ipo to na ba fe si ba yo tun de debi pe akiyesi temi wa n sakiyesi eni pe ti mo ba ti wa nile pelu wife me mo ti pe ti mo ti so si ta ba ti jo wa papo bayi nkan mo le ti nkan ma da gan to pe ati ja ti mo ma le gan so do na gbogbo ba si le hun na to gbogbo asa ma yi ma sa ma be e ma yi ma gbogbo to ba ni lowo ma gba taja ni ma ni o da ya mi sa ya mi titi titi o wa ti po lo tun be apete oja re na ti ba ni sin ti ma dun aye ri la pa la pe ona tun wa se ti mo lo si ta bayi ona mama si mama rubu mama rubu tin de ma ru se ni sa ona emi na ma ma le jara ma ma yi mara adu omo gba sugbon ti ma ri se tun para se da se tun jo wa pa ko bayi nkan sa tun da ni paka so mi wa ma ti se mu si jo sa da ti won ti ma gbadura na ni pe o da but at least dem kin bi ko se pe boya ke se pe ti pe ka kora wa abi ka tura ka ni da so se mo ni aju mi ma nbe boya asiki o papo kiyan jo ma pupo to yato si kiyan kore ni boya kiyan wa ni yina sire ni ni okan ma lo ju sire ni to o ni ni aju mi gba ni o boya ba kan mo sa nfe mara lati odo mo Nigeria ju o turo lo because in gbadu aka kora ba because o ma ti po ati bi ma pupo fun so sugbon boya kan wa yira gbari kan duro si ti mama le jija ma se tin ba ni ma se tin ti ma ri owo se ja na ni time to time to ba ti yo boya ni lo wa fe for mi no san fe man ato do mo jira ejo ese da kun ojo la le mo fe ke ba so sita ejo esanu jo lo wa pelu eyin na le yin ni daru o lo fin yin da ba le o ani kun gba do olon ba se fe yin na ese o ba le ji wi
3: Lori, yaw, me, lo, re, so, lo, yo, jo, le, me, ta, yi, nga, mi, se, ko, ko, te, me, lo, le, me, ta, yi, is, le, me, ta, yi, kum, si,

0: mẹ́tẹ̀ẹ̀ta tí a kọ̀kọ́ fi bẹ̀rẹ̀ náà rèé mo rò pé a gbọ́ mẹ́tẹ̀ẹ̀ta lágbọ̀nyé mẹ́tẹ̀ẹ̀ta yìí láì bẹ̀rẹ̀ tá a ṣe ojú òpó ìpínlẹ̀ tá a mọ̀ mú lọ́kọ̀ọ̀kan èjèèjì tẹ́ mọ̀ bá wa gbà wọ́n mọ̀ràn lórí ẹ̀ tá a kọ̀kọ́ bẹ̀rẹ̀ sí mú rèé lẹ́yìn eléyìí látò máa wọ̀n mí ṣùgbọ́n kó tó di pé wọ́n mọ̀ mú mẹ́tẹ̀ẹ̀ta yìí lẹ̀ ẹ gbà mí láyè ẹ̀dákun kí n ta dẹ́ka polówó ọjà ká polówó ń tà ń tà tí wa ò ní ta bá a bá polówó ọjà bá a bá darí dé láwọlé sùn yóò mọ̀ tẹ̀ wájú ẹ mọ̀ pé kò ń bẹ̀ gbogbo ẹ̀yìn tẹ̀ sọ́ọ̀tà àtẹ̀yìn tẹ̀ sì fẹ́ sọ́ọ̀tà ẹ máyìn tí ì sun oorun burúkú ò ní kùn wá jẹ́ ń dẹ́ka polówó ọjà kí n lọ pa kí n dé bí n bá dé ẹ bẹ̀rẹ̀ sí ní dá sí lọ́kọ̀ọ̀kan èjèèjì láṣẹ ọlọ́run ọba mọ̀ ń bọ̀
1: ẹlẹ́ ń bẹ̀ ohun gbogbo èèyàn ara lé orúkọ mi ni Sola Listen Diamond FM 88.7 ni kẹ̀ máa gbọ́ ẹ má yí kò ń bẹ́ẹ̀.

0: fi le sota gege bi mo se wi ni pe ko ti ipada number te fi le sota 0916 159 1011 ni number to wobi e le fi number ina mo mo ran le e si le fi sota e je mbere se ni gba ipe bi meji meta se ko to di pa mo lo soda won ti mbere lori whatsapp tori awon eyan ti ba wa da si latori whatsapp awon eyan ti sota to ti po o tori e a ni pe lori e a mo se ni pa pa pa ni ile ti won se ni pa pa ti mo fi fara pa elu e kale
1: e kale mr lawyer
0: e afa wa e kale
1: ara e kale o
0: e seun
1: kola alasoke lo ko ti mi ta ko bo ni lo
0: a dupe
1: o mi ti a na mi bi awa ni ogun wa se
0: o le ko
1: e ile mi ko be da si
0: e ba
1: kẹni tí wọn làwọn fẹ yẹn báwọn sọ yìí báwọn kóbì ẹnà ni kẹni ọmọ bínú lọdọ tèmi mọlú tí yìí orí mr lọyẹ sí yẹn máa ń kówó lé ni bóyá dúdú ni wọn pè lọ bóyá ń gbà tọ́ lọdọ tèmi pípa ni mi ò sì láìkì dúdú tí ń jẹ pé ẹnìyẹn gangan fúnra wọn ṣe láwọn kankan máa ń bẹ nígbà tí ya kéré dáadáa kó tó bí ru wa wọ́n máa kọrin bí wọ́n ti bí wa pé ìyàwó sáàdá kàré àwọn sí gbogbo àwọn àgbà yẹn ìlú dá o òsì pé ìfẹ́ lọ́dọ̀ àwọn àgbàlagbà ìṣúná tẹ́mi lọ́rùn lọ́dọ̀ àwọn àgbàlagbà pé gbogbo àwọn tí wọ́n bí gbogbo wa yìí ìyàwó sáàdá kà náà ni wọ́n á dúpẹ́ fọlọ́run lónìí tó jẹ́ pé àlùbáríkà tó wọ̀ ìmọ̀pọ̀ lónìí mr lọ́yẹ sábà pọ̀ bẹ́ẹ̀ àwọn ọjọ́ tá à ń sọ yìí wọ́n ní imani wọ́n ti gbà fúnra wọn látara tó lọ sí fúnra wọn ibi tí mò ń lọ wẹ̀ ni pé ẹnìyẹn ti fowó rẹ́ni sí ẹnìyẹn ni o ẹjẹ́ fowó rẹ́ni sí gangan àwọn òbí tí ẹ fẹ́ kọ́ wálé ni tí wálé rẹ̀ àwọn lẹ́ni tí wọ́n ní tó jẹ́ ti pé kó ń lọ sí ẹ̀jókòó nígbà tó jókòó sẹ́yìn òdì ẹ̀rẹ́ yẹn àbọ̀ wá àmọ́ kò ti lọ́rùn bóyá pẹ̀ ìjọ bóyá kò tẹ lọ́rùn níbi kùnkà ṣíṣàn bóyá kò tẹ lọ́rùn níbi ìmọ̀ sílẹ̀ owó sí rẹ ní ìjà ẹni tí wọ́n á lọ bá náà nítorí òró lọ títí ìsọkùnrin lówó lọ́wọ́ o àmọ́ gbogbo tó orí wọn náà ìyẹn mọ rọ́jà tí yóò kówó lé ni obìnrin wá sí ẹni tí yẹn máa sọ pé yẹn máa fi kọ̀ dé ìyẹn mọ ìyẹn sàánú fẹ́ mi sọ lọ́yẹ ìyẹn sàánú jẹun kọ́dà yẹn tí ọba tí ọlọ́run fi mi pẹ̀lú sẹ́yìn bàbàrà báyìí àbúṣe orí òun náà kò sóre tó gbé ọlọ́run ìtẹ̀ni gbé tí wọ́n bá lọ fámìlì ọba àgbàlagbà ìsọ tán bá gbà tí wọ́n bá ti gbà wọ́n tẹ̀síwájú inú ayé ìtì ẹlẹ́ yóò lè fún mọ̀lú ká dání kọ́ mọ́lọ́ ra mọ̀lú mi lọ́jà
0: o
1: kí lè sọ pé wọ́n ló dọ̀ púpọ̀ lójú ọ̀nà tó sì rí mọ́tò ẹ láti bi march làwọn ti ra àwọn kan yìí mr lọ́yẹ ìfẹ́ tí ọba sówó ń bẹ́ẹ̀ láyà fa ò ní o fáadà ọba àtẹwọn àyàtú bìlá mọ́lẹ̀ àyàtú mùsílàtú kàbámú bìlá jáì kàbámú dàjà o gbogbo bí wọn bá ti ń ṣe tí ọba ti ṣe owó nùṣẹ́ níyàn ọba fẹ́yàwó ó kù tẹ́ káàtó ni o tẹ́gbọ́n náà ní ń gbé òun ní ń gbé
0: tuntun
1: ó tún wáá di lálẹ́ oníwọ̀lómi bí sẹ̀mùsẹ̀yìn kan lọ́wọ́ ọ fa lọ́bọ̀mí ni o obìnrin torí ọlọ́run dá o ó torí ọrẹ́ kéreké kan 30 fúnra.

0: tin je pa gaga kun se kini your work won joko dada won wa tun so ka kun la awon ko gba ba awon obi re je gbo gba tele
1: lati le be ni
0: definitely idmo be mu jade de o gaga ni eni ti o ba obi yan fere ni ki yan pe ni yen ti so you go so leni leni o fe go jare ta lo fe nbo lo ebi na lo je
1: bi ebi ni o je bo be
0: o je bo to won so mo pe o fa gidi fe tele na ni ati o lo bi dudu fe tele na ni bo lo awon lele awon ejo si wo lo wa ro ni si le ko mo lo re
1: si
0: je na si je ni e en to so si keta na ra ka na mileti
1: en to so si keta leyin en to pe iyawo ohun si dada na ni baba ti won pa won ti po mo 60 odun pe gbogbo ta ba ti pelu iyawo awon
0: won bi so loye o ro ohun ki yo pe iyawo yan ju popo issue yen amo so ohun so ko le gba nkan to so ohun gbo leyan mo merin
1: ah to awon gan pa mo ti po nle won lo mo ti po nle won wi
0: ba ge pe o ka te lo mo merin o so fun o ni pe ah ki o bi mo in to fi nkan mi yi so era o kuta wa lara awon ni ise awon na ni amo ni omo ni oye ti temi tin ba pe joko o ra pe mo gure se kan lo na badan pelu ba ko si wa wa yi gbiyanju ko mo ma je pe gbogbo owo gba re ti won ko fa ti won na wa kun lenu jo ni pare isin je ti ju fun mi wo kaka si emi no ri kaka amo lo tun fe wole iwe ibo la si won wo ko bi a ba gbe kale ba won ko bi ani ko ba ku tu yen gile ba wo lo a mo fa du ara yin lo ohun ti mo mind ti ti e to n fi ku ni inu ile to n fi yora kuro ile bo se ri niyen mi so pe a pada ara ọlọrun awọn ọdọ ka mo gbagbe ko joko sọkan wa ka ran tẹnu ẹni ti a wa n si
1: adupe ọda láì dé ìrànpọ ẹnu ẹja tún tẹ̀wájú 0916159111 lójú òpó òkútọ̀wọ́ bí kẹ́yìn náà fi lè gbà wá mọ̀ràn sí n táwọn èèyàn ti mú àmẹ́tẹ̀ẹ̀ta yìí gẹ́gẹ́ bí mo ti wí n táwọn èèyàn ti sọ nílẹ̀ ẹ̀ ti pọ̀ o torí pé àní pẹ́ kúrò lórí eléyìí ta bá sì ti kúrò lórí ẹ̀ àní fẹ́ padà wá bẹ̀ mọ́ àwọn tó kù tá àìtí mú lámọ̀ mú ẹ dákun ẹ mọ́ sẹ́ndì sms ẹ mọ́ sẹ́ndì sms kò ní bá wọlé àní rí kàyọ́ kan máa jáwó yín ni ẹ dákun ẹ̀lú ẹ kálẹ̀ o
2: ẹnu ẹka lẹsà
1: ẹ ṣeun láwọ lẹsùn yìí o
2: orúkọ mi ni ẹni tọ́nà ń pè
1: adúpẹ́
2: mo fẹ́ sọ sí sàǹtà
1: oyè ìsúnlẹ̀
2: mo ní ọ̀rẹ́ kan ohun ọmọ yẹn ti di ọlọ́mọge bíi 18 years so àwa mọ nǹkan tó dédé jẹ́ kí fún ọmọ yẹn kó oyún so mo fẹ́ káwọn ọmọ nàìjíríà fún bọ́wá ní nǹkan tí a lè lò wọ́n ṣàlàyé fún wa
1: ẹ bá wọn tẹ́tíkẹ́ ètò lọ ọlọ́run gbàdúrà wa ọlọ́run fún ẹni náà ní ìlera tó pé ẹ ṣeun
3: ẹlú ẹ kalẹ́ sà
1: ẹ ṣeun láwọ lẹ́sùn rẹ o
3: ká gírí ni o
1: ẹ ṣeun
3: àbúrò nísẹ̀mí sà
1: àmì ọlọ́run àmì o
3: ọwọ́ yín lẹ́sùn lọ́gbẹ̀tọ́ yín gbogbo
1: gbà àmì o
3: ẹ ní mọ tí ń jẹ́ ìnira ńgbà
1: kọ̀ọ̀kan àmì
3: mo kí bàbá mi fọ́nítọ̀ ní owó dìẹ̀dẹ̀
1: àbọ̀
3: mo sì kí kọ́lé aláṣọ òkè náà àwọn náà kú bó sì yí o sì dá yóò dájú bọ́ sí lérò lọ́wọ́
1: àmì
3: bàbá tí wọ́n sọ síta láàsì ní ẹ̀sẹ̀ tí wọ́n sọ pé báwọn bá wà ní inú ilé pẹ̀lú ìyàwó àwọn
1: kí
3: n ti sábà rọrùn lára bọ́lá wọn ti ṣẹ̀dá torí oríṣiríṣi ìràwọ̀ lọ́wọ́ bá dá ìràwọ̀ ọ̀nà pẹ̀lú ìràwọ̀ omi wọ́n bá jọ ń gbé o súnmọ́ kí nǹkan mọ̀ rọrùn àǹdá yẹ ká ṣàwárí ara wọn kó tó di pé wọ́n fẹ́ ra wọn ọ̀rọ̀ wa rí bó ṣe rí náà kò tí ì jìnnà látàrí pé bí ọ̀rọ̀ bá rí bó ṣe rí ẹgbẹ́ bíi tí kọ́lé aláṣòfin sọ láàsì wípé wọ́n lè sọ fún ìyàwó àwọn wípé bí gbogbo nǹkan ṣe rìn bẹ́ẹ̀ fẹ́ àwọn lọ́rùn nípa àwọn gbúrò ṣẹ̀kan ní ibì kan àwọn fẹ́ fẹ́ gbìyànjú láti fi jẹ́ káwọn lọ sí ibẹ̀.
1: hello ìyàtọ̀ tẹ bá láǹfààní àti pèwọlé kankiri tẹ bá láǹfààní àti pèwọlé padà inú mi ó dùn o padà ẹjẹ ń tara bí kí n máa lọ sọdọ àwọn tí ń bẹ lórí whatsapp ká bẹ̀rẹ̀ sí ni mú táwọn náà mú wá lọ́kọ̀ọ̀kan èkejì gẹ́gẹ́ bí ọ̀nà tí wọ́n padà sí torí pé gẹ́gẹ́ mo sì wí ṣáájú pé àwọn tí wọ́n sọ ọ́ta wọ́n pọ̀ lálẹ́ yìí ẹjẹ ń bẹ̀rẹ̀ sí ni mú táwọn èèyàn ti mú wá gẹ́gẹ́ bí ọ̀nà àbáyọ ìmọ̀ràn ẹ ṣeun.
4: Oye wa, ekuto. Buki asukura, buki Mr. Kola lasoke. Mr. Bashir lo seri, buki yo. Buki baba kokora adwa. Buki baba oniye. Seri eni to so si ta so pe girlfriend nkan lo kan. Awon de ti ko bi. I mo yo bi. Emi ti ri ki ton seri introduction don se bi marriage ri da. Da to je pe gan mo wo pe ko ku so introduction e gan du marriage won pada fe ra won bo se wa yen geyen ti re lo mi ibi to wa so ki ore yin yen ko lo odo parent geyen to wa nibi to wa yen ko lo salaye fun won awon wo to nyo nkan ta won na ba tun so ni o fi mo igbese ti o gbe epeto ebe to le kan soruko ti mi ni Mr. Rashid lati Okuere se ri baba tan so baba tin so ro ti pe na e mo ko tesi e wa ninu te ba mo pe u ba ro yin lorun e kan mo wa leko kan e ma wa e ma lo eyin na ki so mo de so pe going to 60 years ni so e ko kan ya nu wa mo ki oni ko kada na yin o pa po pe ke gbe po niyan o e ba mo pe kan to ma fe ti yin niyan e se be o e ko eto e se o mo ki yin oloye o ko ni baje o
5: Ekale lutu. Ko se ko taro. Kanisi so ara si se lagwa lorun ba o. Bobo to so pe ko yawo un pe enje mata e fun o gati kan to bo ti nse bo se nkan bi nsa wo. Ko wa to mu ko so ko da sun to ko mu ba sun lati bi osu meta nkan ko. Enje ba nte mana ko ko dana ko ni dana ba nkan bi ko sa wo. O ngan ko ye ara ewo. Ti o ba ti munu obirin dun ko si nkan to le se fun be ko si obirin o le ever si nkan to po ma munu edun lai lai wa gba kara pa dun dun bayi mo kekere mo buju e dada to ba ti fadu yawo mara to se kan to to be awo gan o fun onje gan le o so o si dada nu le so yen ni ko case to ba ti case arin yen to ba ti si amendment laarin yen yawo ma change si nkan to no ma se to ba de pe yawo e yawo to ba nbi awon nu ko ma se mo o nse kankan to po nbi e o nbi obirin yen nu ni o fun fi dala abenye nko na wa rata wa na ta so ro yi ngba de change a ri pe gbo yato ko ma lo hoju si pe bia o se nta o bi o ti n ka gbe gbe nta o bia o ti n sa gbe nta o do fi gba fon mi le o ko ma hoju si o nkan to ba n to mu gangan ba n si ni ko kesi ara e wo bia ko mo do nu bere edun o le bere kan o ye ko ma fun so ko de si obirin to ba ti munu edun o le ko so gbe o le pe ko wa ke jo si de ko de lo lai lai so agbodo faju jawe mada ko kesi ara e nkan to ba n si to ba n fa so wo je ni yen o lati fe wara ni o
6: aku se lu tori se lu na ni alo ni da ogun adabukata wa pelu ogun olo and she could have the way to be a to any for just so come out. I'm not saying all over my bow going at the delay. Ah, every color was shown a lot of the don't so like a bundle. Kieran or the Jenny Cosan, I said it, you were damn it, you saw. See, young Watani, I would not be loving. Sherry, I would bring it to 1,000 color cushion. And pay it back on one number to more common while in Mali, a busy bit is in you. Àwọn òbí ti sí ní òkú sí nǹkan tó pa àwọn sẹ́ni ẹ ó ti rẹ́lómi tó fẹ́ fẹ́

0: padà sórí ètò láwọlé sùn lórí ìkànnì diamond fm ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ sí ní máwọlé sí ń bẹ wájú yìí wá lọ́kọ̀ọ̀kan ìjèjì ká tó bẹ̀rẹ̀ sí ní yiri ẹ̀wò ẹ má gbẹ̀pọ̀ ń bẹ́ o ẹ já tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ ká lè gbọ́ wọn lágbòóyé tá a bá gbọ́ wọn dáadáa láì gba wọn mọ̀ràn tọ́tọ́ tá a fi ní ṣí wọn lọ́nà ọlọ́run lè jẹ́ àṣeyàn lọ́nà mọ́ ń bọ̀.
1: ẹ kalẹ́ sà ẹ kú ṣe ní sà o ẹ kú ètò sà mo fẹ́ sọ síta ní sà ó ṣẹlẹ̀ ní pé mo ní ọkùnrin kan married man ni wọ́n fẹ́ understand àtijọ́ ń bèrè fẹ́ wa lọ ilẹ̀ ti ta sí díẹ̀ ó ti ń lọ bí ọdún méjì àbọ̀ bá èmi àti wọn a ní agreement ìgbà táwọn kọ pàdé wọn sọ fún mi pé kàkàn máa ṣe eré tọkọ olólùfẹ ọrẹ méjì boyfriend and girlfriend ìgbà tó yá wọn wá sọ fún mi pé àwọn like mi pé due to my character and my behaviors pé kí àwọn pé ṣé mo lè fi àwọn ṣe àwọn lè fi mí ṣe second wife àwọn ṣe understand báyẹn pé second wife àwọn mo jẹ sọ pé kán jẹ kí n ro ìgbà tí ó dẹ̀ wò pé bóyá mo ò nífẹ̀ àwọn àbí nǹkan sì padà sọ fún mi pé ṣé ti bá fẹ́ settle down pé ṣé mo lè settle down mo wá sọ fún wọn pé ok no problem pé as far as wọn bá ṣe lè tí kẹ mi torí mo ti bímọ méjì fún ẹni tí first husband mi kó tó di pé a divorce ṣe understand my nǹkan tó wá ṣẹlẹ̀ tí kò sì tó yẹ nǹkan tó wá ṣẹlẹ̀ ni pé mo ní oyún alákọ̀ọ́kọ́ fún ọmọkùnrin yìí àtijọ́ ń bèrè rà ni wọ́n sọ páwọn fẹ́ fẹ́ mi àti alágbèmẹ́ǹt mo lóyún àkọ́kọ́ fún wọn wọ́n ní kí lọ ṣe mo ṣe olóyún ẹlẹ́ẹ̀kejì wọ́n ní kí lọ ṣe mo ṣe ó wá di ẹlẹ́ẹ̀kẹta ẹ wá ní kí sí lọ ṣe oyún mo wá sọ fún wọn pé mi ò lè ṣe oyún o ohun tó bá yẹ pé ọ̀rọ̀ ṣíṣe oyún ló máa dàrú ìmì àti orúkúrúkálukú máa lọ́rùn lọ ń bẹ̀rù pé kò sí nǹkan sí bá fẹ́ táwọn ò ní fún mi kí n jọ tòrọ ọlọ́run pé kí n ṣàánú àwọn pé ìyàwó àwọn gbọdọ̀ mọ̀ pé àwọn ti fún yàn lóyún mẹ́wàá àwọn náà ló ń disturb mi pé kí n jọ pé kí n ní oyún fún àwọn pé torí àwọn fẹ́ fẹ́ mi àwọn nífẹ̀ẹ́ mi pé kí n ní oyún fún àwọn kí n jọ ló ń dà mí láàmú day and night nígbà tí ọ̀rọ̀ oyún wá ṣẹlẹ̀ ẹ wá sọ pé kí n lọ ṣe mí ò sọ fún wọn pé mo lè ṣe pé àwọn náà bímọ kí wọ́n lè gbàdúrà kí ọkọ ọmọ wọn àbí boyfriend ọmọ wọn kó máa ṣẹ́yìn fún ọmọ títí wọn náà ọ̀rọ̀ yẹn mo ṣáà ti report fún àwọn family wọn mo ṣáà ti sọ pé kò possible pé mi gbọdọ̀ ṣe oyún pé kí n fi oyún yẹn kalẹ̀ bọ̀ nǹkan tí mo fẹ́ advice mo ní lọ́wọ́ àwọn ọmọ nàìjíríà ni pé ṣé irú èèyàn báyẹn ṣé ti bá oyún yẹn kalẹ̀ tí bá bímọ fún wọn ṣé kò ní fìyà jẹ mí ṣé ó máa matrix mi wrongly badly àbí ó máa nífẹ̀ẹ́ mi torí ó sì padà accept by pé òun ti ready pé kí n má ṣe mọ pé òun ti ready láti take responsibility pé nípa ìyàwó òun pé kí n má wọrí pé ṣé kí n padà ṣe oyún yẹn ni tàbí kí n fi kalẹ̀ torí oyún yẹn náà kò sí ìlọ fàrara mi ò ṣẹ́yìn rí láyé mi o àni mo dẹ̀ sọ pé mi ò ní ẹ́bà ṣe oyún but orí titi wọn náà ni mo ti fi bẹ̀rẹ̀ pé torí pé ìfẹ́ tí mo ní sí wọn ni mo fi bẹ̀rẹ̀ bọ̀ ó má dàbí pé èèyàn fẹ́ inconvenient ẹni tí èèyàn fẹ́ ṣe understand torí bẹ́ẹ̀ òun ló jẹ́ kí n ṣe ìfẹ́ inú wọn ẹjọ́ advice mo fẹ́ káwọn ọmọ nàìjíríà gbà mí pé ṣé kí n go ahead kí n fẹ́ máa ẹ̀yìn tí ó sì gbé nínú láti fẹ́ mi báyìí tàbí kí n yọ oyún oníkálukú dẹ́ máa bá tiẹ̀ lọ.
2: ta lè olóòtú ẹjọ́ mo fẹ́ sọ síta on behalf of my friend iṣẹ́ gbọ́kọ̀ ẹ̀ lọ sí ìlú kan mi fẹ́ dárúkọ ìlú náà So o ma n wale ni every month, but njo meta iku a wale mo the first, the second, the third, o ti lo fun bi 6 months to ti wale, but o ṣan ṣe kan ti yẹ ko ṣe o send owo sile, but excuse to give ni pe iṣẹ yẹn po ohun raye kinikan. So at the long run, the wife wa yawo yẹn o wa lo si to ti n ṣiṣẹ, o wa discover pe o ṣan ṣe bakan pe inu e o dun. Ọkọ ṣáà jẹ́wọ́ fún ṣáà pé òun ti ní HIV, pé òun ti ní HIV AID. Ó ṣáà wọ́n wà HIV positive. Ìyàwó ṣáà ti padà sílé báyìí. Ẹjọ́ kí ni ìyànṣe lórí situation mẹ́yìn. Ọkùnrin tó lé HIV AID kò lè, kò sí ọkọ̀ tó lè pa àwọn ọpọ mọ́ tó bá kan nípa sexual intercourse. Ṣé ìyàwó á dúró bẹ́yẹn for the rest of her life ni or watched? Àbí ṣe kó jáde ni, she doesn't even know what to do because òun gan wà downcasted because ẹni tó gbé tó ń gan àìsàn tó gbó ara ẹ̀gbẹ́ òjò ẹni tó lè HIV because èrò náà jẹ́ kó gbádùn. Ṣáájú kò ṣe jókòó tì ọdún wọn ti lọmọ, wọn ti lọmọ méjì, kò tó confess nǹkan tó yẹ kó wà lè kó ní aid. Ẹjọ́ kí náà ń ṣe lórí situation bẹ́ẹ̀ because we don't know. Ẹ ṣe gan ni.

0: to meteta ilamu lo watama vi woka meteta ili 0916 1591011 eleka leo
1: ekale mtolo
0: ya eshimu avawa
1: pola alafu kulu komunita mbogo ni lono
0: adupe
1: shari ile ritentu zoi taipu umanta
0: spoti tete tete ekwin tete seri spoti akwale ni ekwin tete san
1: Go to Benin.
2: Ìyáwó àtọ́fẹ́ jẹ́ ń bẹ̀rù.
0: pe to ba foyun yi le abi
1: to ba ti le ya wa to fe je nbe
0: eyin ti wo sa kun e
1: be
0: to ani tolohun ale te lohun oba oni
1: be yin
0: e seun
1: akoko oko o fe o fe e keji ko fe o ri ko te bo ri tun lenu ni an je gugu gba aje jo gbe se awon mo meji ye se ko ni mo bere wo lowo re
0: o ti dada
1: aluko gan gan lo te pa mo se ko wa singu fada ti o ni yawo kan wa jo komo lugo
0: oda
1: jo mo se se
0: oda
1: o je bo se je
0: oda
1: to ni tete
0: eh
1: eh won ni jo ti were ba ti mo so were lo
0: eba
1: je la re ya eh ti mi ko se o to lo lowo se ta ti bi tete lo ni o ise owo ro ba ti tan je ko gba gbede pakete
0: o
1: mura sise
0: oda
1: yo ni kan ni keta to ni o ni HIV
0: be ni ti won loko ti ni HIV
1: abala meji ni
0: e sa wo
1: awon okunrin buru
0: be ni
1: e to ni HIV o bi an ko ti se balopo pelu elomi ni
0: o ti gbe game nta
1: o ti gbe game nta
0: be ni
1: o ti fe na to fun yawo oya to da lo se lo ite ya yi pe oni HIV
0: ben o se se
1: oya ni to pe lohun o to mu ko ni yawo ki ye mo ba wa ibe o wa wo pe kilo ki le de mo o ko so pe ti ni HIV o bi re oni wa ti be ye mo
0: ko ni wa mo o yo fe pele
1: yo fe pele
0: ben ben
1: mi ri gaga bi pe o yo ki di time
2: Diamond FM Ilorin awala ntun ise eto igbon safefe ro lona to ni tumo
3: eteno ti mo ni mo ko sile unu adun tuntun ara mi dayo ki madam unu adun tuntun
4: lasi olohun a ni damu o eku ile ni gbogbo te ba ti layo lanfani ati ma bo a
3: unu adun tuntun
5: ara mi dayo ki madam
4: ire aje nje dale ifa ti oni fa yin lapo ya
5: mi dayo ki madam
4: eleyi ti yo meyin na ku lawujo awon ti won se be ti won text message laaro laaro pe dakun ebun wa a ni ntaje emo nti o tabuku eni julaye o ni ki eyan o di eni ti ma toro lowo eyan wa gbo o iwa gangan ni lo lati yi ipinu re pada
5: gege
4: be ti mo pe a ni mu nti o ni se yi lanfani a ni mu wa fun be ba ti gbohun yi idi egbon re ngba mo he ti mo ko ni mo ni gbogbo eyan mo orilede Nigeria pata egbodo je ninu anfani tin lo lowo yi e ma wo pe kini gbogbo asama tin pa yi ki lo dale lori bo ba fe man to dale lori iwa gangan joko ko gbo fun takoko iko le fi ri igbesi aye re tuni ipinu to se ti o yi ipinu aye re pada lodun tutun yi o gangan mo gbe to iwa fun takoko yi bimba ni nbe fun yin ko ni dun lenu temi gan gan funra mi o eyi na ni yo ba bi bo ti won ni onikan ni so pe kini kan oye yin na un bolofa ba ni mo ta a je pe in ti o se yin lanfani on gan gan ni ngba mo ri le se design your life hey da ba man tan dalara nbe wa life sala eyin go ni hesitate ẹgbẹ́ mo mí ní pẹ̀lúgbẹ́ ní ẹsítẹ́ẹ̀tì ẹ ní ẹsítẹ́ẹ̀tì láti darapọ̀ mọ́ pápákọ̀ ni torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tán ti rò páwọn ò lè jẹ́ nǹkan kan mọ́ nílé ayé yìí gbogbo wọn pápátá ni wọ́n ti rọ́wọ́ tìbàkù táwọn náà ti ń ṣe fún mọ̀lẹ́bí ngbà wọ́n yí ìpinnu wọn padà tí wọ́n gbé ìgbésí ọlọgbọ́n ní kété tí wọ́n gbọ́n tí lè ṣe design your life gbé wá náà làwọn náà fi ṣajẹjẹ ara ni wọ́n fi ṣe àtòlé ayé wọn ló di pé wọ́n ná mílímílí wọ́n ná thousand thousand ẹni ó ti rò pé òun ò lè rí richard card 2,000 naira rà ọ wá dẹni tí ń mùyàn ní 20,000 lọ́sọ̀ọ̀sẹ̀ ẹ rí i pé kinní ọ̀hún ó ní bó ti jẹ́ ni àwọn eléyìí ṣe pé wọ́n ní ẹ máa kiri ọjà tí bàtọ́ wà á bú gbà o ẹ kọ́ kalẹ̀ sí ọkàn yín pé ẹ ní kiri ọjà kẹ́ ẹ tó di ẹni làmìlàmì láka láwùjọ pẹ̀lú ọ̀kan ọ̀jọ̀kan ètò yìí tí lè ṣe design your life tí wọ́n gbé wá bẹ́ẹ̀ bá gbọ́ ọkọ̀ yẹn gangan wọ́n ń sọ fún yín nù pé ọwọ́ ara yín náà lẹ́ẹ̀ fi sọ tẹ́ jẹ́ tí èsì ti rárá rà dá ò lójú lẹ́yìn tó jẹ́ ti dáadáa ile aye yin o ya so e wo bi mani ma fa lo funra mi wa light alive ile ise design your life o to be o ko ja be o ju be lo ni eje n gbe won wole awon to je asoju ile ise design your life won ti wa pelu mi ninu yara akulu mo laaro ile ti won o se gbogbo e fun yin e loko kan ejeje a jo ma ta kini awon sira won ni o eyi ti n ba ri pe won fe bi yan je won fe jule fun yin e mo now emi n ti yan yin temi tori ti nile mi fi wa e gba lowo won fun yin eje won wole alejo mi eka eku debi akoko yi o
6: e seun gan olotu mo ki gbogbo ara ile to n gbo mi lomode lagba lokunrin ati lobinrin pe akudede akoko yi oruko temi ni ambassador Jimba Jamil ti mo je okan lara soju ile ise Design Your Life International
4: mo fe te so fun wa lekun re lai ni fi gba kan bo kan ninu kini ile ise Design Your Life ki lo dale lori ati pe bo la won mo lede Nigeria o se darapo ma won titin je opolopo anfani ti won ti do lowo do loro
6: eseun gan olotu fun awon to ba n po wa ni igba akoko ti won sese n gbo npa ile ise Design Life International ile ise Design Life International je gbaju gbaja ile ise ti ijoba fi ontelo gẹ́gẹ́ bí ilé-iṣẹ́ tó ń bá ní rí sí ọ̀rọ̀ okòwò ṣíṣe lẹ́yìn tí a mọ̀ sí business consultancy bákan náà a máa ń ran àwọn èèyàn lọ́wọ́ nípa ọ̀rọ̀ ajé wọn lálẹ́ ní máa yá owó tàbí jẹ gbèsè ilé-iṣẹ́ Design Life International jẹ́ ilé-iṣẹ́ tó ń bá ní wá ọ̀nà àbáyọ sí ìgbésí ayé ẹni láti gbé ìgbésí ayé rọrùn láti máa rí owó ná láti máa rí owó tìbẹnu a dá ilé-iṣẹ́ yìí sílẹ̀ láti máa kọ́ni nípa bí a ṣe ń ṣe òwò jèrè fún àwọn tí wọ́n bá ń wá ọ̀nà mìíràn láti fi kún iṣẹ́ tí wọ́n bá ń ṣe dálẹ̀ ní jẹ́ pé wọ́n á fi iṣẹ́ tí wọ́n ṣe kalẹ̀ gẹ́gẹ́ bí another source of income.
4: Ọlọ́run o, ilé-iṣẹ́ Design Your Life ntẹ́ ti kà kalẹ̀ yìí ọlágbà o gbogbo nǹkan yìí làwọn èèyàn máa wá káàkiri pé bó ló ṣe fẹ́ jẹ́ rọrùn ó dàbí pé ìrọ̀rùn lẹ́fẹ́ gbédè yìí o ẹ bá ń sọ ní wúlẹ̀wúlẹ̀ mọ́ fẹ́ káwọn èèyàn mọ̀ dáadáa.
6: ló dáa fún yín olóòtú sẹ́rẹ́ ètò tá a gbé wá fún àwọn ọmọ ènìyàn ètò yìí wà fún àwọn òṣìṣẹ́ ìjọba tí wọ́n ń gba sálárì tó jẹ́ pé kí sálárì tó dé wọ́n ti ná owó náà tán ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní wọ́n ń rí owó tí wọn ò dẹ̀ ní àkójọ tó agbẹ́tò yìí fún wọn láti fi kírètì ọ̀rọ̀ fún àrọ́mọdọ́mọ wọn tó wà fún òṣìṣẹ́ ìjọba oníṣẹ́ ọwọ́ àti oníṣòwò ó wà fún àwọn gíráàdùn ìtọ́jú ti parí iléèwé tí wọn ò ríṣẹ́ ẹ rí i pé láyé ìgbà kan wò ní tó o bá kàwé rẹ o bàtà rẹ á dún kó ka o tó o bá kàwé rẹ o bàtà rẹ á wọ́ sẹ̀rẹ̀ rẹ nílẹ̀ o èyí ń láyé ìgbà kan ni ọ̀pọ̀lọpọ̀ àwọn gíráàdùn ní gbé sàtífíkẹ́ẹ̀tì káàkiri láti bí ọdún márùn-ún sísìn tí wọ́n ti wá ń di alábùkù ní agboolé tó o sì wà fún gbogbo àwọn ẹni tí ò gbórí ire bá ń gbẹ nǹkan tí iléeṣẹ́ Design Your Life International wà fún nìyẹn.
4: ẹ sọ kínní kan nísìn.
6: bẹẹni
4: ẹ lọ wà fún àwọn tí òǹgbẹ oríire bá ń gbẹ.
6: bẹẹni sà.
4: ṣé òǹgbẹ oríire máa gbẹyàn ni.
6: bẹẹni o gbogbo ẹni tó bá mọ pé òun ní dáadáa tóun fẹ dánilẹ ayé tí ọwọ rẹ ò tí tó dáadáa náà. ó mọ àwa gbogbo ọ̀nà láti máa sáré kí láti di olóríire ènìyàn. ìdí nìyẹn tí ó jẹ́ pé àfojúsùn iléeṣẹ́ Design Your Life International ni láti mú ìdẹ̀kùn bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. ìdí nìyẹn tí iléeṣẹ́ Design Your Life International fi gbé ètò kan tí a ń pe àkọlé rẹ̀ ní success pathway kalẹ̀ fún gbogbo ẹni tí ó bá ń wá ọ̀nà àbáyọ sí ìgbésí ayé wọn.
4: ẹni success pathway. bá a bá gbọ́ ìtì ń jẹ́ success pathway gangan ẹ ti rí i pé ọ̀nà àṣeyọrí iná ni àwọn èèyàn máa sọ̀rọ̀ kan wọn ni báwo rẹ ni bálà ọ̀là kì í yá. ṣé n tẹ́ ń sọ fún wa ní ìsinmi pé gbogbo ẹni ọba ṣetán àti bá lè ṣe Design Your Life International tó bá ṣetán àti bá wọn ṣe tó ṣetán àti wọnú wọn. tí ò ní jáde mọ́tọ́ ẹgbẹ́ kò ti ẹ̀ ní ronú àti jáde ṣé ẹ ń sọ fún wa ní ìsinmi pé ọ̀nà wọn ti dìrọ̀rùn láti dolówó dọlọ́rọ̀ nù.
6: ẹ ṣeun olóòtú sẹ́ẹ̀rí olóòtú kìdàkìtà ọ̀dọ́là káṣíṣẹ́ bí ẹrú ọ̀dà kankan láti di olówó láyé yìí olóòtú fọ́múlà ni sísítẹ́ẹ̀mù kan nìyẹn fi ń dolówó. sẹ́ẹ̀rí fọ́múlà yìí ẹlòmíín mọ̀ ṣùgbọ́n kò lò ẹlòmíín ò sì mọ fọ́múlà yìí. ìdí nìyẹn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fi ń ṣiṣẹ́ bí erin tí wọ́n fi ń jẹ̀jẹ̀ ìlérí. gbogbo ẹni tí ọlọ́run bá kádàrá pé kó tẹ àtẹ̀jíṣẹ́ yes sí nọ́mbà tí a fẹ́ pè lérí ètò yìí mo kì í kú oríire.
4: ọlọ́run o bó bá jẹ́ mi ni n tí n kọ́kọ́ ṣe báyìí ni pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní ìmú dání ẹ mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín dání bẹ́ẹ̀ ti ń gbọ́ òun mo mọ̀ọ́mọ̀ ní kán mẹ́ẹ̀ tí pé ni o ẹ mọ̀ pé èèyàn máa ń múra sílẹ̀ nígbà míì di oríire ẹlòmíì ṣìrè oríire ọba níbi tó wà yóò tún wá máa wò pé bàbá ní àṣẹ ní ìsìn àmọ́ ibi tí ọjà sí iná ló tún ti fẹ́ kọ́ máa sí ọ̀hún bó ọba jẹ́ èèyàn tí máa ronú pé nǹkan gbé wá yìí sọ lè wọ́ọ̀kì fún mi sá ò ní tètè ní lọ síwájú ọ kọ́kọ́ gbé ìgbésí ọlọ́gbọ́n tó ọba wá gbé òun ó gángan ni ó wàá fún ọ ní àkọmọ̀nà tó sọ lẹ́ẹ̀kan pé success pathway òun ni ò bí ìgbà tí èèyàn ń wo ọ̀rọ̀ tí ọmọ jẹ dalẹ́ bí ìgbà tí ń wo lọ́ọ̀kan ni o sì mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ dání ẹ bá ń pe nọ́mbà fún wọn.
6: olóòtú kí n tó pe nọ́mbà yẹn gbogbo etí ti ń gbọ́ mi mo kí wọn kú oríire ní déédéé àkókò yìí torí ètò yìí ni mo gbọ́ ní bí ọdún mélòó kan sẹ́yìn bí ọdún díẹ̀ báyìí sẹ́yìn tó yí ìgbésí ayé mi padà sí dáadáa. ẹni mo jẹ́ agbábọ́ọ̀lù nígbà kan rí tó jẹ́ pé iṣẹ́ bọ́ọ̀lù gbígbà ni mo mú láyò gẹ́gẹ́ bí kárí àmì tó mo gbá bọ́ọ̀lù yìí títí tí mo padà fẹ̀yìntì ń bí iṣẹ́ bọ́ọ̀lù ni lẹ́yìn ìgbà tí mo fi iṣẹ́ bọ́ọ̀lù lẹ̀ eto design life international ni mo gbo ti olorun fi se gbigbadura fun mi
4: ero le meji
6: ero le meji leni mo ti wa lara won top earners idi ni ti a fi gbe eto yi kale lati fi ko awon eyan ni formula bi eyan se le di olowo oloro lati fi di eni to le da business ara re sile ati lati fi fe business won loju iwo kan gbianju ko wa lara awon ti yo kopa nibi nibi dan ileko yi
7: ni ojo saturday september 19 ni NUT hall asadam ni adojuko item 7 to wa ni ilu lorin ipele meji lo ma waye ikan ma waye ni gerege ago mewa aro fun won to ba ma raye ni aro ikeji ma waye ni osan ni ago meji gerege fun won ti o ba ma raye ni osan
6: mo fi da yin loju wipe eyin na ma wa lara won to ma dupe fun olorun to si ja si pe mbi si gbogbo egbe yin ba tin na owo eni ba won na gidi
4: ah be ti to lesese olorun o dun mami tori mo ma pe gbogbo awon ti won ba le lanfani ati kopa ani bi eto yi igbesi aye ti won na yo yi pada si ti dada ibi awa ti lo lekan ni pe yes teni ka won eyan teun e dakun e ba npe number iti awon eyan te yes on si atejise yes lasan bo ba je mi ni woni in ti wonu message mi kale in ti kokko te yes un to lawon to ba tu kokko te yes un to kokko wole anfani kan tun be loto ti won ti pele miran kale fun won ti won fun awon yi un ba nte yes un kale ki won wa pe number e ba npe number yen fun won
6: to olotu ka to pe number na si waju gbogbo eyan ti o ba fe kopa nbi anfani eto rire yi
7: 10,000 ni owo ticket ti won fi wole sibe
6: amo eyan 75 to ba kokko te atejise yes wole ko soju saju nbe orogun ya mi ni se mi o si nbe gbogbo awon 75 to ba kokko pe to kokko wole si ori ero bani soro wa
7: 11,000 ni o fi se wo wole sibe
6: gege bi n te so anfani ta gbe kale fa awon to ba kokko wole niyan
4: ebi o e tin da kini ohun po o se awon ti won ba je 75 ni isin ti won ba kokko te ajeje yes to ba kokko wole te wo daada te gbe sira won olohun o bo ba je mi ni woni se success pathway ina lele ilu oto awon to ba wa te wole to je pe o pe leyin awon 75 fun e da ko tete ba release number
6: okay number ti won te atejise si oun ni 0800 84 84 25 25 95 95 58 58 lekan si 0800 84 84 25 25 95 95 58 58
4: number te pin edakun e ba tun pe lekan si awon kan si nbe bi dan wa bairo tori phone ma me elomi ni o lo elomi phone oko re ni o se ma dupe pe baba alagbaje sare fun mi phone yin toro fe kopa ni bi eri re e ba tun number yen pe lekan si
6: 0800 84 84 25 25 95 95 58 58 lekan si 0800 84 84 25 25 95 95 58 58
4: e seun gbogbo nti ati nso late kan yi ta mu wa fun yin lati le se design your life international oni pe odi olowo po n sise ijoba ko mo kopa odi olowo ko ni business re to nse ko mo kopa ebi jo ni maruwa ni maruwa ti nse iti to mi je ko to je o tori n to fi ile domo aroma domo re ti won je nbe ti o ma je anfani ti awon molebi re o tun ma wa we ninu re to je pe won ni le we tan titi ayeraye ina lo ye kawon o fi ile o ma wa awon baba baba tan ti lohun eri awon mi ni isin won la won ja sile ile tawon baba won fi ile ni won ja si kini won na fe fi ile fomo darapo mo le se design your life international loni ko le ri ogun ayeraye fi ile fọmọ rẹ ẹ wo ẹ lakun number yẹn sẹ ẹ ba n tun pe fun wọn si
6: 0800 84 84 25 25 95 95 58 lẹẹkan si 0800 84 84 25 25 95 95 58
4: ọ̀dà nọmba ń iná lẹ ti gbọ́n àìrẹ́fọ̀n ta lẹ́ẹ̀mejì gbọ́n mi dáadáa àìrẹ́fọ̀n ta lẹ́ẹ̀mejì ẹ̀kan iná ni ẹlòmíì ọdún tó kọjá ọlọ́run o báwọn tí ṣètò lérí rédíò bá ṣètò tábà ẹ mọ̀ gbọ́ ẹdákun àti ìjẹun ni àti ìṣègbani ńgbà ọjẹ́ pé nta bá gbé wá fún yín tí ó ṣe yín láǹfààní ẹ̀yìn tètè mú ibi ìlàtúgbédè yìí o kò bá dáa kó o tètè ronú jinlẹ̀ kọ́ darapọ̀ mọ́ lè ṣe design your life international kí wọ́n náà ó lè di ẹni tí ọmọ fún yàn tọwọ́ rí ọmọ wà lókè tí ò ní máa wà á nílẹ̀ mọ́ nígbà gbogbo ẹdákun ẹ bá ń gba àwọn tó ń gbọ́ wa níyànjú ẹ bá ń gbà wọ́n nímọ̀ràn gbogbo àwọn tó ń gbọ́ wa ní ìsìn ẹ bá ń gbà wọ́n nímọ̀ràn
6: gbogbo ara rẹ tó ń gbọ́ mi àdúrà ẹlòmíì ti gbà tipẹ́ but àìnákèsí àti ìdágunlá ló fẹ́ lòmíì ní ìṣòro tó bá gbé tó máa ṣẹlòmíì láǹfààní tádà rẹ ó fi gbà e pe mo so pe ngba ti mo toro lodo olohun pe ko sina fun mi ko sina fun mi eto yi lo olohun lo fun mi iwo to n gbo mi bayi olohun ti fe lo eto yi fun lati yi igbesi aye re pada so tete tara ko mu phone re ko te message yes si number ta so kale ni
8: e seun gan gbogbo eyin ti e n gbo wa fun dede akoko yi ki dun ko po soki lo be oge o ati se ri ire si ni to n so pe ko je original hun ati mu wa si dede owo arowo to re bayi iwo lo wa ku ko pinu mo be je eyan lodun ni mo be wa loju kan ni o wa lowo re o titi gba mi se tumo lanfani lati pade mi lori akanse eto yi envias ko so fo pe ile ise design your life international awon lo le yo kuro ninu osi ti won osi so do loro
3: ipinu ti mo ni mo ko sile unu odun tutun ara mi dayo ki madam unu odun tutun.
9: Oruko mi ni Tayo Duke ti eyin ololufe mo si Sikira to Sindodo. Eyin temi e ba wa ma gbo Diamond FM 88.7 the shining supreme station.
10: Olorun to ti

0: Diamond FM. Ìbáyé gbádùn yín ló jẹ wá lógún.
1: Àwọn ọ̀rọ̀ ìkọ̀kọ̀. Ọ̀rọ̀ tá a lè sọ létí ẹnì kẹta. Má dì í sọ́kàn. Má sọ ọ́ sórí ayélujára. Má sì ṣe ṣiyèsí fọ́rọ̀ lọ́ka. Sọ ọ́ síta lórí ètò láwọlẹ́sùn níbi tí àṣírí yìí ti ṣe pàtàkì sí wa. Kẹ́ ẹ sì gbàmọ̀ràn lóríṣìíríṣìí sí ọ̀nà àbáyọ látẹnu àwọn ọlọ́gbọ́n, onímọ̀, olóye àtàwọn tí wọ́n ti nírò là kọjá ìrí láwọlẹ́sùn ní déédé aago mẹ́sàn-án àṣáálẹ̀ gbogbo ọjọ́ ìṣẹ́gun Tuesday àti ọjọ́bọ̀ Thursday lórí ìkànnì Diamond FM.

0: Agbara lórí ètò láwọlé sùn lórí ìkànnì Diamond FM. Ẹ jẹ́ ń gba ìpè bí méjì láti orí kọ́ọ̀lù ká wá bọ́ sọ́dọ̀ àwọn tí ń bẹ lórí WhatsApp tó ráwọn náà tún ti fi mọ̀ràn ta tó ráwọn èèyàn tó sọ́ta tó ṣe pọ̀ tá a ṣe fẹ́ gbé yẹ̀wò. Ẹ̀lú ẹ kálẹ̀. Ẹ ṣeun láwọlé sùn rẹ o. Àdúpẹ́. Ẹ̀dàpọ̀n bá ń gbóhùn ó kéde ẹ̀ káwọn èèyàn lè gbọ́ yín dáadáa.
1: Ẹ̀lú ẹ pé ìtọ́ náà a máa fún yín.
0: Àmì Ọlọ́run, àmì o. Àdúpẹ́.
1: Nípa ti ẹni àkọ́kọ́ tí ó sọ wípé òun ẹyin rí pé nípa tẹnìkan ni ìgbà àtẹ́yìn.
0: Bẹ́ẹ̀ni.
1: Bàbá máa jẹ ẹni dáadáa ni ẹ jẹ́ ẹni tí ó ní owó lọ́wọ́ tó ń fún ní owó dáadáa.
0: Ok.
1: Ìdí méjèèjì. So ìdí yẹn tó sọ wípé òun nífẹ̀ẹ́ pé wọ́n bá òun sọ̀rọ̀ lórí ẹ̀ pé òun dẹ̀ ń gbọ́. Fẹ́ rí ẹ̀mọ̀ àtẹ́yìn bá fún lórí oyún yẹn ni pé kó má sẹ oyún yẹn. Tó bá sẹ oyún yẹn

0: ma de pe baye o ma lo gba be lo sugbon ko gba wi pe agbere ju ohun ni ohun ba ti omo yen ko ka po momo to ko ti mo wi pe o ka ta to fe se ju yen ko lo wa ise to ba da lowo ati ma toju awon omo yen so to ba so wi pe eni ma toju ohun ti o ba toju e so ko nle ba ni oji to ba so wi pe ko ni toju ohun to ba ti to ta se bi ko ma wa pada wa toju e o ka le bale sugbon ko lo wa se ko se owo e
1: oda
0: yo ba ni se lowo tele ko lo wa ife
1: oda
0: ne pa ki ara bi en ti oko so fun pe eh o ti ni la bi nu se wa ile
1: den
0: eta lo wa nbe ta
1: eta la yin ri nbe
0: eta lo wa nbe o ti ru ko le to wu ko le wa ti ba se ri pe eta lo wa nbe o ma pe yawo yen o ma so fun yawo yen lati ori fun ibu ates a wa le kere to dawo pe nkan tu wa la lawo yi o se se ko to wa lara yawo ohun wọ́n láì ṣe bẹ́ẹ̀ torí obìnrin tó gbé sílẹ̀ ọdún wa wò pé kó má dé kéré kan tó máa mú ariwo dání pé kí àwọn ẹni tí wọ́n máa bá wọn péjọ nígbà tí obìnrin bá ń kéde sí orí òun ṣe ṣe kíyè sí láìjẹ́ pé tọ̀ alábìnrin wà kábàbà wọ́n ti mọ̀ pé ìyẹn ò dé gbọ́ sí sí tó nǹkan tó wà bẹ́ẹ̀ nìyẹn ọlọ́ra ẹ̀yìn lọ́wọ́
1: ẹ̀
0: àdíwàbọ̀ wà nira jẹ́jẹ́ ní kíní ẹ̀ wọlé sí lára tó di wípé o ní nǹkan tó di àgbàná sí lọ́rùn ṣùgbọ́n ọlọ́run pé sájọ tó nìrònú tó bá wà wù ú ó tètè ṣe àtúnṣe fún ara ẹ̀ ayé kọ́ ló ń sèyàn débẹ̀ o ojú òkúrò ni o àti ọ̀lẹ́ ẹgbẹ́ tó
1: adúgbò ẹ̀ ṣeun àmì o adúgbò ẹ̀ ṣeun ẹ̀lọ́ ẹ̀ kálẹ̀ o
2: ẹ̀lọ́ ẹ̀ pé tó
1: ẹ̀ ṣeun láwọ̀ l
2: ogun ọlọrun ibà ìlẹrí gba ẹtọ ni
1: àmì o àmì o
2: ẹkọ ẹlẹkọ ni ìyàtọ mi ní ilé òní tó dára
1: àmì
2: ìyẹn bọlá kazeem láti lu òrè
1: òrè
2: láti lu òrè
1: ló ti láti ru òrè
2: ẹni
1: àdúgbò ẹ ṣeun ẹ mọ bínú mo fẹ béèrè apá abo ni ìlú òrè wà
2: ìlú òrè wà ní ìpínlẹ ọsùn
1: ìpínlẹ ọsùn wáyà yín
2: níjọba ìbílẹ odò ọsùn
1: ooo ẹ ṣeun ẹ ṣeun
2: ẹ mọdún ọtín
1: mọ mọdún ọtín adúpẹ
2: ìjọba abílẹ odò ọtín ni wọn
1: ẹ ṣeun adúpẹ ẹ ṣeun lórí òní bàjẹ́ láṣẹ ọlọ́run ẹgbọ́n òun kì mọ̀ ń gbádùn yín hello ó sì bẹ́ẹ̀ dùn mọ́ mi pé wọ́n sọ tó ọ̀dà ẹ̀lọ́ ẹ̀ kálẹ̀ ẹ ṣeun láwọ̀ lè sùn rèé adúpẹ́ o
3: àti ìgbà akéńdájú tó lẹ́dàá olórin kúrẹ́kẹ́ wọn
1: àmì àmì o
3: ẹ̀rí ẹ̀mí kan tó lẹ́gẹ̀ẹ́ pé káwọn máa kí ara wa
1: dára
3: wa dáwọn oníṣẹ́ àfihàn máa máa kí ara wa náà
1: àbí
3: níjẹ́ ìsọ́nà fi pè wọlé òun káwọn àwọn olùdíyájú tó
1: wọlé náà
3: ibú bá ń pè ọmọ òkè àtúkúrà mọ̀ sí kúnná láti òkè
1: ẹ ṣe o
3: àti kọ́kọ́ àdúrà lé
1: oníjára alẹ́ ọgbádùn.
3: bẹ́ẹ̀ni ṣẹ́ẹ̀dì gbàdá wọn jẹ́ ń lóṣèlú kìdìdì ní àwọn jẹ́ ń bà tó wá dìdì òdìdì ìṣòro ní ìṣòro
1: yìí.
3: ọdẹ máa sọ fáwọn akẹ́ máa ń ṣòro rẹ nígbà báyìí ọ̀dà kò sàkòdà bá lè wọ méje yẹn ó burú láti kú o. ọ̀dọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ ọ̀ ògùdú àná ká sábùn yàn
1: ọ̀dà
3: ògùdú àná kò fún mi yàn
1: ọ̀dà
3: ẹlẹ́kejì obìnrin tó ti ní òǹdíjú ọmọ méjì
1: ìbá
3: tó wá tún fẹ́ẹ́ nìkan ní àwọn tó wọ́n lérí náà oníkọ́ ọ̀tẹ́ yàn lẹ́kẹ́ ẹlẹ́kejì rẹ̀ tó ọwọ́ rẹ̀ náà ló wà náà tó àdá tí àwọn èèyàn tó lọ́tàárọ̀ ní ń wo méjì báàkì méjì ni jẹ́rí tó báyẹ́ pé torí ọ̀dà kọkùnrin tó wò padà pé wẹ́ ìpínlẹ̀ bọ́ba bíi kúrò ní ìlànà àmójútó
1: láti
3: sọ pé òun ti gbà padà bọ́ba yẹ kó balẹ̀ rọrùn fún láti jẹ́ kí òun ní wọ́n kọ́jọ́ kó kó mójú kó kẹ́ sàfúnra wọn ká má gbàdé má láyéláyéláyé àbájáde pé ó sì tẹ lọ́rùn ó fi lẹ̀rẹ̀ àmọ́kọ́ wa ti fama jẹ́ ìjẹ́jẹ́ bá máa ṣe
1: kí
3: òun àmójútó ẹ̀mọ̀ pàwọ̀ kẹ́ lóòótọ́ ó lè dàrí méje ká yọwọ́ òkè pẹ̀lẹ́sàbò ìṣẹ́ bọ́bẹ̀ gan lọ́ba tó bá ṣe fún un mo ní máa sọ pé àyè ibi tó tábìlì òdì ìyàlẹ́ bò lóyún tí èyí ń bọ̀ sùn bò lórí
1: rẹ̀. ọ̀gá ńlá ẹ̀yin ló gbàgbọ́ pé lóòótọ́ ló ní èdè ni.
3: bàbá kò ní nǹkan kan ẹ̀ tí bá ọkùnrin mi.
1: ọ̀dà
4: Olo ma se olo ma de dariji to le se ni bo se wa yen o dariji o ko ma gbe yo ati sele to fe se yen o to ba bi yen to ba ti ke fine te bo de ti ke olo mo ori ile kun le ko to lo gbe pasi o ti ma pe n tun fe o ti ni yawo nle a so pe nsin ba se o lo ma ri ajo aye o ko ta ma se yen mo ko lo le foriji ko de to re do dariji e se lowo olo lati fe won ra ni o
1: Kale o aboloye ekwe to sa uruko mi ni Samson lati Basin ni Ilorin Kwara State nbi fe da titi ti ara benin to ko so sita nisin ton so lori man friend won ton fe o fe bi se yawo elekeji won sa yoyun bi emeji gele kini number 1 de ko se mistake nigba ti oro oyun alakoko to duro ko sele yen gangan lasan lo ye ke ti pa oro yi kuna si yin lo ye ke ti je koda ko ye ki eni yi ko tun ala o baba yan mo ko tun fun ma mo laye pe ah ba fili ma pe fe fe mi o ya je ka tete se ni ka ka se nkan ta ma se papapa ewo ni iro as in oro ori ahan iwo ni awon iro te n pa fun mi oro ri ahan mi mo fe fe ni mo fe ku bi mo fun mi ni okay mo de n lo yin e de n se so definitely en gege fun ara yin gan e ti koku ni be yen let's say the refract e ti koku ni be yen o bawo le e se yin fun yen le meji o de se poro fun yin na pin yen mo fe fe na ni o mo fe se fi e si awele keji le keta bele keji de ni ede si yin accept bayen na se ko e ke ti mo pe aturo ta ni iru ma yin ni so fun de yi gege bi moran temi ba so fun yin en ma yi o ni kankan to fe fi yin se o to to ba ni kankan to fe fi yin se ni emi believe yin pe e ti eni ba de stage yi ti o fi fe yin si le to fi lo fi yin awon parents ti e na parents re mi le mo ba yin si agbara yin ba ti agbara yin ba to ba ka pete foyun kalele te ba le to omo e fi kalele bo tagbara yin ba ka emi ba ba se pe ke lo yo oyun yen o odo na ki agbara se pe ki yen yo oyun bi but igba ba gbe ba ke lo yo o tore ni yi ko si kankan to ma gbogbo ebe to nbe yen yi ro ni you can like company yin ba be tan se jo nwa te jo mixes la ra yin kan to nilo na ni yen ko ni kankan to fe fi yin se gege bi moran temi o e ma bi to bo Samson lati Basin
5: Mr. Loye kale e de ko eto to pele mu ki yin o nipa ti woman ti won so wi pe oko e ni HIV se ri oro HIV ko wa deadly mo bi won se ro aye gba kan ni pe arun ko gbogun o ti logun bayi yato si yen gan se ri ni awon hospital te ba lo she test to ba ti mo pe HIV positive leyan yen o lawon ogun kan ton ma fun won to ba tin lo dide o ma wa indetectable to je pe o le ni sex 10 years de ni HIV so nipa ti pe enikan lo o ti wa ro pe ko ma opportunity e ma sagbere ko le to yen na o le ma lo condom sincerely eyan ma ba HIV gbe dada ni hospital gan iyale bimo to ni HIV to mo de nini kokan lo sick kan lo consult awon eyan to ba mo pa headline to ma ba won soro nipa oko yen ma wa nbe anyways won jo ma ba won soro bo se ma se to je pe HIV yen ni mu ya o aye ti easy ba yin sin de nipa ti tete ma tan yan o oluwa o kalo o ma efo kekere si e fi gba nla to ba ma ya to ba ma mu yan bayi o le mu ki eyan ko ta nkan ni e emi ba kan ran won seri atele owo ni nton ni je o e fi tetele e gbajumo ise yin o ma gbo lowo yan ni o ma so yan dedu arin le ni o mo re ni to tale to fi se tete ri o mo ti riri ore mi o ti tale building o ti nkolo o de ta o de ko si tete eh tori pe so di kan wa awon to ma gbe so di lori internet yen o fi bi 30,000 register o wa gbe odi yen on to ma fi bi 2-3 million si o ja ta lona meta o ta 1 million 1 million o ja ta won won odi yen ko si kankan na to je o oluzile nisin bayi gan ko ti wa get bi erin mo ko ti ri ile yen rade ni ko ti ri le na ko tete n to ma ko bayan ni o
4: e ka le oloye e ku eto olorun mo fun yin se o Mr. Sanusi Sufla tede ni o seri anti ti won lawon ti bi mo meji yen fun enikan tele ti won lenikan oro loyun ko so yin seri ma yen bebu yawo tele tele ni baten tai yawo re si bo ko mo bi so fun yawo tele tele awon family re si so fun so yawo si gba so eni lati sun seyin mo te ba seyin ti le omo yin baba je yo fe lomi na leyin yin o ko ni so pon lo n ba le omo yin je mo e ma mo e ma seyin fun mo o e ma seyin mo o ko da o lo mo lo n okun wa o e fi omo yin e fi sile ba to ti gba pon lo mo to ti gba pon o se responsibility lori re e ma tun funra si mo e te ma ba rin e funra si so olorun okun seri titi ma ti won lawon ta sport yin ah seri sporti ah da kan ti enikan ko mi gba yin mo ri pe ah kini yi nkan buruku ni kan delete app re patapata lori phone won ta ma ti delete app re patapata lori phone won wo ta ma rin si ta mo pa won ti ma mu awon ti ma ba pade ki won ma lo na be ah kan ma gbabo mi awon re tan ba mo pe nta ti e pe won ma mo won ma jo ma ta kan ma lo do won mo so kan ma kan ma da rin won kan si ni lokan wi pe kini yi se ni ta mo kan gba tan ti le so sita yi kan e po ti wa lenu won kan won gun wa lokan kini se ani ni ta mo ogbo nu mata o ni ta mo to ma ti mo tan ba ti to kan ba ti fa si kan ma si auzu billahi na shaitani rajim auzu billahi min ash-shaytanir rajim nipa titi iya ni HIV ti ọkọ won ni HIV ewu iru ọkọ be an le kọkọ se suru bi osu mefa tan ri pe ah boya ma yen o se kini kan ma ri pe boya eye le bon le je o bon le mu dojo ku oyeri so tan ba mo pa won le duro tan le ma ra duro for the rest of their life won le duro sibe kí wọ́n mara dúró kápọ̀ wọn wá lè mara dúró for the rest of their life ìṣó fi wá máa ṣe sì mọ́ ó pè wọn kí wọ́n kúrò ń bẹ ká wá ẹlòmíì so bí kò bá yáyàn àìsàn náà tí ò bá lè kí ọ tí ẹ pé kì í ṣe pé bóyá èèyàn lè èèyàn lè ẹ̀ńdíọ̀ ó lè yáyàn.
6: ẹ kàlẹ́ orúkọ tèmi ní nàìjíríà láti lè ṣá ẹ jọ ẹni tó sọ síta tó sọ pé ọkùnrin kan sọ pé kóun kan jọ fẹ́ra wọn pé ẹ kóun má wọrí wọn á sì gbogbo nǹkan fún tó mọyún àkọ́kọ́ tó sẹ tó mọyún ẹlẹ́kejì tó sẹ ṣé ó kó ti mọ̀ pé ẹni ò ní nǹkan fẹ́ òun kó tún sọ pé kó tún sẹ́lẹ̀kẹta kò lè fẹ́ mi yẹn kó tètè lọ mójútó àwọn ọmọ méjèèjì tó bí o kó lọ mójútó ẹni tó wà ń bẹ̀ yẹn ò lè fẹ́ o wà láì tàláì súnmọ́ bí láì kó máa ní oyún tó 14 times ènìyàn ò ní fẹ́ láyé ọlọ́run kan tí mo fẹ́ kó mọ̀ nìyẹn kò jù bẹ́ẹ̀ lọ ọlọ́yẹ ṣí.
7: Ẹ̀rọ mi sọ lọ́yẹ́ ẹ kalẹ́ akú àtàárọ̀ akú jẹ́ mẹ́ta akú iṣẹ́ o akú àsìkò yìí o ọlọ́run ràn wá lọ́wọ́ àmì ṣiṣẹ́ ṣe ọlọ́run mọ̀ wá pẹ̀lú wa. Nípa àwọn tó sọ síta ń sìn ni mo fẹ́ dá sí arábìnrin àkọ́kọ́ tó kọ́kọ́ sọ síta pé àwọn ní máa ń fẹ̀ǹdì àwọn ti sẹ́yún méjì something like that. Ṣẹ̀rí ẹni kò yẹ ká máa dáhùn yàn lẹ́bi nínú platform yi sugbon eni eyin ti obirin yen tan ti mo pa won ti ni omo meji e de pare man friend eh ati tojo awon omo meji nsin gan wa la ni ko to di pe e wa abort eh nipa kini orisirisi family planning lo wa sorry to say eh se family planning ta ba se family planning e mo ele ma paro fokunrin yen gan pe e loyun te fi ma mo emu e pe boyo need oyun pe a ko need oyun nisin bayi eni awon family e lo je kan gba se mo e ti gba pe sorry to say o boya ma domo to ni ba tori sin boyun ma tin lonsin ti o ba wa mo se mo lo roju e ka kiri to ba de se e fi sile ni fe mo e tun ma loko eleketa awa eyin gender mi e je ki ka se kini jare e je ka ja awon okunrin to wa to sun mo obirin ton yan lale awon na mo nkan ton wa okunrin o le fi yawo e sile ke so pe o like ni to wa ni taju mi lo hello mr oloye e puse lekan si alaja adele kini lati sogbo nipa okunrin ti o ni oni hiv nigbati yawo e lo ba ni travel eh first thing bi nkan bi meji ni mo ro si eh akoko okunrin yen le fi paro o le ti ni another girlfriend nbe yen ko de ti promise girlfriend yen pe boyo ohun ni yawo abi ohun fe fe yawo mo o le fi paro pe o ni hiv ko mo ba fe mo firstly secondly ni pe to ba ni hiv n to to ki yawo e ka jo lo so hospital ko mo boyo ni hiv ko ma gba treatment abi se won wa ni dasira won mo lai lai ni se won ma ko sile o sa ma gba treatment to ba tin gbogun to ba tin logun wa le sumo ra won wa ma sumo ra won to ba tin gbogun a ma lo condom ni wa jo mo ma se won abi se okunrin yen gan lo so pe won o fe fe yawo mo fe pe ko fe fe yawo mo ni aje po fe fi paro po won ni jo obirin yen mo ni o ka pe nipa hiv ni a ko so pe won ni se agbere to se to fi ri hiv ko ni se mo a de lo mo gba treatment sẹgbọ ẹ kuṣẹ alaja adeleke ni lati ṣubu.
8: Ẹ kọ́lẹ̀ o. Ẹni tó sọ wípé ọkọ ní HIV. Nǹkan tí èmi ìbá suggest ni pé kí ìyàwó yẹn kó sọ fún ọkọ yẹn kán jọ lọ kán lọ ṣe test. Kan lo se test HIV ni neutral hospital ti ọkọ ti ni influence o le je bi pe ero lo pa fun obirin yen o le ma ni HIV kankan to ba lo tan ba lo se test yen a le mo boya looto o ni HIV tabi ko ni HIV to ba wa ni HIV ibo lo ti ri ti wa ti jẹ pe kii sara ti o ti gbóbìnrin mi níta nìyẹn ẹni tó ń gbé níta ebi léèrè kò jẹ kán mọ àti wípé hiv ṣe manage lákòókò tá a wà ẹ ṣe.
9: Ẹ kalẹ̀ Mr. Lawyer, ẹ kú ètò náà, Prince Kúpọ̀lá ló ń sọ̀rọ̀. Títí obìnrin tó ní òun ti sẹ́yún ní ẹ̀mejì òun fẹ́ dá sí a lè gbà wọ́n níyànjú pé kó sẹ́yún mọ́ wọn ò lè ṣe oyún yẹn mọ́ ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ní wípé bá ṣe wà yẹn kó wọ́n ní lọ́kàn wípé àwọn òun làwọn ò tọ ọmọ yẹn nítorí wípé ẹ̀kọ́ ó ti fojúmọ́mọ́ hàn ọkùnrin yẹn kò nìkan ṣe àwọn ló tọ ọmọ yẹn ṣùgbọ́n àwọn náà ti kánjú jù gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ wípé nǹkan ti irú nǹkan yẹn ti ṣe wọ́n rí single mother ó yẹ kó fara balẹ̀ láti lè gbójú lẹ̀wọ̀ kó tó di wípé ẹnìyẹn yóò máa gbé wọn mọ́ra then kó wá pọkàn pọ̀ kó bọ́ síta kó wá iṣẹ́ gidi kó wá ṣe ọlọ́run ní fi wọ́n sílẹ̀. Ẹ̀kejì náà ẹni tó sọ wípé tó ní mi ò rántí yẹn mọ́. Alright.
10: Hello Mr. Oloye.
11: Ẹ kú ètò.
10: emi si se isukufo na ni lato sugbo se ri eni akoko to koko so woman yen won ni an buyan lori eto sugbo ki se bu ma won gan won man to nse o ko man to nse rara se ri to ba mo pe ohun to lati to omo to fe bi fun arakunrin yen ko foyun le one secondly o se oyun kini o se oyun keji ko ti mo pe ese apaniyan niyan ko gbogbo ru awon mana mana yi ko ye ko so si tagan because be mi pe e mo binu abu o but o wa tun ni oyun keta o tun wa ni an se ko lo se ni oro yen wa sugbon imoran temi kan fe fun e je ka lo si moran o ni wi pe to ba mo po ni agbara lati to omo yen mo omo meji to ni ya ko gbo are it o ni ko ni ko sa ti prepare re pe omo yi ti o ba bo nda si lucky ti o ba si da si ko lohun ko bo wo ko ju ba yen lo elekeji to moro wa pe oko kan ko HIV ni ojo wale o wa tun ni se ko duro ni abi ko lo ko ni di ko duro tabi ko lo ko gan koko lo yere wo ko de iya won mo wo ta won mo ba wa oke to na wa oke ko ni di mo oko ti duro nbi to ti duro ko duro be o na ko se kini ko duro nbi ko ni di pe jo ni ajosepo mo to ba de ri gbe ohun kere ohun young ko de lo mu iwe ko lo jawe fun to lohun o ba ti je ki oko HIV yen won ko ju ba yen lo ko si ko si need ironu to lohun o ba ti je ko ni o ti pari olorun wa lowo isupo vola to sogbo ni
11: ani tori awo jare kito ko tan lenu adupe lowo gugu en ti ba wa da se to patapata la dugu ba e seun alakoko ti okoko mu wa ni arabirin ti won pe afesona awon eni ti won lawon ti bimo meji si bi kan ri eni yi si fi lo awon ka won ma se boyfriend and girlfriend ta won si nse o ti po gbara mu oro fife wa won ni koda won lo so pe dakun bimo fun mi awon si loyun alakoko fun oni ka won se awon se awon loyun elekeji oni ka won se awon se oyun eleketa wa dele pato ni ka won se lawon lawon o le se oyun mo oro yi si di fanfa pe obi awon titi awon sapada lojo re so awon eyan mo lebi re ni oda ibi to ro de duro yi mo se yin mo foyun le o won ala se yin wa se yin bo o ti gba lati gbo yin bayi ni isin pe o ti lohun o se daada awon an bi wa pe iru en to ti foju awon han ma bo yi se en ta won le fe lawon tun fe bi mo fun ni pe toro yin o ti lo fa o abi ka won titi yoyin ka won ma pade mo ko ni ka loko mo lo lalaafia gbogbo àwọn tí wọ́n pè àwọn tí wọ́n lè sọ pé ẹ má ṣe ọyún ẹ fòyún lẹ̀ wọ́n fi ìmọ̀ràn sí àwọn tí wọ́n àwọn lè sọ pé ẹ má fòyún lẹ̀ àwọn sọ tí wọ́n náà wọ́n fi ìmọ̀ràn sí ẹjẹ́ mẹ́nuba méjèèjì alákọ̀ọ́kọ́ àwọn tí wọ́n ní kẹ́ ẹ fòyún lẹ̀ wọ́n ní ẹgbiri tẹ́ ẹ bá ti fòyún yìí lẹ̀ o tẹ́ ẹ mọ̀ pé ẹ fẹ́ fòyún yìí lẹ̀ o ẹ rí dájú pé ẹ lọ wá ṣẹkun sí apá yín torọ́ mọ tẹ́ ẹ mọ tọ́ tí ò ní bàbá ti di mẹ́ta kẹ lọ wá ṣẹkun sí apá yín tí àwọn tó sọ pé kẹ fòyún lẹ wínú òun ní ẹ fòyún lẹ kẹ jókòó tọkùnrin pé yóò tọjú yín o ìtumọ ọrọ tí wọn sọ ní pọkùnrin yóò ní tọjú yín ẹ fòyún lẹ o ẹ mọ débi oyún lọlọrun kọ yín sí pé káwà lọwọ sí pé kẹnìkan lọ ṣẹyún rárá o ẹ fòyún lẹ o ṣùgbọn ẹ lọ wá ṣẹkun sí ọwọ yín torẹyìn lẹẹtọmọ yìí ọkànnà àwọn tí wọn pé oyún tẹ ní ẹ wá láti sí ẹ torọ ọkùnrin yìí ò ní yín tọjú àwọn kan náà wí bẹẹ méjèèjì lẹ ti wá gbọ yìí ṣùgbọn tó jọra nínú gbogbo ohun táwọn èèyàn wí lálẹ yìí ni pé ọkùnrin yìí ò ní yín fẹ kò sì lọmọ yìí tọjú ọjọ ń tọjọra nínú gbogbo ohun táwọn èèyàn wí rèé wọn ní bá wá kọwájú sí ọ kọta wọn bá kọyìn kọta wọn bá kú ọ nìkan kò tẹrù ara rẹ pa ibi tẹmí ọ wà fi tì sínú lálẹ yìí ẹ ti gbọnà méjèèjì táwọn èèyàn sọ wọ́n bá ṣe wá ọ̀rọ̀ yín lọ́rùn ọlọ́run ò fìdí ọ̀rọ̀ yín lọ́rùn kò ní ìmí yín lára ìmí ìtọ́ dà bẹ́ẹ̀ arábìnrin tí wọ́n pé ọkọ àwọn confess pa àwọn pé òun ní HIV lòun ò ṣe wálé mọ́ wọn lórí ibi tí n ti ń ṣiṣẹ́ ọ̀tọ̀ ibi tí fámìlì rẹ̀ ń bí ọ̀tọ̀ ìmọ̀ wálé wá wò wọ́n tí ó fo oúnjẹ lẹ̀ tí ó ṣe tí ó lọ wọn ló wá ti lo bí oṣù mélòó kan tí ọ̀wá níyàwó wá lọ́ọ̀bẹ̀ lọ́ọ̀bà pé èyí ṣe àbúrò yín kí ló dé wọn ló bá ní torí pé òun ní HIV lòun ṣe ń fara pamọ́ fún wọn àwọn èèyàn sì ti ní lórí ètò yìí náà wọn ti ń sọ ẹtì náà ti gbọ́ wọn ní HIV ó ti kúrò lárùn kò gbóògùn àrùn tó gbóògùn ní ìsìn kọ́dà èmi tí mò ń bá yín sọ̀rọ̀ lórí ètò lọ́wọ́lọ́wọ́ immunement tó jẹ́ pé ó ti ní HIV for the past 15 good years if not more ọdún márùndógún ó ṣeéṣe kó tún ti lé tó jẹ́ pé tẹ́ ẹ bá rí ẹ lè sọ pé nǹkan kan ṣe rárá torí pé ó ti rí ìṣòro tóun ní ó sì ti forí lọ́gbà ilé ìwòsàn wọ́n sì ti ń ba tọ́jú ẹ̀ ńbẹ̀ ó sì ti ń lo oògùn rẹ̀ bó ti yẹ kó lò ó tó sì wà láàfin ara ó ti lọ́dún márùndógún àwọn èèyàn ní púpọ̀ nínú àwọn èèyàn tí wọ́n pe wọlé ni wọ́n ní ó ṣeéṣe kọ́kọ́ ìyá ọmọ ní HIV yìí kọ́ fẹ́ fi eléyìí mọ iléyàwó yìí dànù sẹ́yìn àkọ́kọ́ rẹ̀ ẹlẹ́ẹ̀kejì nínú àmọ̀ràn táwọn èèyàn mú wa wọ́n ní kíyàwó yìí sọ fọmọkùnrin pé yá lọ ilé ìwòsàn yá lọ ṣe tẹ́sìtì initra ilé ìwòsàn kí wọ́n lọ ṣe tẹ́sìtì tó bá kọ̀nfàmù ẹ̀ ní HIV ọ̀nà àbáyọ ti wà gbogbo èèyàn ni wọ́n sọ lálẹ́ pé HIV is not a deadly disease lójú tí wọ́n fi ń pè tẹ́lẹ̀ ẹni tó ní HIV lóbìnrin ń bímọ nísìnyí tọ́mọ inú rẹ̀ ò ní ní ẹni tó ní HIV ní ìbálòpọ̀ ń gbélé ayé ìrọ̀rùn wọ́n ní ṣé wọ́n wà torí pé ọkọ ní HIV kíyàwó yìí wá kọ́lẹ̀ kọ́mọdà sí mọ́ kó sì kọ́mọ sá lọ kò ṣeéṣe fámìlì náà ṣe wọ́n for better for worse in sickness and in good health ni wọ́n jọ sọ at least kó tó lè di pé òun náà sọ̀kọ́m sí pé rárá nǹkan kan ò ní dàwà pọ̀ mọ́ yóò ní gbìyànjú tó ti make ìgbéyàwó ìsìn téèyàn kan torí pé ẹnìkan sọ pé òun ní HIV kan wá sá lọ bẹ́ẹ̀ rárá o yóò ní tọpinpin tọ́tọ pinpin débì kan dé bí ṣe lóòótọ́ ni àbírọ́ ọba wa rí bẹ́ẹ̀ kí la lè ṣe kẹ́ntẹ́ ní kọ́mọ̀ dípẹ́ni tí ò ní HIV gan ni ó ti kọ́kọ́ gbọ̀nà ọ̀run lọ kẹ́ni tó ní HIV gan tó mọ ọ̀rọ̀ lọ́hùn bíbélì sì ni ẹwádìí ohun gbogbo dájúdájú káṣìṣe èyí ti ṣe òdò káàdì èyí ti ṣe òdodo mú ó jẹ́ bíi ní táwọn èèyàn wí lálẹ́ eré gẹ́gẹ́ bí ìmọ̀ràn táwọn èèyàn mú wá wọ́n ní kí ya yọ lọ ṣèwádìí fúnra rẹ̀ kọ́mọ́kọ ẹ̀ lọ́ọ̀bẹ̀ kí wọ́n lọ ṣe test kí wọ́n sì béèrè ọ̀nà wí lálẹ́ bá máa ṣe lọ́kọ láya tí ò fi níràn mi tí ò níràn àwọn ọmọ ọ̀tàn ó jẹ́ tí àwọn èèyàn mú wá gẹ́gẹ́ bí ìmọ̀ràn pé kí wọ́n lọ sí hospital kí wọ́n tún test ṣe after taking the test kí wọ́n béèrè ọ̀nà tí wọ́n ṣe lè máa gbà ṣe lọ́kọ láya HIV ò sọ pé kí lé túká o kò sọ pé kí gbéyàwó dàrú o ọkọ ni ó lò sí kọsàn tí ó mọ ibi tí ara òun kù sí tí ó jòkó ara ẹ jẹ tí ó sì dẹ̀yìn lẹ́yìn ibi tí ń yọ fòkìfòkì kiri ó jẹ́ táwọn èèyàn lórí ètò nù ìkẹta tó dàbẹ́ arákùnrin tó lóun ta tẹ́tẹ́ àwọn èèyàn ti sọ ìrírí lóríṣiríṣi wọ́n sì sọ ọ̀nà àbáyọ àkọ́kọ́ ní táwọn kan náà wí ni pé gbogbo àwọn ọ̀rẹ́ tẹ́ ẹjọ́ máa ń rìn ta tẹ́tẹ́ yìí wọ́n lọ yàgò fún wọn ọ̀kanu ní táwọn ẹlòmíín náà tún wí lórí ọ̀rọ̀ yìí ni pé gbogbo application tó fi ń ta tẹ́tẹ́ yìí wọ́n ní kọ́ yàgò fún àwọn kan náà tún sọ pé kó gbìyànjú kọ́ wọ àjọ kọ́ wá rí àjọ ibi pé o ti dáràn bọ́ọ̀ bá da o ti ṣe wọ́n ní bọ́ọ̀ bá ti ṣe léyìí ọ̀nà àbáyọ ti dé kó o sì kún fàdúrà tó dáa ó jẹ́ táwọn èèyàn wí lálẹ́ eré o ọlọ́run ó sì jọ bọ́ọ̀ láàmú ẹ̀sìn wọn ẹjẹ́ àtúntẹ̀ wájú torí pé àwọn èèyàn ti sọ ọ́ta ẹjẹ́ àbótí ẹ̀sìn méjì ká tún mú sí torí ìjọba àkókò wa.

0: Galoye, o que é puxão? Dolonte embete milhoa. É nisso se o. É sinistro oroso. É mas o seu medo marai. Alonso o acolhi. É já então o mano soro. O feio só está nio. Mo que o boi atamato um dasieto. Timan luon atasiko. A Ọlọ́run ti máa sọ ní lóore yóò sọ ní kálukú ní oore ẹ ṣekúṣẹ o ọ̀rọ̀ yìí mo ti sọ síta rí ṣùgbọ́n bí èèyàn kan àbí èèyàn méjì òun ló sọ̀rọ̀ nípa rẹ̀ tí wọ́n sì sọ kò tí ì kun tó kò tí ì tẹ́mi lọ́rùn tó nípa ọ̀rọ̀ èmi àti ìyàwó mi ni ìyàwó mi kọ̀ọ̀kan ju mẹ́fà lọ èmi sì ni mo kàwé díẹ̀ tí mo sì tún bá àwọn èèyàn ṣiṣẹ́ àwọn ọ̀mọ̀wé lóríṣìí mo bá ṣiṣẹ́ àtàwọn ọ̀jọ̀gbọ́n ìyẹn nìkan kọ́ ọlọ́run tó wá fún mi ní ẹ̀bùn ọgbọ́n ẹ̀gbọ́n ọlọ́run kì í sọ ọgbọ́n ìwé ni mò ń sọ yìí o tó yẹ pé tí n bá ṣe nǹkan mí báyìí ìyàwó mi gan ó máa ń yà lẹ́nu ni then ìgbà mi ti ń bá sọ̀rọ̀ ó sì máa ń ṣe ṣùgbọ́n tó wá ń bà mẹ́nu jẹ́ oní wípé pẹ̀lú gbogbo ẹ̀ ìyàwó mi kì í gbọ́ tèmi tí n bá nìkan báyìí rọ́rọ́ kò ní dà kò ní ṣe o ṣùgbọ́n tinú ẹ̀ ni ó ṣe kí ni yóò múnú mi dùn ó pẹ́ ta ti kìí pa ẹsẹ fẹ ra ni o kódà máa wá ti dàgbà ṣùgbọ́n mo kàn sáà ń fi sùúrù gbé mi mo ń fi sùúrù gbé mi ó dẹ̀ ti fẹ́ sù mí tí n bá ní báyìí ni kò ṣe rárá kò ní já pátá kò ní sọ pé òun ṣe o ṣùgbọ́n tinú ẹ̀ ni ó ṣe kò yé mi ọjọ́ ẹ̀ ti tánà ọlọ́run dẹ̀ ń gbọ́wọ́ mi ṣe iṣẹ́ fáwọn èèyàn fóònù ilé gan tájọ́ ń gbé nílé wa ó náà rà wọn kan ibi tí ọlọrun gbé ọwọ mi ṣe infact kí ló máa ń pè mí nígbà míì sùkú àwòdọ tún tí n bá ṣe nǹkan tó ti ó dìbà tí n bá ṣe báyìí yóò infact yóò di ibi tuntun wá ni tó dẹ̀ máa ṣiṣẹ́ àtòríṣiríṣi ọgbọ́n àti inú dátọ́ lọ́run fún mi pẹ̀lú gbogbo ẹ̀ náà tí n bá sọ báyìí ni ká ṣe báyìí ni kò ṣe rárá tinú ẹ̀ ni ó ṣe ọ̀rọ̀ yìí ó ti sú ni pátápátá ẹjọ kí ni mo lè ṣe ọlọ́run ìbí tó jẹ́ o ẹ ṣekúṣẹ́ o.
1: Ọkọ mi ẹni tó lọ mọ̀ láti lè tọ́lá mi ẹjọ́ mo fẹ́ bá yàmá mi sọ síta ní kí àwọn ọmọlẹ́ṣẹ́ ọba wọn nímọ̀ràn because a ti náwó náwó ìṣirí tí a dé kódà tó fi máa tọ́ pé lóyún oníhẹ́ díò yìí àti lọ gbé ojú tó ń ti mẹ́ta ìmẹ́dẹ́ àṣà àti ìlú ọ̀nà àbáyọ̀ ó ṣẹlẹ̀ wípé ojú oorun ni wọ́n wà tó ti kó wọn ní pápá tó kó wọn ní pápá yorùbá àwọn ọmọ ìmọ̀ tó sì mọ̀ sọ ó sàkó wọn ní pápá so ẹnìkan kẹnu bọ ojú ẹsẹ̀ wọn kó fà wọn ní ojú ẹsẹ̀ láti gbà yín báyìí àṣà náwó náwó náwó náwó àjáde sí wọn ní ọ̀fà ni pé ọfà ni ẹbẹ̀ ni ó tún ta wọn ta wọn ta wọn tẹ pé kó lóun ti tó bí ẹ̀mẹ́rin àbẹ́ márùn-ún a lọ síbítù pé kanlẹ̀ tó mọ̀ wọn pé ṣe fún pa òun ga so ìfà wọn ṣe gángbà yìí wọ́n bá wa ṣe ìfà yẹn tó tẹ dínkù jẹ pé ìgbókò àyẹ̀sẹ̀ tó ti dínkù báyìí bọ̀ ọfà yẹn kò wá yàtọ̀ tó bá wá yá tán bá sùn inú owó wá wú tán bá jí ni owó bá tó fà padà ó wá ní kí bá wọn sọ síta pé kí àwọn ọmọ nàìjíríà kankan dáko ni tó bá tún mọ pa ọfà pé kán fáwọn ní ìmọràn nǹkan táwọn kò lè ṣe lórí rẹ bíkọ́sì àti náwó náwó owó gan ti fẹ́ tán lé olówó báyìí.

0: gbàdúrà fún yín ẹni mọ̀ nira ẹni wálẹ̀ òkèlókè lẹ máa lọ ọjọ́ ìdúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tán fún ènìyàn ní márùn pé èèyàn ọmọ nàìjíríà ẹ ṣe ọdúpẹ́ o. Orúkọ mi ni ẹni tí ọlọ́run mọ̀ ní àti ìlú tí ọlọ́run mọ̀ fẹ́ sọ síta ni ṣẹlẹ̀ wípé ọ̀rẹ́ mi kan a ṣáà jẹ́ fẹ́ǹdì mi náà ṣáà ní sá a kàn jẹ́ work partner níbẹ̀ so bi junior mi bi sẹ́ni so ó mú mi wọ contribute group kan so ni wọ́n sá ládá sá àjọ àjọ yìí lọ sá bọ́ọ̀yẹ tó mú mi wọlé kò sí àrẹ́ndì mo ti travel out bàjọ́ yẹ sáà lọ so kórí ayé fún ìyàjọ́ yẹ ká ti dá bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ bi mẹ́rin sí márùn-ún tó ẹgbà tí n kò ó sà wá di bẹ́ẹ̀ bi ẹlẹ́kẹrin last one yìí so mo bá dá àjọ yẹ lọ àjọ yẹ mi ṣe bárabàra kò sí dédé mo pé kò ní tó máa nígbà tí mo sáré pàdé ìdá àwọn sọ pé kí n dáwó bọ̀ mo ní àjọ tí ẹ ká mọ dáwó àwọn èèyàn sanwó àwọn dáàdì gbowó kan tẹ́lẹ̀ wọn san so tàbí ká má fọ pé táwa sanwó àwọn náà san so aláàmọdé àsanwó tí ń bẹ́ẹ̀ àjọ ẹ wá kàn mí mo kàn sáré pé gúrùpù ọrẹ sixty mọ so mo wá tẹ àdúmìn tí mi mọ bẹ́ẹ̀ wá sọ mi pé ẹ wá ń take excuse pé ìgbà tó ń fẹ́ travel òun lè fa rẹ̀ fún ọ̀rẹ́ nǹkan nígbà tó ń fi dé wọ́n ti ṣàjọ bàlàbàlà wetin concern me for this now so ni àti dàrójì tó bá bi 2 weeks ṣe báyìí kò bá reply mi mọ́ if nǹkan tí máa tún test ẹ̀ kò ní reply mo wá fẹ́ kí ọmọ nàìjíríà gbà mí ní márùn-ún ìgbésẹ̀ wo mo lè gbé torí èmi ń rò pé kí n wá sí dáámọ́ǹdì ní àwọlé sàn kí n fi tó ọmọ nàìjíríà lè tí kán gbà mí ní márùn-ún.
1: O 9161591011 lójú òpó òkúta òbí ìlú ẹ̀ka lẹ́ o.
2: Ẹ̀mí ọlọ́yẹ.
1: Ẹ ṣeun mọ́ mi ẹ̀ka lẹ́.
2: Ọmọ mi mọ̀ ní
1: ra. Àmì ọlọ́run àmì.
2: Àmọ́ òní bá ní ayé wa
1: láti àmì o àmì o àmì o.
2: Bẹ́ẹ̀ rí ọ̀dà kan àwọn èèyàn èmi ò mọ fún ìṣẹ̀lẹ̀ fàtímọ́tò fẹ́ẹ̀dì sánà o. Àwọn tí ara ìṣe bí ẹ̀ ta àbájọ àṣà àti
1: ìṣèjọba
2: là ń wọlé ní gbogbo ìgbà
1: bẹ́ẹ̀ni
2: tó ti yé
1: bẹ́ẹ̀ni
2: ìṣe ìgbà yẹ ká mọ bẹ́ẹ̀ àwa náà
1: bẹ́ẹ̀
2: ọ̀rọ̀ tá à sọ ẹni tó máa lọ́wọ́ lọ́wọ́ níbi ìṣẹ́ àbá
1: ẹ̀yìn
2: oṣù ni mo ṣe ń ṣàdúrà ẹ̀yìn àdúrà bẹ̀ ní gbangba rẹ̀ jẹ́ ẹ̀dáfẹ́ mẹ́jà mọ́ kọ́ọ̀tù ara wa nínú àwọn kan sí èké
1: wẹ́n
2: yà gbé gbogbo akáfáta sọ ń sàfàmì yìí ni mo fi ń tún ká sọ ń ṣe fáà sọ ń sàfàmì yìí ànídàmírà àmọ wa
1: láti dá ọlọrun
2: àmọ nímọ nira
1: àmì o. Hello? Hello? Bye, mommy. Tẹ bá láǹfààní àti wọlé padà inú mi ó dùn o 0916159101 ni ojú òpó òpìtọ̀wọ̀ bí ẹ̀lú ẹ̀ kalẹ̀ ẹ ṣeun láwọlé sùn rèé ẹ ṣeun ẹ bá ń gbóhùn ó kéde ẹ kà lè gbóhùn yín ẹ̀lú ẹ̀ kalẹ̀ o ẹ̀lú ẹ̀ kalẹ̀. Kọ́ọ̀lù wa ń wọlé tẹ̀lera wọn ni mẹ́tẹ̀ẹ̀ta tí ń bẹ wájú wa ni alákọ̀ọ́kọ́ ni bàbá tí wọ́n péyàwó àwọn ọ̀gbọ́rọ̀ sáwọn lẹ́nu ọlọ́run sì ń lu àwọn kò sí ara táwọn ìdá báwọn tí ń báwọn tí ń ríran lọ́lọ́run báwọn sọ̀rọ̀ táwọn ń gbọ́ táwọn sì kàwé sí àwọ àwọn ọ̀kà tó àwọn ṣùgbọ́n ìyàwó àwọn ìgbọ́rọ̀ sáwọn lẹ́nu pé kò ní í jà o tìǹú ẹ̀ ní ọkà sí ni ọ̀kan náà ẹlẹ́ẹ̀kejì tó dà bẹ́ẹ̀ ìyà tí wọ́n pé wọ́n gírámà àwọn làwọn bá sọ síta lórí ọ̀rọ̀ ọ̀fà lẹ́ẹ̀kẹta arákùnrin tó pé ẹnìkan mú ohun àjọ ẹni yìí sì lọ lú èbọ àjọ sì dàrú ó sì òun sì bá pé kò sì dẹ́ kò dá sóhun mọ́ kí ni kóhun ò ṣe ẹ̀lú ẹ̀ka lẹ́ o ẹ bá ń gbóhùn òkè ẹ̀dákùn ẹ̀ka aléláwọ̀ lẹ́sùn rèé àdúgbò ẹ̀ ṣeun. Ẹ̀lọ́ ẹ̀kálẹ́ o.
3: Ẹ̀lọ́ ọlọ́yẹ.
1: Ẹ̀ṣẹ̀wọ̀n ẹ̀kálẹ́ láwọ̀ lẹ́sùn rẹ o.
3: Ẹ̀kú ètò.
1: Àdúpẹ́.
2: Ọlọ́run ti sá sí mo.
1: Àmì.
2: À ń bẹ́ tó lọ́nà láti bẹ́ tí ń ta lọ́la náà tẹ́lẹ̀ yìí.
1: Ẹ ṣeun bàbá, ẹ ṣeun.
2: Nípa ti ẹni tó sọ síta ní àìpẹ́ yìí.
1: Bẹ́ẹ̀ni.
2: Nípa ti ẹsẹ̀ yẹn.
1: Bẹ́ẹ̀ni.
2: Ọfà ni o.
1: Tọ́.
2: Wọ́n lọ wá ẹsẹ̀ ọ̀fà tó bá dára.
1: Wọ́n
2: kọ́kọ́ lò kó tó di pé wọ́n báyìí máa gbégé orísí sáwọn ìgbésẹ̀ mi.
1: Ok.
2: Lórí ẹ̀.
1: So
2: tán bá lè gẹ́ ti tán bá lè rí ewé rínrin.
1: Ok.
2: Tán ja tán fi wu ẹ̀fọ́ fún kó máa kó jẹ.
1: Ok.
2: Tó bá lè jẹ́ ní tútù kan tú tí gbogbo kan fọ́.
1: Ok.
2: Kó tọ kó máa tọ dé ìbàdàn bá tọ́ ẹ̀fọ́ jẹ. So tó bá tó wá lo nǹkan yẹn.
1: Bẹ́ẹ̀ni.
2: Gbogbo ìgbésẹ̀ wa kó láti gbé lórí ẹ̀. Wọ́n á lè máa gbé.
1: Ok.
2: Bó ṣe jẹ́ nìyẹn.
1: Ẹ ṣeun àgbà mi tán lórílẹ̀ o. Ẹ ṣeun o. Àdúpẹ́. Pẹ̀lú ẹ̀ kálẹ̀. Tọ́. Ọ̀dà. Ẹ jẹ́ ṣe báyìí.
0: Kale olóòtú akọ̀ṣẹ́ àkọ́tàrọ̀ yóò máa ṣe ṣe o òun yẹn gbẹ̀tọ̀ yẹn o ìmìlẹ́ni tọ́lọ́mọ láti gbẹ̀tọ́lọ́mọ ìyá tó sọ síta fún ẹnìkan sí wípé ẹnìyẹn ní ikú ọmọ wúlálẹ̀ pẹ̀tọ́ bá ti jí làárọ̀ ikú yẹn máa ń fà so mo ní ẹnìkan tí mo kàbá yẹn náà ṣe tí mo mọ̀ so ní ẹgbẹ́ mi ṣe rí yíṣu yẹn kìí ṣe gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ sí yàn kò ní ọ̀fà a ní pírọ́blẹ́mù kan in fact ní mi ìtẹ̀ wọn bó ṣe fẹ́ẹ́ pòtẹ́ pé a nílẹ̀ ní áfíríkà bí nìkan ni wíyá nìkan ni a máa ń wá a máa ń nà anything kan àwọn fọmọ́sọ̀ tó bá lè ṣe wá ní àǹfààní akin kọ̀ọ̀bí ara sí pọ́tọ́ pé owó náà ń pín gbogbo ọ̀nà ni a máa gbà láti rí pé a máa débẹ̀ so àwọn nǹkan tá à ń sọ yìí gangan nǹkan téèyàn ń jẹ téèyàn bá ti control diet yẹn pẹ̀lú mi bá fẹ́ jẹun wọ́n á jẹun ní late hours so most of this thing ó máa ń fa kí èèyàn ní bloating belly kíkó èèyàn máa bloat lálẹ́ and then digestive system kán lọ sí test nípa digestive system wọn pé so ń function and then about liver kán ṣe test nípa rẹ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí wa kọ́ lọ fà lifestyle tá à ń gbé ẹlòmíì lè pè ó lè máa gbé nínú ìlọrun for the whole years láìsí any exercise so nǹkan tẹ́kàn ní nídìí láti ṣe ni pé kán control diet nǹkan tí wọ́n máa jẹ time tí wọ́n máa jẹ oúnjẹ àlẹ́ nǹkan tí wọ́n máa jẹ sùn kán máa lọ́tìsẹ̀ kán dẹ̀ máa jẹ balanced diet yẹn and then kán dẹ̀ máa ṣe exercise every morning àwọn exercise tó máa burn fat kán máa ṣe kán dẹ̀ lọ ṣe test nípa digest by liver test kán lọ wò liver test liver náà máa ń fa liver disorder ó máa ń fa kí kò máa bloat because liver bá ti ní problem digestion ó máa difficult so nǹkan tó wà máa ń dín wọ́n ṣe lè bóti àwọn nǹkan tó bá ń jẹ́ fat burner kán ṣe tó jẹ́ ti bilẹ̀ kán wá cucumber so mi dẹ̀rẹ̀ pé ní olùsìgbìyàn ni kán wá cucumber pẹ̀lú ginger pẹ̀lú ọ̀sán wẹ̀wẹ̀ cucumber ginger yẹn kán ra palodo kán ra gun díẹ̀ kan dà sínú omi kán fi ọ̀sán wẹ̀wẹ̀ kán la ọ̀sán wẹ̀wẹ̀ bíi 10 ginger yẹn náà kò tó bí ọmọ bíi 5 so kán wá mú cucumber yẹn náà báyà bíi 1 kán rẹ̀ síbẹ̀ kán wá boil kán máa mú ní every morning kán máa mú tẹ́lẹ̀kùn every morning kán máa mú àárọ̀ kùtùkùtù nìkan ni kán máa mú tẹ́ bá ti ṣe báyẹn tẹ́ bá ti mú fún ọ̀sẹ̀ kan complete tẹ́ bá ní ọ̀sà kán yọ ọ̀sán wẹ̀wẹ̀ yẹn kó kán máa lo ọ̀sán wẹ̀wẹ̀ but tẹ́ bá ní ọ̀sà kán á dọ̀ ọ̀sán wẹ̀wẹ̀ yẹn mọ́ kán mú ní every morning ní ọ̀sẹ̀ kan after ọ̀sẹ̀ kan báyẹn ọ̀sẹ̀ kejì wọ́n lè mọ̀ ní jọ́kẹta ṣe bó ṣe máa wà níyẹn bó bá ti ṣe kan tó ń bá ti tán lórí ẹ̀ kán tó rà mí kán tó bẹ̀rẹ̀ kán dẹ̀ máa ṣe exercise kán dẹ̀ máa eat balance diet kán dẹ̀ jẹun adequately anytime tó yẹ kán jẹun kán máa jẹun ní late hours.
1: ó ní ẹṣẹ ọlọpẹ ẹṣẹ gbogbo yìí tẹ ẹ bá wàá jẹ pátápátá ládúpẹ pé ẹṣẹ ń ojú òní tẹyìn náà ọlọrun ò ní dá yín dá àdúpẹ púpọ lọwọ ọkùnrin lọwọ obìnrin ọmọdé àti àgbàlagbà gbogbo ẹyin tá a jọ ṣe tó tò ní gbogbo ẹyin tẹ ẹ pè tọ wọlé àdúpẹ gbogbo ẹyin tẹ ẹ pè tí ẹ wọlé àdúpẹ ẹ ṣeun gbogbo ẹyin tẹ ẹ sẹńdì mẹsẹgì tá a lè débẹ a bẹrẹ látọdọ yín lọsẹ tó ń bọ ẹ mọ dààmú agbọrọ ọlọrun dọ yín láti bẹrẹ lọsẹ tó ń bọ ẹ kọdà àwọn tẹ tá a sọ gbẹyìn yìí táwọn èèyàn ra àǹfààní àti orí ọfẹ àti dá sí dáadáa yìí ọsẹ tó ń bọ náà láti mú lágbọrọ ọlọrun látọdọ yín láti ti bẹrẹ rẹ ojú òní ti gbogbo wa ojú ìtìná alẹ ojú òní ti wá àkọ́kọ́ ìyá tí wọ́n sọ pé ọ̀fà ẹ ti gbọ́ àlàyé tí wọ́n ṣe lọ́tùn lọ́sì ẹ sì ti gbélé tí wọ́n ní kẹlẹ́ owó ìrìnrìn ẹ tún gbélé tẹ́ni náà sọ mo rò pé eléyìí ó yẹ kó fi dáhùn sí jẹ́yìn sọ yìí bàbá tí wọ́n ní àwọn dájọ́ padà o ye ka be la to do yin lo se tun bo to ri pa awon eyan ti fi gbogbo ara da si talajo yi ewo to ni abati won ni pe ba won se nimo to yawo awon igboro sa won lenu to awon eni ba awon lawon an ti so sori sita lori eto yi ri awon ba won eyan se da si o ti te awon lorun oda olorun o gbadura wa elu e ka le o
2: kale
1: e seun lawo le sun ri
2: Amen.
1: Olorun
2: Olaye oni senu gobi owo
1: Amen.
2: Abara yo ne ka ko ne ka won mo re
1: Amen o
2: Opo wa lo jere wa ke kini atun ke o
1: Amen.
2: Sori ti mo fe da si ala gba to yin lo nsoro lati lorun
1: Eseun sir
2: Ti mo fe da si ni to mo kun e to ni gbogbo oro to n ba bayawo so ko ki ti ya
1: ben
2: ati ti nu a e ni o se
1: ben
2: o je ko ti bi ma fun pe ti je yin
1: ben
2: won ni nkan ti angeli sa mo
1: ben
2: o sa ju eleyi to je pa sese mo lo pa ti ma wa e
1: ben sir
2: Ngo ti ma wa eni eni o fe ko binu o ga fenu so pe ni awomo awon ti dagba
1: ehn
2: ko ma ba gbele buto lohun ba mi ko mo awon niyan ko ma ba fa lo a ko ma kan jorara ma lu igbesi aye won lo to ba wa n pe tin ba soro loro ori
1: ti
2: da fun a o fe ko mo gboro mi to pe to kunle fun eyan kunle fun yawo
1: eyan
2: si kunle fun aburo ko je eyan kunle fun omo
1: ben
2: o sa seyin kankan be awon meji o na ni won wa
1: ben
2: en ko pe o pe ko ni bo se n se fun mi bi ko dun ma mi mo si fe ko ole won na ra won omo wa o si ni bi won se to
1: ben
2: so wa da ko mo wa gboro si lenu so ba be ba yo ba wa gbo to come pe ni agbele bu ohun ni come le o
1: oda
2: o fi ile
1: esun
2: to ba pe yo pada se to fe
1: esun
2: e keji te so baba da te da pe ki te ran le ki
1: yo jo ti lo ni ti to lo yin en ta won jo da jo ti sa lo lu ebo
2: eh awon ni to lo si lo ebo yen en se ri emi ro pe ni ko gbagbe
1: oda
2: to aya dan to lo ba ni ni yo na lo
1: ben
2: olohun oba iropo re ni bo ni
1: amio
2: e ni da mo lo ye
1: ana
2: ti aye o ni to si ni o
1: amen amen aduko esun baba inu mi dun baba gan soro debi kan won ni je ka won ospitali land help to report jo ti lo e se baba oju oni tin e pe fun wa o a si ri pe lo ko olohun oba la fi se bere to a si fi n pa yi a tun pa lojo mejo pelu anu ati ogun lodo olohun oba rector aduko esun o Baba Tunde Aziz ọlọ́yẹ wa lórúkọ ti tèmi MC Coded Ọtúnba Coded ọmọ tó pẹ́ níta bí streetlight ọmọ tó pẹ́ níta bí òpó ọ̀nà ọmọ ta tí wọ́n bí ta tó tún túnra ẹ̀ bí ọmọ ṣe pààrọ̀ ni mí èmi lọ́mọ sá lónìí ọ̀rọ̀ lè ta àdógún ọ̀rọ̀ dẹ̀ àṣẹṣẹ gbọ́ ọ̀rọ̀ tí ń kú gírígírí bí òjò ìpàdé mi àti lọ́jọ́ mẹ́jọ ló ti wọ̀ bí ọjọ́rọ̀ eré àti àánú ọlọ́run ọba kó mọ̀ wà kú lóyè mi àti yín kó dàbò.
3: Ah!
1: Láwọn.